0: Tama kira wa ipi atu kujuma, akujuma, akujuma mo. Ode odu bi, ni mugubi tafefe kani West Radio 89.3 FM tu fede futaro tu ni. Oni ti shi ojobo, ojo kefa, osu kejo. Ugorire, yosu wabo lo ni yo. Ari na, ari lo, ari je, ari mu, naboro long. Ibanu jo kiro tobi oni je ti wawo. Ijade wole wa leni kuni mekun lowo lagboro olo eledumare lase olo eni ba fe aku oni o gba ku wa ku o eni ba fe adamu ini o damu eni ba ro biro wa bayi ni bi o ba lagboro olo be ti wa se ami eni kikan kikan eyin na se ro kuro yan se ro biro yan se fe ke eyan damu to fi je pe e le fokan bale na se ami adura la roni e kaabo sori agbeye woro ya gbo magbe ikani Wells Radio 89.3 FM nibi ta ti ma lanfani lati se agbeye wo si gbo awon iwe royo jojumo le wa bo se ragba buyo la roni awon iwe royan won tun ti wa nbi o leti amo mu awon akole akori lori re leyo kokan ejeje iwe royan punch o wa de toni o Iweroyin Nigerian Tribune na atujo lanfani lati wa lapa bi Iweroyin Vanguard na o keyin o a ma fi Iweroyin The Nation a ma fi jo legbe a tun ma fi Iweroyin Daily Post na a ma fi jo ogbono lale kan so ni be ninu kulu pelu mi abaniyan na North Africa ba ka wa Nigeria ko ojumo
1: e ko ojumo atokun e ko ojumo eyan rale ore yin ololufe yin olale kan so ni lo nki
0: e seun Ege bi ogbe na lale kan so ni ti se nkin ku ojumo temi tope olawole omo baba chaplain msunudus ni oruko temi o ege bi e ti ngbe wa ele ma lo si oju opo facebook west radio 893 fm fan page west radio 893 fm fan page beti wu wa e ma fon kale ke ma fon kako e de lanfani lati ma drop comment yin se apa ibe eje ki mu lati oju weroyin punch to ra fani ati jade laaro toni weroyin punch to jade leni o ma be si salaye oro ni ita gbangba re gangan ni mo tin wu akole yi o eyan ni oju ewe keji re le to je pe eleyi ti se egbe awon agbejoro lorile ede nigeria ti a mo si nba o ma se be o ma de biro ajo to ngbogun ti sisowo kumo kumo ti a mo si efcc Ege bi apo isuna ti se ti ijoba apele osun bo mo se fi odogboro ati kokora la gagada godo na mo fi ti pa o to de je pe oro un ti fo niruru owu ni gboro aye o se je pe egbe oselu alatako o de biru ijoba papo fesun kan bi pe ise na nlo awon ajo efcc lati se be lati bomi tutu si adeleki lokan Ege bi eto edibo gomina ni ipinle osun bo je ku ojo mewa pere o bakan na eni efcc na en la won na foro lede o bipe se ri bi oro oselu adibo ohun ko ohun lo fa kokoro ati gbigbese le ta gbele apo isubu na hun o bi ko se pe awon ifoworanse iyowo lona ti o bofin mu lo fa ta fi gbese le ta fi ti o ni efcc lo salaye gege bi ijoba apele osun bo se gbon mu lori oro un ni egbe awon agbejoro lori lede yi ti a mo si nba pelu awon agbejoro gbogbo won o mo duro bi pe ise lo ye ki ajo efcc ko gba wi ase lati ile ejo o lori pe ati ko to di pe won gbe igbese lati ti apo isuna ipele osun gbogbo e gbogbo e ba ni oju ewe keji weroyin punch to jade laaro ni bakan na ni oju weroyin punch yen na ni mo si tun lanfani lati lanfani ati wa o le to je pe eleyi ina ni salaye oro lati enu are Bola Tinubu ni oju ewe keje o e pe ise ni are bere si gboriyin fun le se ologun e ba se lanfani lati dola emi awon eniyan to je pe o le mejo ni odurun ni awon ipele Kwara ati Niger to je pe won jigbe to de lanfani lati dole mi won pada o e bayan ni oju ewe keje iwe royin punch to bode na ro ni bákanáà ni ojú ewé kejeun kí tó kó mbẹ níbẹ ni mo tún ti ń wọlé yìí tó yẹ pé fífi òfin de wíwàásù nínú ọkọ léyìí tí ó jáde ní kòpẹ́kòpẹ́ yìí ìní àjọ pfn sọ̀rọ̀ lé lórí o tó ní pé ìgbésẹ̀ ọ̀hún bí ìgbà tí èèyàn bá ń dínkokò mọ́ òmìnira ìsìn ni o ẹ báyìí náà ní ojú ewé keje ìwé ìròyìn punch tó bóde láàárọ̀ tòní bákan náà ní ojú ìwé ìròyìn náà ni mo ti ń wo eléyìí tó jẹ́ pé lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ilé iṣẹ́ ìjọba tó ní pé kò rẹ́sẹ̀ wálẹ̀ pé òfegè ni ẹ̀rántí ìní adéyẹmí ló ti kọ̀ láti ṣe bẹ́ẹ̀ láti dáhùn àwọn ìbéèrè ìdákọ́ńkọ́ pẹ̀lú àwọn aṣojúṣòfin ẹ báyìí náà ní ojú ìwé kẹsàn-án ìwé ìròyìn punch tó bóde láàárọ̀ òní ní ojú ìwé kẹsàn-án náà ni mo ti tajú kan tí mo tún ti wo eléyìí tó ń sọ̀rọ̀ lórí èsì ìdánwò wáìkì tọdún yìí tó láǹfààní àti jáde ó jẹ́ pé nínú rẹ̀ ní ìdá tó jẹ́ pé ó tó bíi 18.5% 38.5% ti fìdí rẹmi nínú àwọn iṣẹ́ lè ta pọ̀ sí sọ́bjẹ̀tì tó jẹ́ pé ó jẹ́ márùn-ún tó ṣe gbòógì ẹ báyìí náà ní ojú ewé kẹsàn-án ìwé ìròyìn punch tó bóde láàárọ̀ òní ó jẹ́ kí n tún ṣe bẹ́ẹ̀ kí n mú ìwé ìròyìn nigerian tribune lé tó bóde láàárọ̀ yìí tó jẹ́ pé eléyìí tó ní ṣe pẹ̀lú gbígbẹ́sẹ̀ lé àkáǹtì tí í ṣe ti ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun iná ìní ń bẹ ní ojú ewé kẹta ìwé ìròyìn nigerian tribune tó jáde láàárọ̀ òní o tó jẹ́ pé ní ojú ìwé ìròyìn náà ìní kí n tó kù lórí àkòrí o níbẹ̀ ni ẹgbẹ́ òṣèlú adc àti lọ́n ti bẹ̀rẹ̀ sí ń ṣàlàyé ọ̀rọ̀ wípé kí ìjọba ìpínlẹ̀ ọ̀hún kí wọ́n lọ sí ilé ẹjọ́ o wípé ìgbésẹ̀ lè ti àjọ efcc tó gbé òun wípé ìṣèlú dàbí pé bí ìgbà tí èèyàn bá ń gbésùmọ̀mí ìgbésùmọ̀mí nídìí ti òṣèlú ni o it is political terrorism òyìnbó tí wọ́n láǹfààní láti pè nù o ẹ̀yin bákan náà ní ojú ìwé ìròyìn níbẹ̀ ni mo ti ń wo ilé ìfowópamọ́ tó jẹ́ ti àpapọ̀ orílẹ̀-èdè yìí tí a mọ̀ sí cbn ní ojú ewé keje ìwé ìròyìn nigerian tribune ẹ bẹ̀rẹ̀ sí ń ṣàlàyé wípé iṣẹ́ rí ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà lábẹ́lé ọ̀gbẹ́ni ọlálẹ́kan sọ níṣẹ́ ìgbọ́ o ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà lábẹ́lé wọ́n mọ̀ sọ wípé ó mọ̀ tí ń kẹnu pé ó ti fẹ̀ sí ó ti expand o pẹ̀lú bíi kíni pẹ̀lú ìdá mẹ́ta ó lé pẹ́ṣẹ́pẹ́ṣẹ́ 77% o ìyẹn 3.89% lọ́dún 2025 o cbn ìní ṣàlàyé rẹ̀ ní ojú ìwé ìròyìn láàárọ̀ òní eléyìí tó ní ṣe pẹ̀lú ìtúsílẹ̀ àwọn tí wọ́n jí kó ìní bẹ ní ojú ewé karùn-ún àti ìkẹrìndínlógún ìwé ìròyìn nigerian tribune léyìí tó bóde láàárọ̀ tòní ìgbésẹ̀ léyìí tí ìjọba àpapọ̀ gbé láti sanwó àjẹ́lẹ̀ àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ ènìyàn ń bẹ ní ojú ewé 18 ìwé ìròyìn nigerian tribune tó bóde láàárọ̀ òní bákan náà ìní mò ń wo mákindé àti òbí tó ń dẹ̀bìrú ìjọba orílẹ̀-èdè nàìjíríà wípé ipò tí orílẹ̀-èdè nàìjíríà wà yìí o ẹgbọ́ ìbẹ̀ lọ́wọ́ àwọn adarí tí ò dá ẹ báyìí ní ojú ewé karùn-ún ìwé ìròyìn nigerian tribune lè tó bóde láàárọ̀ òní ẹ jẹ́ kí n tún ṣe bẹ́ẹ̀ kí n tún mú ìwé ìròyìn vangard ká tó láǹfààní láti máa yànnàná gbogbo ẹ̀ lọ́kọ̀ọ̀kan èjèèjì bẹ́ẹ̀ bá ṣe ń yí sí àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọ́gbẹ̀lẹ̀ láǹfààní àti gbọ́ ní ìkànnì west radio 89.3 fm ìkànnì kànga agbọ́mọ́gbẹ̀ tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye bẹ́ẹ̀ ti ń gbọ́ wa yìí ẹ lè máa lọ sí ojú òpó facebook west radio 89.3 fm fan page west radio 89.3 fm fan page kẹlẹ́ ọmọ drop comment yín bẹ́ẹ̀ lọ́kọ̀ọ̀kan èjèèjì mo padà sí ojú ìwé ìròyìn vangard tó bóde láàárọ̀ òní léyìí tó jẹ́ pé ẹ̀yìn eléyìí tó ní ṣe pẹ̀lú ti efcc náà ni ló dúró bí àkọlé lọ́dọ̀ tiwọn náà ó fẹ́ pé ìyìn òun bẹ ní ojú ewé karùn-ún ìwé ìròyìn vangard tó bóde láàárọ̀ tòní bákan náà ìní ìjọba àpapọ̀ ìnáwó bẹ̀rẹ̀ sí sọ pé wọ́n ti ń gbé ìgbésẹ̀ o.

0: láti lè rí pé ìsọ̀rọ̀pọ̀ tó gúnmọ́ ń bẹ láàrin ìjọba àpapọ̀ pẹ̀lú àwọn tí ń ṣe bíṣọ̀bù bíṣọ̀bù nínú ìjọ kátólíìkì o. Ẹ báyàn ní ojú ewé kẹjọ ìwé ìròyìn Vangard tó bóde láàárọ̀ òní. Ní ojú ewé kejìlélógún ìwé ìròyìn Vangard tó jáde lénìí, níbẹ̀ ni a ti ń wo eléyìí tó jẹ́ pé iṣẹ́ lọ ní ẹbu ìfọ́po Dangote wípé ó ti mú àdínkù dé bá owó epo. Ẹ báyàn náà ní ojú ewé kejìlélógún ìwé ìròyìn Vangard tó bóde láàárọ̀ òní. Bákan náà ni ojú ìwé ìròyìn ni mo tún ti wo eléyìí o tó jẹ pé ó ń sọ̀rọ̀ lórí Rainbow Coalition ẹ̀rántí báyìí ṣàlàyé wípé Rainbow Coalition yìí o a ti ṣàgbéyẹ̀wò rẹ̀ a yẹ̀ wò bó ṣe lẹ́sẹ̀ ńlẹ̀ tó nígbò bá di ọdún 2027. Farao Dagogo ìlú ńlá àǹfààní láti máa sọ bẹ́ẹ̀ fún wike o. Ẹ báyò ní ojú ìwé kejìlá ìwé ìròyìn Vangard tó bóde láàárọ̀ òní. Ní ojú ìwé ìròyìn náà ni ó tún sọ̀rọ̀ nípa gẹ́gẹ́ bí wọ́n ṣe yọ̀ǹda èsì ìdánwò wáìkì ní ojú ìwé kẹsàn-án ìwé ìròyìn Vangard tó bóde láàárọ̀ òní. Ìwọ̀nyí àti àwọn àràbàdà ìròyìn míì lẹ́mọ láǹfààní láti gbọ́ láàárọ̀ tòní láti ìkànnì West Radio lórí àgbéyẹ̀wò ìròyìn agbóbàgbẹ̀. Ẹni bá ti wá jí kó bá wá jí ẹni tó sùn ó wípé àgbéyẹ̀wò ìròyìn agbóbàgbẹ̀ tún ti gbéra sọ ìyẹn ní ìkànnì West Radio 89.3 FM. Ọgbẹ́ni Ọlálé kan sọ ni ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí.
1: Ẹ kú ojúmọ́ àtọkùn.
0: Ẹ ṣeun. Ẹ jẹ́ ká mú láti orí eléyìí tó fara pẹ́ ọrọ̀ ajé ká bẹ̀rẹ̀ látorí ilé ìfowópamọ́ àpapọ̀ orílẹ̀-èdè sọ pé nǹkan ti gbẹdẹmu kẹṣí bó lẹ ṣe wò ó. Ó dàbí pé kọ́mọ orílẹ̀-èdè Nàìjíríà tún máa retí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan àbí.
1: Ẹ ṣeun àtọkùn. Bá a ṣe ń bẹ̀rẹ̀ tó tòní kí Ọlọ́run darapọ̀ mọ́ wa kó máa bá a lọ. Ṣé rí tí ìjọba ń ṣe nǹkan tó wà dìí pé kán máa di àwọn ọ̀dọ́ lọ́rùn mú wípé kọjú síbí ṣé òrìṣẹ́ wa pàṣẹ dáadáa ni irú ìjọba bẹ́ẹ̀ ò ní kankan tó ń ṣe. Tí ìjọba bá ń ṣe rere àwọn kọ́ ló máa sọ fún wa wípé ká wo bíbá ipá àwọn ṣiṣẹ́ ńbẹ̀ àwa fúnra wa láàárí ẹjọ́ tẹ̀gàn kúrò ńbẹ̀ ìjọba yìí ń ṣiṣẹ́. Ṣé wọ́n pe àwọn kan ní macroeconomic indicators? Ibẹ̀ níjọba yìí ti dá. GDP ṣe kinní kan kinní kan GNP ṣe kinní kan kinní kan kinní kan kinní kan ẹ̀jọ̀ ṣé GDP ló máa gbé oúnjẹ sórí tábìlì bẹ́ẹ̀ káwọn èèyàn jẹun? Ṣé GDP ló máa wáṣẹ́ fáwọn èèyàn? Kò sí àníyàní ńbẹ̀. Ọmọbọ́ta ń léwe léni báyìí oríṣẹ́ Nàìjíríà léni eléni yìí o ọlá ọlọ́run ni. Ẹni tó níṣẹ́ lọ́wọ́ kínú ẹni tó lè kún ọlá ọlọ́run ni. Gbogbo nǹkan tí mo tán fi ń wo bí ìlú ṣe ń lọ sí bí ayé ọmọ ìlú ṣe dẹrùn sí gbogbo ìlú dẹrùn kọlẹ̀. Ẹ kà mọ́ láti orí owó ilé. Ẹ fẹ́ kọ́lé ni o. Ẹ fẹ́ yálé gbé ni o. Owó tán fi ń ṣe méjì lé ní báyìí àfikọ́ lọ ń gbà fún yàn ni. Àti jẹun. Wọ́n ti jẹ́ ká mọ̀ gbangba báyìí pé tẹ bá kó ọmọ Nàìjíríà ọgọ́rùn-ún jọ pé mọ́kàndínní ọgọ́rin bẹ́ẹ̀ 79 wọn o wọn jẹ nǹkan tó dáa. Ṣé sálárì la fẹ́ sọ ni? Minimum wage wa $42 ni. Owó 3 hours ní California làwa ń gbà ní oṣù kan ní ìbáyé. Ṣé ìwòsàn lẹ fẹ́ sọ ni? Àdúrà tá a fi ojúmọ́ gbà báyìí ní ọlọ́wọ́ jà ṣáàrẹ̀ àtúwà gbà síwájú gbà àwọn tó wà lórí ààrẹ pé kọ́ lọ́wọ́ ń gbé wọn dìre kó dá àlàáfíà ara wọn padà. Ẹ má yẹ ká máa sọ̀rọ̀ pé kinní kan ṣe poverty index kinní kan ṣe poverty index kinní kan ṣe GDP kinní kan ṣe GDP. Ìgboro ni ẹwù ẹ wojú àwọn ọmọ ìlú ẹ wọ aṣọ tó wà lọ́rùn wọn kẹ wú àwọ wọn kẹ bọ́rùn wọn ṣe rí. Ibi tẹ́ ẹ ti mọ̀ bóyá nǹkan dúró Nàìjíríà mi kan dúró rí nìyẹn. Kò sí àníàní. Àgbègbè yóò wúyẹ̀ lè wá gbé Nàìjíríà yìí ẹ̀kọ́ orí sí wá wúyì lọ́nà bẹ̀ ìṣẹ́jú márùn-ún kódà kó jẹ́ nu.

0: ètì tó lágbára jù bẹ́ẹ̀ lọ ìṣẹ́jú márùn-ún tá a fi wakọ̀ jáde kúrò nínú ibẹ̀ àwọn ojú tí a bá rí gẹ̀ẹ́tì wọn bẹ́ẹ̀ wọn ẹbí ń pa àwọn aráàlú kí ìjọba ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ kan yí gbé wa gbogbo ra ọ̀nà mọ́ ìlú ò fara rọ lọ́wọ́lọ́wọ́ tá a báyìí ẹbí ń pa àwọn ọmọ nàìjíríà kò sáni àní lórí ìyẹn ẹ ṣe àtọkùn.
1: ẹ ṣeun ọ̀gbẹ́ni ọ̀làlẹ́kan sanni fún àlàyé tí ẹ láǹfààní láti bá wa ṣe lórí eléyìí tá ni pé ó ti ń gbẹ democracy hùn. Pẹ́pàṣẹ yìí ṣe àgbéyẹ̀wò ìròyìn agbẹ́mágbẹ́ náà lẹ̀ ń gbọ́ ní ìkànnì West Radio 89.3 FM. A wà lójú òpó Facebook West Radio 89.3 FM fan page. Ẹ̀yìn, ó ní nǹkan kan tí mo rí lójú ìwé ìròyìn yìí ní ojú ìwé ìròyìn Vanguard tí ó wù mí kí bá wa ṣàlàyé ẹ̀. Àjọ NESG
0: wọ́n ní Economic Support Group.
1: Wípé ìgbọ́kànlé nú okòwò wípé ó ń gòkè sí bó tilẹ̀ jẹ́ pé owó àwọn nǹkan wọn.
0: Ṣé kò kọlu ra wọn.
1: Òun náà ni bó ṣe ní ó gba àlàyé ẹ̀yìn
0: apanìyàn náà. Kò sí àlàyé kan tó fẹ́ ṣe inú ilé ìjù pé àwọn amọ̀kọ mẹ́kọ̀ọ́ ẹ̀dá tó fẹ́ ṣí àwọn ọmọ ọ̀lú lọ́kàn ló ń sọ wọ́n ràn wọ́n lẹ́nu. Ẹni ìgbẹ́kẹ̀lé ọmọ ìlú ó ń ga lórí ìdókòwò investor confidence ṣùgbọ́n owó ọjà wọn. Bí ó bá ṣe dẹ ìlú lọ́rùn sí láti lè rí nǹkan rà la fi máa ṣe òdiwọ̀n bóyá nǹkan ti ń dà bí nǹkan ò dà. Nígbà tí à ń pariwo kò sígbà náà àfi tọ́ alábàjá ológun Nàìjíríà
1: o.
0: Kò sí fífẹ́ burú tó kẹ dé òjé. Kẹ má ní nǹkan tẹnu oúnjẹ. Kò sí pé fẹ́ burú tó kẹ dé kílógà gbéni kẹ má rí oríṣiríṣi mídìmídì táǹtà ń bẹ. Kò sí pé fẹ́ burú tó kẹ dé gbági kẹ má ra aṣọ tó wù yìí kókó ibẹ̀ ní pé ṣe lè rà. Àwọn Nàìjíríà ò jáde wọn wọkọ̀ wọn ṣe bá wọn ṣàwó ṣe é débi tí wọ́n ti ń ta ọkọ̀ ní ẹ̀bá ọkọ̀ ń bẹ̀ ni. Ṣó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò pọ̀síbù àwọn kinní yẹn wà ń bẹ gbogbo pátápátá ló wà ń bẹ lẹ́yẹyọ ẹ̀tẹ̀jẹ̀jì àti rówó rà lẹ́yọ. Kókó gangan ni wípé kí owó ọjà wálẹ̀ dídẹ̀ ni àwọn nǹkan tó jẹ́ kí owó ọjà lọ sókè pẹ̀lú ògo ọlọ́run gbogbo ẹ̀ pátápátá pátápátá níjọba mọ̀ torí ìjọba ló ṣe tó pọ̀ jù bẹ́ẹ̀. À ń parọ́ láti jẹ́ pé owó ná pé kínní yẹn ń dá wàhálà lẹ̀ band a 225 náà ń san. Ó gbọ́dọ̀ ti ń yọ sọ lẹ́gbẹ̀gbẹ́ wípé àwọn máa gbé gbogbo ẹ̀ lọ sí 225 yẹn pé kì í ṣe band a nìkan gbé gbogbo ẹ̀ máa lọ sí 225 tó bá yá ó pẹ́ ó yá lọ 225 o. Wọ́n ti wá fi wọ́n yọ sọ mọ́ báyìí. Wọ́n ní january ọdún tó ń bọ̀ yìí o pé gbogbo pátápátá owó band a là máa san.
1: Ẹni náà
0: wàhálà ti ń yàn. Ibi tá ti ń pèsè nǹkan lẹ́gbẹ̀gbẹ́ gbogbo ẹ̀ mọ́ra wọn tó bá ti di pé owó tó fi ń pèsè iná tún ga sí ṣé wọ̀n ní ṣimówó kan tó fẹ́ tà. Interest rate gọbọi ní Nàìjíríà lé ní ibà àti kánú kúlù yìí tí ìwé ìròyìn kan sọ pé tá a fẹ́ dáṣẹ́ sílẹ̀ ìyẹn manufacturer o àti àgbẹ̀ o pé 60% ìdá ọgọ́ta lẹ máa sọ lórí tán bá yá yín. Import duty tariff. Ẹ̀mọ̀bí tó wà gegege ni owó epo gegege ni nǹkan tó yẹ kọ́ lọ fi raw material tó yẹ kọ́ lọ fi owó epo ₦5,000 kó láti ibi tó ti fẹ́ lọ kó tó epo bá ti lọ sí 20,000 ṣé àwọn orí ọjà ló máa padà sí lẹ́yìn bẹ́yìn ni. Nǹkan tó wà ṣe ń sọ fún ìjọba nìyẹn pé ẹ kúrò lọ́rọ̀ ọ̀rọ̀ òwò ètè tẹ́ ẹ ṣe ẹ mọ nǹkan tó tọ́ ẹ mọ nǹkan tó yẹ ẹ ṣe ṣùgbọ́n irọ́ ìdàkejì ẹ̀ náà máa ṣe wọn tún wáá sọ fún wa bí nǹkan ti ń dà àdẹ̀rí pé nígboro nǹkan ò dáa sẹ́fẹ̀ sọ wádìí wèrè ni àìṣe wèrè àìdẹ́ṣẹ́ àìṣòmùgàn. Àwọn nǹkan tó fa nǹkan tí nǹkan fi wọ́n là ń ṣàlàyé fún wọn yìí tó dẹ̀ bí fún àǹfààní ti tara wọn ó máa dá kan gbọ́ torí àìgbọ́ kò sí àwọn tóbi tó rọrọ máa já sí àti sọ pé fún àǹfààní ti wọn kí wọ́n gbọ́.
1: Ọ̀dà ẹ ṣe o kátókò lórí ti ọrọ̀ ajé mo fẹ́ kí ẹ bá àjùnà náà méjì nínú ẹ̀ ìní ilé tí nigeria exchange group NGFs to salaye wi pe interim dividend is all
0: dividend
1: pe bi 1.1 naira 30 kobo abi nkan gugu awon owo ton siro laarin osu mefa wi pe o wa sope ni ogbojo osu kefa odun 2026 wi pe o re sa si gugu e sa o da lori wi pe nkan tun ti fo soke eyan ire bosi bi ida 146% awon alaye percent na no
0: percent na fi percent awon Nigeria iyan meji pada na ro ten ti won paro fun ba mo en to pa mo nu ara bero ni won pa sugbe pelu ogun olohun awa kan lori ofe lati mo ta ma paro fun wa afi ti mo ba paro fun wa sugbe se ya mo kan kan to sele oro lori eleyi ki se bi lori ro lo duro le tara tara ma so nkan to fa ti NGX fin se be ni pe on paper lori iwe o nse dada alakoko ni bi pe ati yawo ni banki ba ti dejo te ba lo yawo ni banki interest rate abi pa yin so fa awon ile se to loruko yen NGX ni won lo ki na se ni NGX won ta shares gbogbo e nbe mi ndoko wo ile se wa ra nbe Dangote ba na ti gara e fun ti ile epo ebu fopo e o na o yawo ni banki mo private IPO lo se ba o se kan ni Nigeria o se kan ni sara o fa se kan South Africa o ti lo si London bayi lo koko be ni pe ni Nigeria to ba ni ko o nyawo owo ile na banki yen ma gbele gogo yi ni pe ba ni ko o nya se shares market beta na je baba ra ninu ibindoko won lo mo to lo fe ta 1% mi lo mo to ma gbele lori ara won kan ti ara won kure kure to wa Nigeria na ni anu bi le se kan ta shares do ran lo sibe e koko bere na be shares kini percentage shares to fe ta ninu gbogbo stock ye ara won se kan jo ma ma se ni ti o yi won da
1: ta ma ra shares si le se
0: e koko bere be kini quantity shares te company yen fe ta tori company kan gba kan lo n fe ta 1% shares ye o daruko wo yen re mo kan bu share ni pe an ka de lari mele ina o ka para tori nkan ti a n so opolopo ile se ti lo si NGX mele tin pa owo tara tara be won yawo lowo banki won
1: okay
0: iyen ni elegbe kan ni egbe keji cost of production ti ga iyen owo to fi pese nkan ti ga opolopo won wa n da orisirisi ogba se
1: okay
0: te ba bu bready je nsin yi bread te ba jele ni bayi te ba lori ofe lati da okan yin pada sibi kan odun merin marun mefa seyin se ba kan na lo se ri lenu elerin dodo ta mu nsin yi odun mefa seyin se bo se ri lenu se lo se ri nigba yen na
1: ti o de won to ti
0: ti o de won to pe iba yen 500 naira ma ra ike meta e su gba se nji se se ran ni ke kan ba bo wo se gasi to ni nkan to wa nu en denku si sugar la san kan ro san kini yan ni ba kolon shanu ba ni kolon shanu ba ni pure water ti won tu kere si kuku be ni pe awon ile ise yen ti gbowo soke reke reke iwo to fi nta awon kan ti won nta nkan to de n ko sinu e ko to ti tele mo ba ona se ni jire ka ni pe FCPC si sise won daadaa ni standard regulation sise won ja daadaa ni ọ̀pọ̀lọpọ̀ tá à ń jẹlé ní báyìí poison ni kò sí àníàní bẹ́ẹ̀ ṣùgbọ́n dúdú wọn kí economic indicators kò ṣàmà ráìsì ló ká wọn lára ẹ bá dẹ̀wọ̀ àwọn ará bí nǹkan ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá ń jẹlé wọn gan wọn ṣe ń bí báyìí kàtà ń gbé wá látòkè náà ń jẹ fúnra wọn sẹ́nu ara wọn ádà sọ fáwọn bí economic indicators ti ń ráìsì
1: ibẹ̀ ni àlàyé
0: ibi tọrọ já sí ni
1: pé
0: wọn ti gbowó dividend ni pé owó tí wọ́n fẹ́ pín fáwọn tó wá ra shares bó ti ga sí i kò tó dẹ̀ fa tó fi ga sí i ni wípé aláàkọ́ wọn ti gbé owó ọjà sókè gegere ẹ dárí kan kankan náà tí yóò mọ nàìjíríà lé níbẹ̀ tí yóò lọ sí ibi ìlọ́pọ̀ mẹ́rin láti ibi ọ̀kan ọdún mẹ́ta sẹ́yìn bọ́dẹ̀ ṣe wọ́n sí ibi ìlọ́pọ̀ mẹ́rin yẹn ni àwọn nǹkan aṣara lóore àwọn tó jẹ́ kó dúró re inú ibẹ̀ ó ti wálẹ̀ so báwọn ni ẹ ká mú lórí cement ọ̀rọ̀ tèmi kọ́ ọ̀rọ̀ Abdulsamad Rabiu ni ẹni tó ń ṣe símẹ́ǹtì tó gbé olúmọ̀ ó ní wípé nǹkan ọdún mẹ́ta only oṣu melo kan seyin April 2023 only a bag of cement abo cement kan only 45 fun ni leni by 12000 12500 13000 ni bawo le re ta fe pin ose ni po si
1: ibi ta ti soro te paro lori oro ina te menu ba lekan ni na ki ti salaye bi pe owo ti awon onibara tan san ninu oṣu karun pe o je 2.815 billion naira
0: loṣu kan pere
1: loṣu karun
0: sa de ri na nlo sa ri lo se ri e kan le de ma di eru lawon mo lu lori keni pe ki awo ma ya njo kan iwon ba na diru lawon mo lu lori mo te ba de ran ti oṣu karun yen ina yen osun rara rara ana san owo to le 200 billion fun owo na ina ti ojo se ma ko ojo ti nro bayi ina yen gbe pele die ba ko ojo ti la ba ko ojo la ba to jo ba tu lo ba tu do olohun awon wa bi eleyi o da ko da opolopo ye de mo o bere ti ma so fun wa kini kan gas plant kan gas kini kan ko ojo to bere awon bi na se ri ojo bere sin bayi ina to se dada iyen ni pe awon hydro plant fa ti se lataye 60 aye 70 won lo sin gbe nigeria
1: won na la sin lo
0: te wa n di oruburuku le lori be kan ma so 200 kini kan awon to se gan won be 200 kini kan lo lori keta yin jogun ba le gbe 200 kini kan ko da ko da rara mo de se nso o to di pe o na fe gbe lo bo sinu egbe mi ijoba ipinle enugu sunday kan wi pe kan ta pe ni 225 yen wi pe awon joko lati le awon si ni ni eji pe iye te kan ma ta unit na kan nigeria ko ye ko fi nkan kan o le ko kere mo ju 152 naira lo ijoba odo awon kan tan ba so leyin mara la gbo pe ijo gomina ipinle won na ti lo sinu egbe kan leyin igba yen ka te to ba bo sori ka to ba bo sori gas gas to je pe ofe olohun fun wa gas won le tun fi pese na na ba le gbe omi gas tun fi pese na ijoba tun so wo gas soke won tun so wo gas soke te de mo pe gas yen fi pese ina to je pe on gangan ni foundation oro aje orilede nigeria ni odu agba laye ina ati nkan agbara bi epo bi diesel bi petrol kan pe yen to meji ba ti gaju la kaye lo orilede yan ma le ko le ba ni ninu gbogbo kosikosi ilaye lo wa fa ka je aye ijoba tun fowo okun owo gas ta fi ta fa awon to pese na e wa ni ki wa la ma sele nkan to wa n ta le ni ba ninu iwoye temi o ohun amomo da ni ijoba kan mo mo fe ro nkan si wa lagbada ni bi mi se fi niyan e se ma dogun
1: o seun ọgbẹni ọlálékan san ni fún àwọn àlàyé tí ẹ lórí ọfẹ láti bá wa ṣeun bàbáṣe yìí ṣe àgbéyẹwò ìròyìn agbémágbé náà ni ẹ ń gbọ ní ìkànnì west radio 89.3 FM. Jẹ́ ká yí àbàrá kí adé ti agbọn òṣèlú ó ṣẹlẹ̀ lọ́sùn wípé àjọ tó ń gbógun ti kúmọ ṣíṣowó ìlú kúmọkùmọ EFCC wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n gbẹ́sẹ̀ lé àpò ìṣúná ìjọba ní ìpínlẹ̀ ọ̀ṣun lóòótọ́ wọ́n ṣàlàyé àwọn nǹkan kan lẹ́yìn tí àwọn gbà wípé ó fa ìdí tó jẹ́ pé wọ́n nílò láti gbẹ́sẹ̀ lé lára rẹ̀ ni pé owó ń jáde nínú àpò ìṣúná lọ́nà tí ò bófin mu àti àwọn nǹkan míì tó jẹ́ pé wọ́n ní ó tako àwọn abala kan àti abala kan nínú ṣíṣe owó ìlú kúmọkúmọ àti lílọ owó mi money laundry ní orílẹ̀-èdè Nàìjíríà. Ojú wo lẹ fi wo ìgbésẹ̀ yìí?
0: Ẹ ṣeun atọkùn káti ẹ̀tọ́ ṣe ti Yorùbá ìbátan ṣe ti fínrin fìtín lẹ́ǹkan èmi fúnra mi ti fẹnu ara mi pè ní nǹkan tó jọ ìwà ìgbésùmọ̀ mi kó tó ti gbẹ tó wá kà sọ létí sí ẹgbẹ́ ẹgbẹ́ òṣèlú kan pè ní ìwà ìgbésùmọ̀ mi ẹ̀yẹ ẹgbẹ́ òṣèlú ADC nínú ìwé tèmi wàhálà ìgbésùmọ̀ gẹ́lẹ́ nìyẹn. Kò sí yàtọ̀ nínú nǹkan tí àjọ EFCC ṣe nínú ìwòye tèmi o àti nǹkan tí Boko Haram ń ṣe lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Ìbéèrè aláàkọ́kọ́ ni pé ṣé EFCC ṣé wọ́n ní agbára àti àṣẹ lábẹ́ òfin tó dá wọn kalẹ̀ pé wọ́n lẹ́tọ̀ọ́ láti gbé ìjìlé àbò àsùnwọ̀n ẹnikẹ́ni alákọ̀ọ́kọ́ wọn ní ẹ̀tọ́ yàn lábẹ́ òfin. A wá lè máa sọ wípé wọ́n kọ òfin ni ṣáwọn adájọ́ ti tú òfin. Ọ̀rọ̀ ti déwájú ilé ẹjọ́ kódà kìí ṣe High Court mọ́, ó ti dé Court of Appeal. Tí Court of Appeal ilé ẹjọ́ kò tẹ́ mìíràn tó sọ fún EFCC wípé ẹ̀yin gẹ́gẹ́ bí ọmọ àbá chaplain o, pé kò sí nǹkan náà tí EFCC lè kàwọn àkáǹtì yín, wọn ò ní agbára láti níbi kẹ̀ máa ní ẹ̀tọ́ sí àkáǹtì yín mọ́. Ilé ẹjọ́ náà máa kọ́kọ́ lọ nǹkan tá a bá lákàǹtì lágbájáre o. Adájọ́ ló máa wò nínú ìwòye wípé ṣọ́gbẹ̀ni yìí lẹ́jọ́ jẹ́ àbí kò lẹ́jọ́ jẹ́. Ilé ẹjọ́ ló máa sọ wípé ẹ gbégilé tàbí kẹ máa gbégilé. Fún pé EFCC kan jí láàárọ̀ ọjọ́ kan wọ́n lórí àwọn taná, wọ́n dẹ̀ ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn ìwà amukun mẹ́kọ̀ọ́ ìwà ìtaṣọ́ yà mọ́ lára láàrin títí ìnáwó. Ìwà ìbàjẹ́ gbáà ni. Ọbásanjọ́ bó ṣe ṣe yanyan yẹn tó ń gbà tí ẹ̀gàn kò ṣe kan bí ilé. Nǹkan tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ láàrin Ọbásanjọ́ àti ìpínlẹ̀ Èkó nígbà yẹn ó yàtọ̀ sí eléyìí gidigbe. Ìgbà yẹn ni pé wọ́n ń fi owó ìjọba ìpínlẹ̀ Èkó. Ìjọba ìpínlẹ̀ Èkó dá àwọn ìjọba ìbílẹ̀ sílẹ̀ tó dẹ̀ jẹ́ wípé wọn ò dá sílẹ̀ ní ọ̀nà tó tọ́. National Assembly ní iṣẹ́ láti ṣe tàbí dá local government sílẹ̀ tí ìbẹ̀rẹ̀ sì yẹn ni gbogbo gómìnà máa fi gbàgbé òṣèlú local government. Gọ́vnà Tinubu nígbà yẹn Lẹ́kọ̀ọ́ kò ṣe dé National Assembly. Wọ́n máa ń fi owó 20 local governments tí constitution mọ̀ tó wà Lẹ́kọ̀ọ́ wọ́n máa fi ń gbọ́ bùkátà 57. Lọ́sọ̀jọba ni wípé wọ́n ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn. Kò dí owó Lagos State Government lọ́wọ́. Owó local government nìkan tó tọ́ sí Èkó nìkan ló gbẹ́sẹ̀ lé. Kì í ṣe gbowó ti Lagos State Government. Ṣé ó ti di méjì bẹ́yẹn ìjọba ìpínlẹ̀ ìjọba ìbílẹ̀ ọ̀tọ̀. Owó ìjọba ìbílẹ̀ Èkó ló gbẹ́sẹ̀ lé wípé wọn kì í ṣe nǹkan bẹ́yẹn. Ṣùgbọ́n owó ti ìjọba ìpínlẹ̀ Èkó yẹn ń lọ ní pàṣípàṣẹ.
1: Táwọn ìmíì dẹ́ máa ń sọ pé wọn ò fẹ́ kó lówó. Èkó dẹ̀ ń survive.
0: Ẹni tó bá sọ bẹ́ẹ̀ púpọ̀ ìlà rẹ̀ kàdà lẹ́kọ̀ọ́. Tó bá dẹ̀ ṣe
1: báyìí. Bẹ́ẹ̀ ti ìjọba ìbílẹ̀
0: náà gbé. Ìlówó local government nìkan náà gbégi lé Èkó. Owó state government ń wọlé steadily. Ṣùgbọ́n nísìnyí Adeleke ò dá local government sílẹ̀. Kò ṣe kankan kan. Election kọjọ́ mẹ́wàá níyẹn àná yẹn o. Lẹ́wà ni pé ẹgbẹ́gi lé account. Mo ti ṣàlàyé ní kíkún wípé wọn kódà ká máa rí orí èèyàn mọ́lẹ̀ ní account ọ̀hún. EFCC ò lè dédé ní pé àwọn fẹ́ gbégi lé. Adájọ́ ló máa ní wípé òun fẹ́ gbégi lé. Torí EFCC fúnra rẹ̀ àwọn ń gbéyàn lọ sí ilé ẹjọ́ ni. Prosecutor làwọn. Adájọ́ ló máa wù àbí adjudicator ọ̀hún ló máa wá gbé ìdájọ́ kalẹ̀ lórí ọ̀rọ̀ yẹn. O lè gbéyàn lọ sí ilé ẹjọ́. Kó jẹ́ wọ̀lú tó máa dájọ́ ẹ̀ ní ilé ẹjọ́ náà. Ẹ̀dùn adùn mi. Ó ṣe rí gẹlẹ́ nìyẹn. Ká wá gbọ́ nǹkan tí EFCC ní pé ó ṣẹlẹ̀ tí wọ́n fi ti àkáǹtì ọ̀hún. Wọ́n ní wọ́n ń gbé àwọn owó kan jáde ní ọ̀nà tí ó yé àwọn. Alákọ̀ọ́kọ́ ṣàkáǹtì EFCC là ń sọ ni. State governor tìlú dìbò fún òun ló máa sọ priority ẹ̀ bóun ṣe fẹ́ ná owó. Tó bá wá ṣẹlẹ̀ wípé fúndì kan àbí òdì òmíràn gómìnà yẹn o ó ná owó ní ọ̀nà tí yóò tọ́ àbí ọ̀nà tí yóò yẹ. Ẹ̀tọ́ ti EFCC ní pé ṣẹ̀bi gómìnà fúnra gan inside account. Ẹ̀yìn lè mọ̀. Gómìnà kì í ṣe signatories account. Commissioner for Finance àti Akátẹ́jọ́rẹ́ lọ sáyìn. Àwọn méjì yẹn wọn ní immunity. Ẹ̀bùn wọn sọ lójú ẹsẹ̀. Ẹ gbé wọn lọ sílé ẹjọ́. Ẹ lówó lù pópó. Àwọn ló máa wá sọ fún yín wípé àwọn kọ́ ni àwọn dédé gbé ìgbésẹ̀ yẹn o. Wípé gómìnà ló rán àwọn. Ṣùgbọ́n tọ́wọ́ bá lè bá gómìnà lé ní báyìí torí pé ó ní immunity. Àwọn lè lọ sílé ẹjọ́. Wọ́n lè máa jẹjọ́. Ṣẹ́dẹ̀mọ̀ ìwà àgbésùmọ̀ mi yóò dédé bẹ̀rẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ló lọ bí SSG ní last week. Kan náà 4.8 million ní owó bajaj mẹ́ta. 4.8 million. Owó tí ò ra kòrò láàárọ̀ ẹ̀. Ẹ̀sán mọ́nà mọ̀nà sí. Ọjọ́ kejì fúnra wọn náà filẹ̀. won ile ejo bi lo emi ni gbagbo nu okan mi pe ti itan se lana fun ile ejo fun ti bank iye account EFCC yen won ti fi lu awon inu gbagbo temi o mi ri daju won ti fi lu adaje okan tani o e gbe kuro waju mi le gbe nkan bi le fun yin to da di wahala kere ma wo account ta so yi ki se account ku e ku e o account fo banki to peju to won lo lojo lori Nigeria ani le bank na account yen si account yen ni won fi n gba owo ti won pin labuja fak account ti Osun state ni o inu account yen ti san salary o gbogbo gratuity ta fe san kan kan boyen won le ri san mo ni pele Osun bayi contractor ta fe san fun won le rowo san fun mo sin bayi de ni ki se wa gbesun mo mi lori kan ti ni agbara bo ti le ko cre mo lati se iwa buruku gba iwa eni ti ju gba e ka fa seyin die o ma se to idibo lekiti ni kan se melo kan seyin o se to idibo ni ipinle ondo ni kan bi osu melo kan seyin iye se se mati account gba yen o bi ssg won ki lo fa awon ile ma le so sugbe mi an so e bi osu le pc la meji yen wa o di e bi osu lu wa kodun sin bayi and become a freeze account at the beginning in democracy. President Nnamdi Kanu Bukele, father of all democracy in Nigeria. But to present yourself, yeah. Because they mean so bad, and be you want to want to rule over you, could think about your democracy.
1: That
0: you will be so mommy, let me see what is your democracy.
1: Assume of being a lady concerning a show, a sugar. Katoko, Loriti, or Ijoba, Puli Oshun, any commissioner. Ni apa ibe lo ti nfesi lede bipe ko si 11 billion naira kankan o le ti won lu ni ponpo ni ipele osun to o nse be o nda awon EFCC o nda won lo fun won lesi eyan commissioner fun oro ibara ni soro ati idanileko gbogbogbo
0: Olabo Alemi
1: no se alaye o eje ki atumu eleyi mo
0: eje ki ati oro Konapo Alemi o se tele nikan bi eleyi ba tori ko le rojo mo re lese oni commissioner for information ni Belosun ati mo dada
1: image maker nu
0: image maker ni ko le ba image state government je
1: ogbara lo kan so ni egbe oselu APC Losun na won ti kokko powe esun si ICPC EFCC
0: pe
1: wipe ni ipinle osun pe awon funra wipe gomina fe ra ibo pe won ti n gba apo osuna yen account number awon eyan lati mo san 20,000 pe lara awon agunbale rogan ti n gba
0: pelu ogun olohun omo ipinle osun ni mi o sin lewe asugbe ti o ba le ti o ba le ti o ba le ko ni awon ara le n pe mi
1: okay
0: won de n daruko pe egbe oselu kan lo n lo kaakiri to n ra kaadi awon eyan
1: ki se ti ijoba to wa lori alefa
0: fun ti ijo ibo to dibo gomina to nbo ni ipinle osun ni opese to nbo yi won le gbe oselu kan pere lo nlo kaakiri to nra card kaakiri lo wa meyan kire se gbe gomina tabe kin so ma so fun yin
1: ma so ba
0: e ma ye ka tele oro Kolapo Alemi mo se so
1: okay
0: tori o ni interest ni oro yi commissioner ijoba ipinle osun ni oro to ma gbe ijoba ipinle osun leyin lo ma so e ka gbo nkan ti awon ti oro okan rara bo tile ko kere mo e ka gbo nkan ti won so ala awon ti mo de so mi baye Nigerian Bar Association e gbe awon ebejoro won jade ni sansan won ni wa ti o bo fin mo ti o fese wa le nu ofin kankan bo le ko kere mo Nigeria ni wa ti EFCC wu se ba ri boyan gbe aja na won ko fe ni ijoba ipinle osun lara ni bi mi se ri kini yi se tori nkan ti o sele ri lele court ti so fun yin ri be ni agbara ti freeze account individual yin eyan lasan lasan abosi mo si odidi ijoba ipinle e de wo gimo account won leyin yo aburuku gba na wo
1: asun ogbeni Olalekan san ni agboyawo yen royin agbon magbe na le se ngbo o lati ikanni West Radio 89.3 FM awa loju opo Facebook West Radio 89.3 FM fan page West Radio 89.3 FM fan page eje ka mu ti awon ti won se be ti won gba ominira won lati ahamo awon afipamu ni nigbe kun ye se ka tun ma dupe lowo Olorun ni pe Olorun to da won pada layo
0: asun atokun ana la gbo wi pe won ti tu awon ti won jiko ni ijoba ipinle Kayama ni Kwara sile nigba ti won ko won lo 176 labo ana tana tu won sile 160 kini kan kini kan tejo ko sin kan ti ko ba luigi osu mefa ni odo ko sin kan ti o le sele mo ti e pe 160 kini kan yen gan ogo fọlọrun ni ona tu wa tu ti Kwara na Niger state na sile gbogbo en lo si bi 300 and kini kan ni ana yen oro yen tin tin jo ti oro ijoba ibile orire to je pe won ko awon eyan tre be ninu iwoye temi ki se bi ijoba doju agan wo awon eni bi won lo ba won ja na fi tu awon arabi sile ninu iwoye temi oro adehun oro to ba nle yi e ka mu lati ijoba ipinle orire ni ipinle Oyo awon ti won jiko nbe won ti fena ara won soro wi pe saaju ojo da ma tu awon sile yen ko ta ma so sa awon leti ni pe ijo te ma lo yin bayi o da lori bi ijoba papa julo ijoba papa ba se se da won lohun lori ko ta won bere fun o de ni pe saaju ojo yen pe wa la na ma nkanra ma won sa ni sugbon ojo ta won ma lo le ara bi ko be se ni yo mara won ton jo ton di mara won tinu won dun ọdọ sọ fáwọn pé ẹkú oríire nílẹ̀ ńlọlé àwọn lójú wí ọ̀nà táwọn máa gbà fún wọn pé tó bá tọ̀ báyìí wàá rìnrìn tó bá díwájú wàá lọ́kadà tó kadà dúró dé èyìn bẹ́ẹ̀ mọ́kadà gbé àwọn ọ̀kadà tó wá lọ já wọn síwájú táwọn fi wà lórí ọ̀kadà olé ní wákàtí kan àbọ̀ táwọn fi rìn lọ sí wákàtí mẹ́ta mọ́kadà wá já wọn níbi kan tó gbé tẹ́ bá lọ tààrà báyìí o ẹ máa rá àwọn sójà bẹ́ẹ̀ lọ bá wọn ti ìjọba ìbílẹ̀ oríire nìyẹn ti àná yìí ní àkókò kan náà sẹ́wọ̀n Boko Haram ti kò sí nǹkan tó ń yọ sọmọ́ ńbẹ̀ Boko Haram ló wà Niger ló wà ń Kwara àwọn ló wà nípìnlẹ̀ Oyo tó ṣe di ìjọba ìbílẹ̀ oríire ọ̀rọ̀ ẹnu tèmi dẹ̀kọ́ léyìí kò ti DHQ sọ ni Boko Haram lórúkọ tó ń jẹ́ ṣùgbọ́n fúdi kan mi ì fẹ́ dárúkọ yẹn mo lè sọ àwọn JAS ṣùgbọ́n orúkọ ẹ̀ gangan mi ì fẹ́ sọ torí ọ̀tọ̀ ní nǹkan tí orúkọ yẹn túmọ̀ sí ọ̀tọ̀ kí táwọn fi ń ṣe ta ni ò mọ̀ báyìí wípé Boko Haram tó ṣe ti Kwara tó ṣe ti Niger lọ̀rọ̀ jọ wọ̀ tọ́lẹ̀ tún àwọn ọ̀lẹ̀ lójijì lọ́nà méjèèjì ẹ gẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi yẹn nínú ìwòye tèmi o wọ́n ti bára parí ọ̀rọ̀ wọ́n lẹ́yìn nígbẹ́ kò sí wàhálà káwọn máa lọlé lọ́nà kan àtúká ní wípé agbọ̀bá yìí wípé lójijì tàtàtàtàtà gbà gbò kan dáàrin wọn orú tán sọná sí wọn látòkè tán ya bò wọn lójijì báyìí màmá sán àtẹ̀wá ara ń bíbà ẹni láàárẹ̀ fún ààrẹ ṣùgbọ́n eléyìí báyìí a fi ń dá wàhálà ọ̀la sílẹ̀ ní torí ìgbà kan ó ṣẹlẹ̀ nípínlẹ̀ kẹ́bí dè ní ilé ní ìbá ìjọba ń ṣẹ́ wọn láwọn san kọ́bọ̀ fẹnikẹ́ni ṣùgbọ́n iléeṣẹ́ bbc ilẹ̀ gẹ̀ẹ́sì ṣẹ̀wọ́n ní yorùbá wọn láwùsá wọn ní ìgbò bbc haúsá wọn tọ pinpin àwọn tó ṣiṣẹ́ yẹn tẹ́bá ti ró tàn gan kò nínú kìí ṣe máa bèrè pé ṣé òun ló ṣe ẹ̀bùn kan ló ṣe torí nǹkan tó kó sára gan nǹkan burúkú ni ó tún wá fìbọn tilẹ̀ lẹ́gbẹ̀ẹ́ báyìí èkì 47 ó ní pẹ̀lú ògo ọlọ́run lòun gba owó lọ́wọ́ ìjọba wọn bí wọn lè lù gbà ọlọ́run gba 800 million kí wọn tó tú àwọn yẹn sílẹ̀ wọn wá bíi pé 800 million pọ̀ kí ló fi irú owó yẹn ṣe ó ní kí ló fi ṣe lẹ́yìn kó tún fi ra ẹ̀bá àtọ́ta mi ẹjọ́ ṣèjọba kọ́ ló ń pèsè wàhálà tọ̀lá sílẹ̀ bẹ́yẹn wọn lèmi ṣe ń sọ wípé ọ̀nà kan náà tẹ bá lò láti bá àwọn ará bí yìí ṣe tí ìbá kí ń ṣe ọ̀nà ìjà bẹ́ẹ̀ gbójú ágan wò wọ́n gidigidigidi wọn àlè láláyé padà o bí mo dẹ̀ ṣe máa ń sọ kò sẹ́ni tó fẹ́ kú o ni Niger Delta te ba gbagbe Delta Bayelsa Rivers Akwa Ibom oshirishi nkan bi lo nsele ba pa julo Delta ati Rivers in bayan ifo pa ipo nbile ni iji eni gbe lotun la ayo ba sojo ngba yen nkan ta fi jo gba odun merin yen ni mo se yo le sese yen daada nba ni nu we temi ko te ko se ko se nba ti yara du ade omo ologo aya ma so ro pe amnesty ko ile fun won amnesty kinari loju ese fighter jet ni an pa boto si won lara iya won kini kan militant yen tebe ni nu we temi ni kini to fi le ko gbe bon ta ko ilu abesumo mene bi mi se ri ni yen eni kini to fi le gbe ibon to fi nda lafia lu lamu abesumo mene e ka fokale se ri oro kan mistake kan ta manaji e ma nse ye nikan adija agbara ni o nja fe to e ni o nja fun kini kan lu ban boy so nse en ba naja de ota le te ba kan lo city ri ni ba e fo private jet na ngo te ba lu lo city convoy won bi le ba ogun lati ba da re lai ni se lowo inje awon olu ti won nja fun ba se awon olu ti wa bo tanu ise atoshi e lo si ba yo sa le ni ba e ri ise te bo ngan ni o ni na hen ni lowo to bi citizen nigeria ni ni be àwọn ìṣẹ́ rẹ̀ ń dẹ́mọ́ ń fẹ́ láburúkúburúkú ó wà nílẹ̀ yorùbá náà ẹnìká ló ń jà fún wọn ló kàn tí lọ́ọ̀kì bí ọgọ́rùn-ún káàkiri tí ló ń ṣe fàájì ètì ẹ̀ káàkiri lọ́ọ̀lẹ́ ló ń jà láwọn ẹ̀dẹ́ pàrọ̀ tán tẹ̀lé bí kìnìkan ṣe kìnìkan. kókó ọ̀rọ̀ tí mo fẹ́ fàyọ́ ń bẹ̀ ni wípé yàdàdù àkọ́kọ́ fi ìjà ránṣẹ́ sí wọn ṣùgbọ́n mo ṣe máa ń sọ àwọn èèyàn kọ̀ọ̀dé máa yìnbọn pààyà káàkiri wọ́n ṣe boko haram wọn àṣẹ fi wé boko haram mẹ́ẹ̀ká ṣe àbòsí lórí ẹ̀ ṣùgbọ́n láì pé wọn ò ṣe kó tó bú tó boko haram báyìí wọ́n kọ́kọ́ ránṣẹ́ ìjà sí wọn tí fighter jet ń láǹdì ṣeréṣeré ń gbàràmà tún báyìí ní delta state tọ̀npolo yìí tó ń lọ káàkiri ibẹ̀ orí ló kò yọ kú tán lọ́jọ́ yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn ọmọ ẹ̀wá yìí ló bá lọ lẹ́yìn ìgbà jẹ́ta ẹ̀ yára ìdọ́ ẹ̀ṣẹ̀ wá sọ wípé èyí tó bá pọ̀ pọ̀ ìjà mọ́nú yín kó wá forúkọ sílẹ̀ lábújá nígbà táwọn gan ti rí nǹkan tí ìjọba lè ṣe kò sí tí ò dábújá lọ forúkọ sílẹ̀ nù tó ń polo òun ló ikú pa tán ẹ̀rú ìbá láti wá nù àyẹn òun ló wá kan yín ṣùgbọ́n òun náà wá àtẹ́kẹ́ tán bọ́ ìlú òfurufú wọn wáta lọ́dọ̀ sábújá nù àyẹn wọn lọ forúkọ sílẹ̀ wọn ẹ̀mí láyé àwọn ọjà wọn owó tí ìjọba kì í ha ìjọba pàápàá jùlọ ìjọba àpapọ̀ wọn kì í wọ ọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ pé ẹjọ́ má ṣe wá bá ṣe wá ṣù ẹ ṣe wá dáadáa ìjọba àpapọ̀ máa ń pàṣẹ ni ìjọba ń pàṣẹ ni ìjọba amúnimóògùn ń pàṣẹ ni iṣẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ kẹ́ máa gba ọ̀nà kan tí ó lè mérè wá láéláé láti fi máa yanjú ọ̀rọ̀ wàhálà bí ilé ìbáyìí kọ́ tí èmi dẹ̀ ń sọ rẹ̀ ẹ káwo ti ògbómọ̀ṣọ́ báyìí káṣẹ́ gbà wípé nígbà tí kinní yẹn ṣẹlẹ̀ àti kọ́ àwọn ọlọ́wọ́ wọn bá ṣe kúrò bẹ́ẹ̀ táwọn ọmọ jáde níbẹ̀ yẹn kí ló tí wọn rọ̀ ju iná sórí ìbẹ́kọ́ parí ẹ̀ lójú ẹsẹ̀ ṣùgbọ́n àwọn bọ́ta nǹkan tó ń pọmọ jẹ́ ṣì wà nùdú ẹ̀rọ bá kò ní bọ́ta mí níjọ́ bí kó tí wàá pọmọ jẹ́ ẹ máa tara yín.
1: ẹ ṣeun ọ̀bẹ́ni ni ọ̀làlẹ́kan san ni kí a tó kú òkà tó lọ sí ojú ọjà láti gbọ́ ìkéde àti ìpolongo ọjà ẹ já mẹ́nu bá èsì ìdánwò wáìk léyìí tó jáde ní ti ọdún yìí ibo ló tú ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ibo ló fi ẹ̀gbẹ́ tì sí báyìí níwòye tìyín.
0: ẹ ṣeun atọ́kùn wọ́n ní pé 38% tí wọ́n fẹ́lẹ̀ àbí ọlọ́run mọ̀ pé mi rí àwọn ọmọ yẹn kí iṣẹ́ takuntakun náà ṣe torí tẹ bá ní kẹ́ ẹ̀ wọ nǹkan tí wáyà kìkan gbé kalẹ̀ gan bí kan fẹ́lẹ̀ ni àbá nǹkan ló ń ṣe ẹ̀gzámù wa aago mọ́kànlá alẹ́ tẹ pé òru wọ́n ṣe ń parí ní ẹ̀gzámù ẹ̀dẹ̀ wọn báwọn olùwẹ̀ wá ṣe rí àwọn aládàáni kì í ṣe gbogbo wọn o lọ́dọ̀ sọ pé àwọn níná tọ̀sán tó rú skúù ìjọba mélòó ló níná lè ní nàìjíríà yìí kò sí àníyàní bẹ́ẹ̀ ọ̀tọ̀ ní pé nẹ́pà tán náà ọ̀tọ̀ ní pé nẹ́pà ọ̀tán náà skúù ìjọba mélòó níná ti ẹ̀wọ̀ lé nìyí tí ní bá wá wọbẹ̀ yàtọ̀ sí principal's office àti bóyá staff room skúù ìjọba mélòó níná ti ń tàn ní hall lé nìyí báyìí ẹ̀wà ní ẹ̀ṣẹ̀ ìzámọ̀ ní fẹ́lì lóru kó tiẹ̀ mọ́rúgbùgbé ayé yìí kẹ́pọ̀ orí ẹ̀ gẹ́gẹ́ ní dikishọ́nárì ẹ̀ ń bá ìrìnà kọ́lá kọ̀ọ̀kan kalẹ̀ ni ṣùgbọ́n ìrìnà ṣé kò ní máa kọ́ hé lórí ibi ibi toro ba niyan se ri ah ko le dede ma mu oro lori pa mo yen won se dara amo ye sin yi ko lo nsanu ni opolopo won foju si eko bi awon to lo tele tele sugbon e le daya lebi lori esun ti se ti e gege bi ijoba se won na se so se titi won waye ki funra re se won waye ko se nkan to ye ko se mi le lero pe ki ijoba gbe jile waye ki leyin mata se nkan ta se bo ti e se gbe register awon ni Nigeria ni e ba kan se se akore ba so ro kan waye ki se Nigeria ba ti won fowo kun owo waye ki gba yen ta kan so mo ran mo ran gba yen bi ki se Nigeria ni kan so ku so ro gba ni waye ki Nigeria is accountable to the federal government of Nigeria. Federal government Nigeria lo pase fun waye ki Nigeria to wa lo sibe se bi moto federal government lo FG na lo ni ya ba office won so ki wa la so e ti jeba fi ma se eto lori bo se ma so fa n wa ek be ma se ru e mo tori kini yan o bere lodun yi 2026 la wa yi o se le 2026 o se le 2025 o se le 2024 ijoba o soro jabe yen nkan to kan joba ni be won se ma gbe lati 27500 lo si 50000 iyen ko lo ma tun kan se e koko so fun won fẹ́mọ̀ èmi lérò pé kọ́ ti fà wọ́n létí ní 2024 fún dìkan pé mìíràn tàà fà wọ́n létí 2025 ẹgbẹ́ ọ̀dọ̀ ṣàṣìṣe láti fà wọ́n létí ó ti di ọdún mẹ́ta léraléra báyìí àdẹ̀dẹ̀ pé wọ́n sáàkì ẹnikẹ́ni ebi 38% ló fèlè lọ́dún yìí kàmẹ́ta fèlè lọ́dún tó ń bọ̀ kókó ni pé amọ̀yẹ̀wò àwọn fúnra wọn kó rodó o ṣùgbọ́n kéèyàn mọ̀ wíjọ́ àpárá lọ kí ló fẹ́ kọ́ ní òkùnkùn sómi ilé dédé blame àwọn ọmọyẹn tèmi o ilé dédé ẹbí lé wọn lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó yẹ kó ṣẹlẹ̀ kan tó lè yege ni ò ṣẹlẹ̀ àwọn skul tó jẹ́ bí private skul tẹ́ pé wọ́n níná àwọn akọ̀kọ́ tó fẹ́ kọ́ wọn ṣe fàájì wọn kò sí wàhálà ṣùgbọ́n public skul tí ò sí ná kí ni wọ́n fẹ́ kọ́ láago mọ́kànlá òru.
1: jẹ́ pé bí a lè sọ pé bí ìlú tá a wà ló tún ṣe àkóbá fún.
0: bẹẹni kò sí pé kò sàníyàn ní bẹẹ bẹẹni. nọmba dẹ bá kan ṣe sọrọ waec a tún máa lọ ni ẹ kó ṣẹlẹ ẹ pariwo lé wọn lórí kúrò ẹ má ṣẹlẹ wọn tá bá ṣì yẹn wọn á rí pé àwọn tó máa pàṣẹ next year a tún ga sí torí ọmọ tó mú ọkan a ṣàlàyé kankan tó fẹ kọ sílẹ.
1: ẹ ṣe o ọgbẹni ọlálẹkan sàn ni ẹ bá ṣe ń yí sí àgbẹrẹwò ìròyìn agbẹmágbẹ náà ilẹ̀ ń gbọ́ ní ìkànnì west radio 89.3 FM. láìpẹ́ láì jìnà a lọ sókè lọ́hún láti gbọ́ ìkéde àti ìpolongo ọjà nígbà tí a bá padà dé a ṣe ojú òpólẹ̀ fún ẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa lé náà láti bá wa dá sí àwọn àkòrí tá a ti mẹ́nuba láàárọ̀ tòní àyè wà láti lọ́mọ wà o ní ìkànnì facebook west radio 893 FM fan page west radio 893 FM fan page ẹ má yí kó à ń bọ̀ ẹ kú kalẹ̀.

0: ẹ ṣeun tẹ ṣe wá bẹẹ pẹlú wa ni orí ètò àgbéyẹwò ìròyìn àgbọmágbẹ ní ìkànnì west radio 89.3 FM. ẹ ká ṣe ojú òpúlẹ̀ fún àwọn tó ń gbọ́ wa lé láti lè mọ bá wa dá sí 0916 893 1000 0916 893 1000. Ẹ dẹ̀ lílo 0915 3334 893 0915 3334 893 Fúrẹ́ jẹ́ 0911 3 4 8 9 3 0911 3 4 8 9 3 Lójú òpó Facebook West Radio 893 FM fan page. Hello.
1: Ẹ̀lú ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ sà.
1: Àwọn champagne.
0: Ẹ sà.
1: Ń gbogbo ẹ̀.
0: Ẹ mà ṣe ń wà.
1: Ẹ kúṣẹ́.
0: Àdúpẹ́ o.
1: Olóyè Sanni.
2: Honourable Gọ́lí B.
1: Ọwọ́ ayé ni tẹ̀yìn o.
2: Àmì àtẹ̀yìn náà sà.
1: Ọwọ́ ayé ni tẹ̀yìn lágbà. Ẹ ní ogun àkóbá dàbá.
2: Àmì àtẹ̀yìn náà sà.
1: Pẹ̀lú mú láì bẹ̀ẹ́ ṣe ń fúrò lọ. Ṣé mo máa ń béèrè question kan. Ṣé ìjọba tó wà ní tá à ń ṣe lọ́wọ́ tó ń ṣe lọ́wọ́ yìí. Èwo ni èwo yẹn kí ni èèyàn lè wò ní àwòkọ́ṣe wọn nínú bó ṣe ń ṣe ìjọba àti bó ṣe ń ṣe òṣèlú. Ṣé ti take agency tó pọ̀ ní oríire Secretariat Nàìjíríà la fẹ́ sọ ni àgbọ̀nṣe ti dé títàn PEFC tọ́sọ̀dájà tán fi ti dé àwọn tí àwọn èèyàn káàkiri tán fi wọ́n tún fi dé ìjọba ìlú. Ọ̀rọ̀ ìjọba yóò rí èèyàn ebi ń pa àwọn aráàlú gbogbo nǹkan wọn gbogbo ẹ̀ ẹ̀wọ̀ ẹ̀tú àìkẹ́ dárúkọ yìí nígbà táwa lọ sí sórí bẹ́ẹ̀ ni. Ìtò yẹn kọjúmọ̀ wọn kọjúmọ̀ àfi ká máa DFC lẹ́yìn káàkiri àfi ká máa fún iye èèyàn máa bé tó bọ̀.
0: Ẹ ṣeun ẹ ṣeun ọ̀gá àgbọ̀ láhàn ẹ ṣe o 0916 893 1000 tàbí 0915 3334 893. Ẹ tún lè lo 0911 3 4 8 9 3. Hello.
1: Hello, ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ sà.
1: Mo ti yàtọ̀ fún o.
0: Ẹ ṣeun sà.
1: Èdè tí Alhaji Sani ẹni yóò gbọ́.
2: Bàbá mi kọ̀dá mi káàárọ̀ sà.
1: Ìjàmbá ò ní ṣe yín o, Nàìjíríà ń pè wá o.
2: Àmì àdáyé náà sà.
1: Adúpẹ́ lọ́lọ́ ọlọ́run bá ní ṣe. Sọ àlè má pè. Àápè náà ni.
2: Ẹ ṣeun sà.
1: Mo ti ẹ̀dá sí pé ó ti tú gbogbo àwọn èèyàn. Lórí gbogbo àwọn tí wọ́n máa ń pè wá láti ìlú òyìnbó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ààrẹ nìkan ká má. Kódà àwọn tí wọ́n kọ́kọ́ máa ń pè tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí irú ẹ̀ tó máa wọlé àkúrò wọn torí pé tèrè ń kalẹ̀. So kọ́lọ̀ dá kọ́ sànù fún wa. Nígbà tí Buhari nígbà tó dé tó kí gbogbo nǹkan ọ̀rọ̀ gbọ́ mo rò pé wọ́n sọ́ngbà náà lọ wọ́n sọ́ngbà náà lọ́run pé fa nǹkan jẹ́ ni àwọn àjọba PDP wọ́n ti ba nǹkan jẹ́ ni ọdún mẹ́tò ìjọba wọ́n ti bàjẹ́. Buhari náà dé ó lọ ọdún mẹ́jọ rẹ̀ àárín ìyípadà dàbí alára. Ilé ìwà dé ọwọ́ akọ gbogbo ẹ̀ pọ̀ pátápátá. Àwọn kan wá dúró bì kan wọ́n ní gbogbo ẹ ti dá wọ́n ní Nàìjíríà ti ń dẹ̀rọ̀. Àwọn tí wọ́n sọ pé Nàìjíríà ti ń dẹ̀rọ̀ lọ́dọ̀ tí wọ́n ó kù wọ́n ọkọ̀ ọlọ́run. Àwa táwa náà sọ pé kò ò dẹrù kankan ó kù ọkọ̀ ọlọ́run ó ń kalu kó gbàdọ̀jọ́ rẹ̀ ìjọ kan ìgbà náà lọ.
0: Ẹ ṣeun Alhaji.
2: Ọ̀rọ̀ mo fẹ́ sọ̀rọ̀ kan lórí nǹkan tí Alhaji sọ. Ó wù mọ́ kó rẹ̀ wá ni kó rẹ̀ Nàìjíríà sú wa àwa là ń yẹ kó sú wa torí tó bá sú wa ó léwu gidigidi. Ẹ ṣe.
0: Ìyẹn pé a ti wá fi wọ́n lẹ̀
2: sáyé wọn. A ti fi wọ́n sílẹ̀ kán máa ṣe wá bó ṣe wù wọ́n.
0: Bá ṣe pé ìyẹn ṣe
2: o. A lè mọ̀ pé ìwà wọn dà pọ̀ àbí ìwà wọn dà pọ̀ ẹ má jẹ́ a fi ra wa sílẹ̀ fún wọn lò ká máa sọ̀rọ̀ síta tí nǹkan bá tẹ́ wa lọ́rùn bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn.
0: Ìròyìn fi léde wípé àwọn ìletò kan ní Sokoto ló jẹ́ pé wọ́n ti da oró báyìí o. Gẹ́gẹ́ bí ìkọlù àwọn agbébọn ń bẹ̀ bí ó ti ṣe ń fẹjú sí i. Jẹ́ pé ìkọlù ní apá ibẹ̀ náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti sá kò ní agbègbè wọn ní ìpínlẹ̀ Sokoto nígbà tí wọ́n ṣekú pa àwọn èèyàn bíi 21 tó dẹ̀ síbẹ̀ tí wọ́n jí 37 lọ ní ìjọba ìbílẹ̀ Sabo Bìnín ní ìpínlẹ̀ náà. Ló jẹ́ pé lẹ́yìn eléyìí ni ó jẹ́ pé ó jẹyọ nígbà tí iléeṣẹ́ ológun orílẹ̀-èdè yìí tán láǹfààní àti dóòlà ẹ̀mí èèyàn 14 àti tọ́dẹ̀ gba àwọn màálù tí wọ́n kó tó jẹ́ pé ó tóbi 281 lẹ̀ ní apá ibẹ̀. Hello.
1: Hello.
0: Ẹ̀yọ́ ọ̀dọ́ yìí lọ́lẹ̀ ọ̀ ẹ̀ka àròsà.
3: mo ki baba wa atokun
0: ese o
3: baba wo le kan ni mo ki yin
2: baba
3: ni
2: ara
3: o ma je
2: amen so
3: atun Nigeria o kuni su yin
2: amen so
3: o ma so ngba o go ki eyin ni agbenu eyin ni en se oju wa lodo joba apako joba kinle gugu joba pata pelu ogo lo are oni mo yin ajide ara yin o ma je
2: amen so
3: ade yi olusegun lo ko ti ni mo ki lataye gun le yo baba e dakun se joba ni ijoba awara wa ni tan se e wo ni tin ni osun awon EFCC won lo closing account egbe tin si to wa lori ijoba lowo lowo life je pe ni ejo lo ni kan se be se aka se aka le ma mu okun lowo ara wa ni orilede ori pe awa loke ka si ma ni awon ti en se ijoba ni ipile lara nitori pe won o ti si ninu egbe won se ijoba awara wa la n se ko ye ko ri be o baba wa kan soro ni isin kan soro le ti mo ti te wole won soro won ni se gba buhari wa ngba buhari debe won ni awon kan ti baje odun mejo buhari bi gba seyan gbogbo mi sinu ase ni o se ri file na tun wa debe wo odun kerin ni an lo lo so ye ki ijoba ori be yen ta won kan ba ti ma wi ni isin wa ni a o nse dada o nse coastal road o nse chinika road ni sokoto won se titi ni be abuja won se titi se titi la wo nigeria wa omo nigeria fe je ni owo epo o ati to temi daye won are ko ni 1000 naira ri o n lo je ki gbogbo nkan koluku musu e latori oko ta nwo ti o dori onje ta je dori gbogbo nkan gbogbo nkan wa won gbogbo won si na se ijoba kini kan ni mo n so yi o ti to lo nba to ba je ke baba ina ni o wole keji re ti o wole to ba so dun merin to ku jo so to jo dun mejo ti eya mi ba de be ti won ba nse bi eleyi awon mo yo ba godo soro tori ke awon won ni omo ni eseji bebere a fi le kati bi omo wa nsin o iya wa nti ara ilu
0: e seun baba a to fe lu bi la e ka ro sa
1: e ku eto
0: yes olorun lo nto
1: mo ki olo eto ni be ka ro sa
2: mai chief e ka ro sa
1: olo ti mo ki yan
0: e se adupe baba yes sir
1: ile a ti le omo ni lati le pa ta ba
0: e seun
1: e seri mo ladi tan ni gugu e ma di tan ko si nkan ta se ta ba se sile bayi ti o ni di tan baba olóyè kan tán ní sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan nígbà tí baba Tinubu ń ṣèjọba lẹ́kọ̀ọ́ tí wọ́n sì ṣe owó olóka gọ̀rẹ̀ gbogbo náà lábẹ̀rẹ̀ sí pariwo ńgbà náà lọ wọ́n dẹ̀ ń ṣèjọba lọ. Now ṣé baba Tinubu ń gbà yẹn ṣé gbogbo eléyìí sì wọ́n ti gbà gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn ni kí ni rizzi tó máa fi lọ fíìzì àkáǹtì ọ̀ṣun state kìí ṣe local government lẹ́fíìsì owó ọ̀ṣun owó state ọ̀ṣun àwọn kí ni wàá lọ fíìzì ẹ wá ní ó pọ́síbù kí bàbá má mọ̀ pẹ́ kò pọ́síbù kí bàbá má mọ̀ pẹ́ o bàbá ń ṣòṣèlú ni wọn ṣèjọba o I'm telling you the truth òṣèlú ni bàbá ń ṣe wọn ṣèjọba rárá kí ló dé
0: ẹ
1: jẹ wá lọ fíìzì ọ̀ṣun.
0: Ẹ jẹ́ ká tún fẹ́ lómi náà fàá ní ẹ ṣe o.
1: Bàbá ẹ jẹ́ ká bá bàbá sọ̀rọ̀ o.
0: Ẹ ṣe o.
1: Ṣùgbọ́n náà ní ìsinmi àìsí.
0: Hello. Ẹ káàárọ̀. Ẹ jámọ̀ ṣe pápá
4: pàdé. Kí aláyé wa Sulaiman Ṣèyí ló ń pè látọ̀ nára.
0: Ẹ ṣe o.
4: Kò sí kí FCC má gbégbèsẹ̀ kí ìjọba wọn máa sí. Ààrẹ wo ni wọn máa sí. A ní FCC lóòótọ́ pẹ̀lú wa. Ẹnì kíní gírè wọn náà àwọn mọ́níkọ́ transfer owó kúrò láti máa jì pp wà ń bẹ ní ẹgbẹgbẹsẹ jun ẹgbẹgbẹsẹ ẹlẹsẹ wa oṣù mẹwàá
2: ọjọ
0: mẹwàá ọjọ mẹwàá ni
4: lẹgbẹ mẹta ìpè wọn gbẹgbẹsẹ nǹkanà fún ẹgbẹ alákàkùn ẹgbẹ ọńgbà náà tó anájà máa sòtọrọ iná kànlá rẹ wa ni kọ́ gbìyànjú lókè lẹ́gísì yìí rẹ kọ́ ní òkàrà kú bẹ ọpọ ìlọdún mẹjọ bàbá buhari ní ìsìn wọn kò ń bẹ o ọrọ tí wọn sọ pàmò ní ìsìn àwọn ọlọ sàánú wa
0: ni. Ẹ ṣe o. Hello, ẹ ti wọlé o.
5: Ọmọ champagne.
0: Yes, sir.
5: Nípa òrùn tí ẹ kà ń sì ń pa àwọn agbésùmọ̀ mi
0: yìí.
5: Pé wọ́n ń lọ sí ìlú kan again. Pẹ́sàn ni.
2: Bàbá.
5: Ìlú mi náà ti túká àwọn agbésùmọ̀ mi ti túká báyìí sí.
2: Kò ṣe é kà sá o. A sì máa sọ̀rọ̀ yẹn. Tẹ́wáyà sì máa bẹ̀rù kájá kí ẹ kọ́ọ̀lù náà. Wọ́n ò dé
5: padà sí àárín ìlú wọn. Ṣé wọ́n pé agbésùmọ̀ bó ṣe bẹ̀rẹ̀ sórí kan káàkiri state yẹn. Ṣé wọ́n pẹ́ túká ròyìn kan ní bí ọ̀sẹ̀ tó lọ ẹgbẹ́ kí wọ́n sún náà káwọn adájọ́ mọ́nú court.
2: Bẹ́ẹ̀ni.
5: imagine ki eyan naya o de ma lo ti court ko lo ma kada yo mo court court ma se o ro Nigeria ti be da se o de wonu ko lo o de le npe ran awon e de standing side kan tori pe o de nwa be ko ye ye eyan na se eyan na so ti bi like eyan pa di abun pa ko ye mi ko ori le de yo ye eyan mo ah
0: Ashan lagba gbola ese o
2: ejo n fe bere awon to pe wa je fun wa ni seju meta merin marun ka fi soro ti plateau yen
0: jagbe pe yo kan e dakun hello
5: hello ba ka pe mi si pa ni oro mi le
2: e pa ni sir
5: oloye ati sile ni
2: yes sir
5: e wo ati to pe idi bebe re baba wa ni idi e ka fi ka do kan gbo ko to so fun wa ni now ko so wi pe ko ba wa be baba come on, wait till Godu is Godu man. Come on, wait here for a while. But there are people here. Why? Why? Why? I want to plan or do many. So I want to master do many. I want to think so. I want to look up. Let's go. But I don't want to say. You have to talk about look up. I don't know. Today, kill. I don't get it. You go believe. Why? Allah Akbar. I want to go. Let's go to Godu.
0: Assure.
2: I hear funny. Say, Jimmy, look. I'm going to be sorry. It's so good to me. Or yeah. Or a blue pony. Nkan ti o da nsele nsukoto ati sa fara lenjo meta yi won pa won le kan pa won miji won pa won logun logun pa won logun na gan o de lo nkan mo le laarin oru o de pa won ko da

0: ẹ mọ tí mo fẹ́ fi bá àjọ̀rọ̀ yín ni.
1: Àwọn
0: gọ́ọ̀mẹ̀ntì wọn ti pa wá sáyé. Ṣé rí ohun tó ń jẹ́ kí orílẹ̀-èdè àwọn ìlú ìbú gọ̀ngàn kan wà òkè wọn tọ́lọ rétí wọ́n develop wọn ẹ̀mí èèyàn jọ wọ́n lójú. Ẹ lè rí ẹ̀jẹ̀ nǹkan anyhow. Ṣé rí Nàìjíríà yìí, a ní ìyàwó mi ra Flagyl. Kó ra Flagyl lásán. Máa ń koro lẹ́nu ni bàbá.
2: Ẹ má polówó oògùn ẹ dákun ẹkàn sọ̀kan tẹ́ fẹ́ sọ pápá.
0: À ẹ má bínú ó dùn mí yìí ẹ má bínú ẹjọ́ sà.
1: Ó
0: rọ oògùn kan tó máa ń koro báyìí kan máa ń lò fún díẹ̀ díẹ̀ má bínú sà ẹjọ́. Ẹ bí pé Ọlọ́run ní kéèyàn fóògùn ìfẹ́nu a bá fi sí ẹnu kó máa kóro kó ṣe kàn. Ẹ wá ìmájì pé kéèyàn wá lóògùn ẹ kó má fi sẹ́nu. Èké wa lóun fẹ́ kọ́ńtò nǹkan tó ń ṣèyàn bóyá èèyàn ń lò fún nǹkan kan nínú ẹ̀ẹ̀tì èèyàn sẹ́ni ẹ̀ ò ti dọ́rùn.
2: Lọ́rọ̀ kan ṣá àwọn nǹkan ti yí padà sí bó ṣe wà tẹ́lẹ̀.
0: Ẹ ṣeun.
2: Ẹ jẹ́ ká dé ojú òpó Facebook àwọn àtẹ̀jíṣẹ́ ti wà ń bẹ̀. Adéwùmí Kassim Adékàsí wọn kí wa láti agbègbè New Garage. Bákan náà ni Sikiru Àwẹ̀dá àwọn náà kàn sí wa lójú òpó Facebook West Radio 893 FM fan page. Adéròǹkẹ Akóredé Ọládélé wọn sọ̀rọ̀ ń bẹ̀ o wípé gẹ́gẹ́ bí àjọ EFCC wọ́n ṣe gbé ẹsẹ̀ lé àpò ìṣúná lè tó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun wípé ìkànyọkan tán lè ṣe nù o wípé ṣùgbọ́n wọn ò lè gbé ẹsẹ̀ lé èròǹgbà ọkàn àwọn ènìyàn láti dìbò síbi tí ó bá wù wọ́n wípé àwọn pàrọwà sí àwọn èèyàn ní ìpínlẹ̀ Ọ̀ṣun wípé kí wọ́n dìbò wọn pẹ̀lú ọgbọ́n kan vote wisely o gbọ́dọ̀ rí pé wọ́n dáàbò bo ìbò wọn ní gbogbo ọ̀nà lọ́wọ́ ìdíkokò mọ́ni láti ọwọ́ ìjọba àbíbí yòówù léè tí ìbá ti wá wípé eléyìí bí ó ti lágbára jù. Bákan náà Damilọ́lá Akin Adéná kàn sí wa lójú òpó Facebook West Radio 893 FM fan page. Wọ́n ní ebi ń pa àwọn èèyàn ń kú látọwọ́ ibi lórílẹ̀‐èdè Nàìjíríà ń pé àfi bíi pé èèyàn ò tó o as if that was not enough ni o wípé ká tún mọ ṣekú pa wọn gẹgẹ bí ìgbà tí èèyàn bá ń pa adìyẹ ìjínigbé gan òǹgàn náà ń tẹ síwájú ní apá ibẹ wípé àwọn tó wà ní ìgbọnu àṣẹ wípé wọn gbọdọ gbìyànjú láti rí pé wọn gbé gbogbo ìgbésẹ léè tó tọ àti eléyìí tó yẹ torí ìdí tá fi dìbò yàn wọn ni pé wọn dáàbò bo ẹmí àti dúkìá ní orílẹ̀-èdè yìí wípé bó tilẹ̀ jẹ́ pé ìjọba ti jáwọ́ kulẹ̀ o wípé àwa ènìyàn ni ó kù sí lọ́wọ́ báyìí láti wá mọ eléyìí tó tọ́ tó yẹ kí a ṣe o. Sulaiman Sheriff náà kàn sí wa lójú òpó Facebook West Radio 893 FM fan page. Wọ́n kí wa pé a káàárọ̀ àpò ètò. Bákan náà ni wọ́n ń ṣàlàyé wípé ṣé àjọ EFCC ní àṣẹ lábẹ́ òfin láti ti irú àpò ìṣúná ìpínlẹ̀ bí eléyìí láì gbàṣẹ lọ́wọ́ ilé ẹjọ́ pé ẹgbẹ́ òṣèlú wọn darapọ̀ ẹgbẹ́ òṣèlú ọ̀hún wípé wọ́n lè ti àkáǹtì o ṣùgbọ́n wọn lè ti èròǹgbà àwọn èèyàn wípé kí wọ́n má ṣe bẹ́ẹ̀ kí wọ́n ní pé àwọn fẹ́ fi nǹkan kan dí àwọn èèyàn lẹ́nu wípé àwọn èèyàn wọn ò lè ṣe é dí lẹ́nu wípé àwọn èèyàn ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni kán fi ìbò wọn kí wọ́n fi sọ̀rọ̀ ní ọjọ́ ìdìbò. Ẹ ṣeun tí ẹ bá wa dá sí àwọn ìròyìn ní àárọ̀ tòní. Ọ̀gbẹ́ni Ọlálékàn sọ ni ìmọ̀ràn yín fún ìjọba fáráàlú fún ẹjẹ́ ká gbé ìpè alàgbà Bọ́lájí. Hello.
0: Hey, brother mi.
2: Yes, sir.
0: Ojú òní sí yìí. O lè sọ ni o.
1: Sir.
0: Ẹ mọ kíní kan fọ́nà kan tí mo rí ní àná tó ti pọ́n sí mi ni.
1: Yes, sir.
0: Ṣáwọn tó ń ṣe ìṣèjọba léra lórí ṣètòrí aráàlú náà ṣe ń yí káàkiri báyìí dá. A ní mo bá rí gọ́vnà Ṣèyí Mákindé wọ́n kàn lọ fífìtì ohun pẹ̀ǹkẹ̀lẹ̀ mẹ́ta. Mo wá ń gbọ́ nínú abẹ́ ohun yẹn bó ṣe ń lọ yẹn. Ẹ bírọ́dà ìyẹn ni ẹ ra ọ. Ṣèyí Mákindé ni wàhálà tí gbogbo wa kó sí náà ni. Ta ló kó wọn sí wàhálà náà torí Ọlọ́run? Àbá ó kóra wọn sí wàhálà. Kí wọ́n ṣe wàhálà nítorí wa
1: ni. Torí yín náà ni ọ̀rọ̀ olóṣèlú nìyà nítorí
0: wa. Wọ́n ní ṣe pẹ̀kẹ́lẹ́ túnṣe àti ṣe Mákindé túnjọ. Mi ìfẹ́ polówó ẹ bá.
1: Torí yín ni sá.
2: Ṣẹ́yìn ti rí fọ́nràn èmi ò tí ì rí fọ́nràn máa dákun.
1: Torí yín ni.
2: Ẹ ṣe ohun alàgbà Bọ́lájí, ẹ ṣe ọjọ́ ti lọ.
1: Bí mo ṣe máa ń sọ̀rọ̀ mi ò tí ì yí padà, tí Nàìjíríà fi dá kò lè yí padà. koko oro mi ni pe e ma je ki a ko Nigeria so ara bi lowo awala ni orilede yi e ji a ja fun ka wa le je to e to wa Nigeria o mudumudu to dun wa Nigeria o la ra bi o se fe lo awa lo ni awon lo nje e ka yipo ko je pe awala ma je nkan wa
2: e seun imoran yin fa awon eyan ni ipinle Osun tori pe Saturday ose tin bo
1: bene oro temi ni pe eni ti eyin lero nu okan yin pe o ma je ki ipinle eyin ma lo siwaju ni ke debo fun gbogbo oro gbo yi so yi to dele tan sin yi bayi e bi yan segbe oro oloselu ni oro ti mo so oro fa mo olugo mo so tara tara yi o e so en to ba le dibo ki so mo yin o ti pe o kere tan awon odun meji di ni ogun filaka yi egbe ewo lo pe eju inu to wa be lowo lowo ata awon to ti seri tan la fe wole pada gbese gbe ara
2: awon ni dibo se be nko
1: awon yen won wa ipele ran lori ni oro ti ma so fun won ni pe tan ba ja won mi e ta ye a fi pare aso won a ma pon ni a ma toro kire ni e tan ba ja won mi
2: e seun ogbeni Olalekan San ni ti apeyin ti ede jewa
1: ise lu ni ko se ma je
2: gbogbo eyin ti e ba wa gbo eto iroyin agbe magbe laaro toni adupe pupo a mo lori eyin ti e pe wa wole adupe o amọ lori eyin ti e kan so wa loju oko Facebook e seun pupo ari owo yin o Folashade Oluwasola Aderunke Akoredede Oladele Epede Samson Sikiru Aweda Amuyede Adesa Emmanuel Adediran gbogbo yin patapata ni adupe pupo lowo yin gbogbo eyin ti e pe ti ala anfani ati gbe e ma binu o bakan na to ba di ago mewa a pada wa lori eto ijoko ojogbon laaro yi lase Olorun ani ti o je alejo wa lori eto ijoko ojogbon ni are Adeola Olamide Ebisemju leti won je akowe ilana ipolongo ikede fun ile fun egbe oselu NDC ni ipinle Oyo awon ni mo lanfani lati je alejo wa lori eto ijoko ojogbon e ma ran ti pe gbogbo kan ti a ba se itana ko ati pe leni e de ri pe emuno enu enikan dun ke dun enikan lenu leni banjo kire to bi oni je ti wa a oni ro gbe sona bi o se bi omo e seun te ngo ikan ni West Radio 89.3 FM ona obukun yin o temi tope Olawole ni oruko temi e se pupo
3: lati ikanni West Radio 89.3 FM ikanni kanga domode ati seleri lati ma mu awon iroyin ojulowo wa fun yin eyi ti ko ni bayo bayo ninu nitori na ohun te ba gbo latenu awon woye wa ati olupe wa ki se ohun ti ikanni fi otelu o bi ko se iwoye won e se ohun ti e n gbo wa nka wo ni gbogbo aye n dadere kiri ti won pon yin West Radio 89.3 FM. Kanga agbemagbe.

0: láti mọ bá ṣe máa ń ṣe lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n. ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè nàìjíríà torí pé orílẹ̀-èdè wa ni ó kan gbogbo wa ó kan onílé ó kan àlejò a nílùú míì bí èèyàn bá lọlẹ̀ amẹ́ríkà tó lọ ń gbé bẹ̀ ààrẹ ni bí èèyàn ń gbé nílẹ̀ uk ààrẹ ni ó ń gbé ní ghana tó wà lẹ́gbẹ̀ẹ́ wa ń bì í gan ààrẹ ni kò síbi tó dàbí ilé òun náà la fi wá máa ń sapá gbìyànjú tiraka làkàkà wípé ilé ọ̀hún kódù ń gbé fáwa tí ń bẹ ńlé tó fi jẹ́ pé àwọn èèyàn wa tó lọ jẹ́ ààrẹ lórílẹ̀-èdè míì àwọn náà lè padà wálé àti wípé bá a ti bá orílẹ̀-èdè ọ̀hún ipò tá a bá orílẹ̀-èdè ọ̀hún ipò tá a fi sí kó tún dáa ju ipò tá a bá a lọ we need to make this country a better place even better than we met it. ìdí rèé ló fi jẹ́ pé àwọn ọ̀rọ̀ bí orílẹ̀-èdè nàìjíríà ló máa ń ká wa lára ibi tí ó bá kù díẹ̀ sí fúnjọba ká pe àkíyèsí wọn sí i torí pé ajọ níní a lè dáadáa àwọn kan pé àwọn kan ló lóṣèlú wípé àwọn kan inú tu kò orílẹ̀-èdè nàìjíríà wípé kò kàn wá. alálejò láàárọ̀ òní ẹ gbóhùn látẹnu àlejò mi tó máa ṣojú ẹgbẹ́ òṣèlú ndc lórí ètò lénìí wọ́n ti wà lọ́nà òkú díẹ̀ kan débí ìdíwọ́ ráńpẹ́ díẹ̀ ni wọ́n ní ìjẹ́jọ́ ńlá gbàlejò ọ̀kan lára àwọn alátìlẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú apc ẹ ti gbóhùn ẹni tó ṣojú ẹgbẹ́ òṣèlú ndc rí látúpadà gbẹ́lòmíì wá ẹgbẹ́ òṣèlú accord náà wá ti ndc ìlàgbà lálejò lénìí lọ́kọ́ gba àwọn aláṣẹ àti apàṣẹ ìkànnì west radio 89.3 fm bẹ̀rẹ̀ látòrí olùdásílẹ̀ tó fi dórí àwọn ọ̀gá lẹ́ka kọ̀ọ̀kan tó fi dórí onímọ̀ ẹ̀rọ tájọ wà láàárọ̀ òní engineer henry tó fi dórí gbogbo àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ engineer gbogbo àwọn intern pátápátá lọ́kọ́ gbogbo wọn ni mò ń kíyín pé ẹ kúlé ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ o bàbá wọn ni ṣàn bẹ́ ń bí aládé bọ́ìsì bàbá ń kí àwọn nàìjíríà kú ojúmọ́.
1: o ṣe ọmọ bàbá chaplain mo mà dúpẹ́ mo dúpẹ́ pé òkun lọ́wọ́ rẹ ayé rẹ ò ní bàjẹ́ tèmi náà ò ní ta gbogbo aráalé mo kíyín ẹ ṣe o tẹ́ ń bá wa dá sétò tẹ́ ẹ̀ dá wa dá ní west radio 89.3 fm ìgbé ayé yín kò ní polúkúmuṣu ọgbọ́n àti òye tí ẹ fi ń gbé ọ̀rọ̀ kalẹ̀ yóò ràn yín lọ́wọ́ nínú ayé ẹ ò ní ṣàṣetì lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni ambassador wálé ẹgbẹ́ wùmí baba one nation ẹ máa bàbá kálọ.
0: ẹ ṣeun baba one nation ẹ ṣe o ǹjẹ́ bí baba one nation ṣe kí yín pé ẹ káàbọ̀ sórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n tẹ́ ti gbóhùn lẹ́nu baba one nation tí ì ṣe ai tèmítọ́pẹ́ ọláwọlé ọmọ baba chaplain mc noodles ní orúkọ tèmi wọ́n máa jà nímọ̀ ẹlẹ́jọ́ ànímí ní pẹ̀tù àròdò abẹ́já gbooro lómi ìyẹn ìlú òkútù ìjẹ̀jà síta àfijù elédè lèmi o mo rápá láwọlé lédè mo fi gbogbo aráṣì dé yorùbá mo pèdè gbowó èdè lọ́wọ́ elédè fi rọ́mi lédè ní gbàgede mo rọ́mi lédè mo ní kó bá a rédé édè mo jẹ ló jẹ́ kéde ẹnu mi pegede kó yàtọ̀ sédè kéde torí ajídé ni mi ti felegede ṣoge pèdèpèdè táwọn apèdè fún gíráàbá pèdèpèdè ń tẹ̀lé dẹ́nu ẹ̀ fi pèdè ẹ tún káàbọ̀ sápá bí láàárọ̀ tòní ẹ wá pèrè ẹ fi tẹ́dì ká tún jọ jẹ mọ̀ láìtó ìjókòó ọ̀jọ̀gbọ́n láàárọ̀ òní. ẹ ti mọ̀ pé lápá bí bọ́rọ̀ bá ti rí la ṣe máa ń sọ bọ́rọ̀ bá ṣe ń lọ la ṣe máa ń ṣàlàyé rẹ̀ bẹ́yẹ bá ti ń fò ńlá ṣe ń sọ̀kó rẹ̀ àbí nǹkan mò ń sọ yìí. ẹ jẹ́ kẹ́mi àti baba one nation kájọ fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ díẹ̀ náà títí di ìgbà tí àlejò mi tí ó fi láǹfààní àti wọlé. baba one nation.
1: tọ́ mo ń gbóhùn ẹ̀.
0: ẹ jẹ́ ká mú un láti bíi oro osulu lorile de Nigeria ka sare pe kelu die na ki alejo mi fi wole ka to fun won laye ni pinle osun agbo wi pe ajo EFCC won gbese le apo isuna ijoba pe pe won ti pa ni o owo le jade nbe ibi ta nlo ni pe ipo ta wa bara wa bayi lorile de Nigeria se awon to wa ye kan mo tan wa di wa odaran yato si ipinle osun ti EFCC lo fi kokoro ti account won opolopo awon eyan lo ti je pe o ti kowo je daada lorile de ta mo to je pe won o si nipo ase mo won o

0: ẹ ṣeun tí ẹ ṣì wà ń bẹ pẹlú wa ní ìkànnì west radio 89.3 FM. Ìkànnì kànga gbọmọgbẹ tó kún fún omi ọgbọn ìmọ àti òye. Àgbẹ̀ mo ti ṣe fún yín ní ìlérí lẹ́ẹ̀kan kó tó di pé a bẹ̀rẹ̀ ètò ìpè alálejò ní orí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n láàárọ̀ yìí tí wọ́n jẹ́ aṣojú fún ẹgbẹ́ òṣèlú NDC lórílẹ̀-èdè Nàìjíríà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó jẹ́ pé àwọn ni akọ̀wé fún ìlànà ìkéde àti bí ètò ṣe tò nínú ẹgbẹ́ òṣèlú náà. Ààrẹ Adéọlá Ọlámídé Ẹbísẹ́mijù àbí ṣe mo gbọ́ orúkọ
1: ẹgbàá
0: ẹgbàá ẹ bá kí àwọn Nàìjíríà kú ojúmọ́.
1: Ọmọ Nàìjíríà a kú ojúmọ́ o, àjíǹde ara máa jẹ́ o.
0: Ẹ ṣeun. A mọ ẹgbẹ́ òṣèlú APC àti máa ń gbọ́ PDP tipẹ́tipẹ́ àti máa ń gbọ́ Akọ́ọ̀dù gbọ́ ADC. Èwo ni NDC kí ló dá lórí gan-an?
1: Ẹ ṣeun gan olótù. Ẹgbẹ́ NDC tí àpèjá jẹ́ Nigerian Democratic Congress jẹ́ ẹgbẹ́ tí adarí wa national leader wa jẹ́ Senator Heriake Dixon tí wọ́n jẹ́ former governor Bayelsa State tí olùdíje fún ipò ààrẹ wa jẹ́ Ọlájúlọ Peter Obi tí igbákejì ẹ̀ náà dẹ̀ jẹ́ Senator Rabiu Musa Kwankwanso. Ẹgbẹ́ Nigeria Democratic Congress jẹ́ ẹgbẹ́ tí a dá sílẹ̀ tí wọ́n fún wa ní òǹtẹ̀ ìjọba nínú ọdún yìí ní February precisely ni a lè sọ pé ẹgbẹ́ NDC bẹ̀rẹ̀ sí ní fẹsẹ̀ múlẹ̀. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a ti wà ní gbogbo 36 states pátápátá. A lè ti wà ní gbogbo 774 local governments.
0: Kódà lórílẹ̀-èdè Nàìjíríà
1: a ti ń múra láti dìbò fún gómìnà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà, ilé ìgbìmọ̀ aṣòfin kékeré ti ìpínlẹ̀, ilé ìgbìmọ̀ aṣòfin ti Abuja méjèèjì ni a ti múra. So ẹgbẹ́ NDC ni a lè pè ní the credible alternative àti ẹgbẹ́ alátakò sí ìjọba tí ó fi ẹsẹ̀ múlẹ̀ jù.
0: A jẹ́ pé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ẹ ti ní ọmọ òye sí ipò gómìnà nìyẹn o.
1: Bẹ́ẹ̀ ni a ti ní ọ̀pọ̀ ọmọ òye sí ipò gómìnà ṣùgbọ́n a ń dúró kí orúkọ wọn jáde ní INEC kó tó di pé a gbé orúkọ wọn síta.
0: Ó dà. Ìyẹn ni pé tá a bá tún fẹ́ ṣàlàyé ẹ̀, a fẹ́ lè sọ pé ẹgbẹ́ òṣèlú NDC dúró bí ká níbi third force lórílẹ̀-èdè Nàìjíríà àbẹ́ òní second force. Nífò torí tá a bá sọ̀rọ̀ bó ṣe tó pé àwọn kànrìnkànrìn mẹ́ta, a sọ̀rọ̀ Ààrẹ Bọ́lá Tinubu tó jẹ́ pé àwọn náà fẹ́ díje, a sọ̀rọ̀ Atiku Abubakar àwọn náà fẹ́ díje, a sọ̀rọ̀ Peter Obi òní sọ pé bóyá ká pin sí second or third àbí bí òun dẹ̀ lákọ́kọ́.
1: Second force o, third force o, NDC ni ẹgbẹ́ tí ò sí níjọba tí ó fi ẹsẹ̀ múlẹ̀ jù lọ́wọ́lọ́wọ́ báyìí. Tí a bá wo ẹgbẹ́ tí ẹ dárúkọ yẹn ti Atiku, àwọn ti wà ó ṣe díẹ̀ àtìlélọ́dún kan. Ṣùgbọ́n ẹgbẹ́ NDC lẹ́yìn mi sọ February la bẹ̀rẹ̀.
0: Lọmọ kékeré tó kéré jù láàrín.
1: Òun ló dẹ̀ gbinlẹ̀ jù, òun ló mìlẹ̀ jù. In fact we can say pé àwa gangan ni ẹrú ẹgbẹ́ APC, àwa là ń bá òun lẹ́rù.
0: Ọ̀dà ẹ jẹ́ kí wá wo àwọn nǹkan tẹ́ ẹ kó rọra, kí ni àwọn àfojúsùn yín nu gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú, kí ló dá lé lórí?
1: Ní ẹgbẹ́ NDC àwa fẹ́ build ẹgbẹ́, kì í ṣe pé a kò fẹ́ dìbò ká wọlé. Ta bá débẹ̀ tán kí àwọn ọmọ ẹgbẹ́ wa tó wọlé kán bẹ̀rẹ̀ sí jump lọ sí ẹgbẹ́ mi. Àwa fẹ́ build ẹgbẹ́. Tẹ bá dẹ̀ wo àpèjá wa, wá wo àpèjá wa, àpèjá wa jẹ́ NDC service to the people. So àwa láti sin aráàlú. Tẹ bá dẹ̀ wo ẹni tó jẹ́ ààrẹ wa Ọlájúlọ Peter Gregory Obi, mi ò need láti tún máa sọ̀rọ̀ ẹ̀ púpọ̀, gbogbo ayé ló ti mọ irú ẹni tó jẹ́. Igbákejì ẹ̀ náà Senator Rabiu Musa Kwankwanso, gbogbo wa náà láti mọ. So ta bá wo àwọn méjèèjì yẹn, tá a dẹ̀ tún wo ẹni tó jẹ́ adarí wa Ọlọ́lájúlọ Heriake Dixon, a ti fún yín ní picture nkan ti
0: bi egbe yo o
1: seri ben tori en to wa waju la ma wo so awon meteta ti mo daruko to wa waju yi o ti fu wa ni picture bi egbe NDC seri pe egbe otito ati egbe to wa lati tu Nigeria se
0: o da bi orilede Nigeria se wa ri bayi nje yin gba pe o nilo atunse bi bi nkan seri gege bi omo orilede Nigeria
1: o nilo atunse o nilo imularada o nilo dokita o nilo ise abe o nilo orisirisi nkan
0: lorilede kan na
1: be ni lati gbe kuro in fact panabita ma sise nbe mechanic asise rewire asise
0: lori orilede kan na
1: lati mu Nigeria pada bo sipo so egbe NDC gbogbo awon onisowo ti mu daruko e lati mura
0: e nilo plumber nu
1: a nilo plumber a nilo carpenter lati tun Nigeria se
0: oda ehin e je ki wa wo gege bi tori opolopo awon egbe atile wa to ti wa tipe papa awon iya wa on na mo kini kan danimo egbe NDC pe ta ba ri kini NDC lo ni e mo ta ba ri abroda ama egbe toni ta ba ri owo ama egbe toni ta ba ri atapako ama egbe toni kini se akoko la ri abesin
1: e seun gan egbe NDC ami danimo wa je ika aseyori
0: okay
1: ika aseyori ika meji ohun le ma ri ninu gbogbo bana wa gbogbo nkan fa lojo odibo e ni ri Peter Obi e ni ri Kwakwaso e ni roju mi ika meji le ma ri ti won ko NDC si labe
0: oja ni gbogbo igba ini omoye si ipo ara labe ase egbe oselu yin eyan alagba Peter Obi ina ma gboju agan si awon isejoba re e be se se oro aje yi o da be se se kini o da nkan ti won ju ko si se ngboro eyin ara ni awon eyan nkan kan awon ilana wo nle ro pe o ma wa nle ta ba dibo yen egbe oselu NDC to fi je pe atuntu ma wa si awon nkan ton so yi
1: e sogun ki n se gbogbo nkan ti ijoba to wa lode ba se la n so pe ko da ta ba ri ti o da a so pe ko da
0: to de awon to wa lode na won so ju be lola na o
1: sugbon ta ba ri to ton se dada a so pe won se dada fu apojuwe ni anu abijeta are wa Bola Ahmed Tinubu o gbe eto ko jade pe won fe fi owo kun owo awon military army olopa ati gbogbo e egbe wa jade lati so pe
0: o
1: da be o da be sugbon ta ba ri ti o to a so be so oraju lo Peter Obi to ba ri ti o da a so to ba ri ti o da a so sugbon gege bi egbe a fe tu Nigeria se and how ba se fe tu se is to start from the beginning the reform egbe wa ti so pe ti omo Nigeria ba dibo fu ata ba debe a ma pada si constitutional conference ti a se nigba yen lati wo pe kini awon nkan ti o leto nibe to ye ka mu wa si Nigeria lati tu Nigeria se opolopo nkan ta la ni sugbon ati le ma be ball e bayi ti asiko ipologo ibo ba bere egbo ninu lenu wa
0: mo fe ke salaye oro yi tori gba ti alagba Peter Obi kuro ninu Labour Party kini na wa tele PDP igba ti eto idibo to lo won bo si Labour lati Labour o di ADC tinu gbogbo eyan ti e tin dun pe a gbogbo won ti wa loju kan o sade la tun gbo bi pe boya tori pe eru n ba baba lati lo fun primary no se wa tun bo sinu NDC oro wa n lo kaakiri ta n gbon gboro n gba na bi pe Peter Obi ti wa over ambitious ju ni o ti se kini kan ju ni alaye wo le ni lori e
1: we ma ko da yin lohun pe tani o wa over tani o wa ambitious laye
0: okay
1: be yin se wa yi tolorun ba fun yin laye e fe lo si CNN abi BBC lati lo sise agbon safefe so ko si eni ti o wa ambitious but nipa pe a kuro ni egbe kan lo si egbe miran Peter Obi o beru primaries to ba beru primaries ki Peter Obi to de ADC ni Atiku ti wa nbe so o ba Atiku ninu ADC ni so to ba nberu primaries ko ni lo join Atiku ni ADC
0: be o ti wo enu wenu le ko ti renu opo tele
1: ko to de be sugbon egbe oselu orisirisi nkan lo le sele ninu ile so awon kokoko lo sele ninu ile ti Peter Obi fi wo pe ah kini ife tako belief mi se mo pe ti eyan ba ni igbagbo ninu nkan pe awon nkan ti mo conviction awon nkan ti mo fe lati ma se bi eyan lele ti won ba wa join egbe kan ni ero pe ah nkan yen ma se se but to ba de be pe ah nkan ton se bi ba ife yato si belief mi eyan leto lati kuro nbe so a se nkan Peter Obi o se nkan to buru o da bo se kuro ninu ADC wa si NDC
0: o da ije be jamo ko ni gba kan la gbo ti egbe ADC bi pe awon ni case kan ton down ni pe igun bayi na won mo o igun melo lo wa be ninu egbe NDC
1: ah nigun igun kan
0: eh ni case kan kan
1: ah de ni case ta ah ni case in court
0: okay
1: ah ni anything igun kan la ni
0: okay
1: igun kan
0: oniwo le wa fi wo gege bi lilo awon osise to n gbogun ti iwa baje lori awon egbe alatako iru e sele losun bayi ke wa ba wa wo sele to sele losun oju wo le fi wo
1: ah we tin ba ni kin tenu bo oro yen boya atu lo wakati kan si ṣugbọn o je nkan ti o ba ninu nu je gan tori pe egbe to wa lode iyan awon APC they rode on the wings of the opposition
0: okay
1: a won gbadun nkan ta npe ni opposition ni won se debe ti are ana Goodluck Jonathan to ba je eni ti o fe opposition mi o ro pe APC le de joba and o je nkan ti o ba ninu nu je gan pe won le ma lo ajo EFCC as a political tool lati oppress the opposition but ko si oba to nje titi lai oba kan wa oba kan lo igba kan na la re everybody den ko ruko won ni history Bola Ahmed Tinubu je Nadeko won de mo kan ti oju awon ri lowo ijoba ologun e ta nse lowo e is more or less a military civilian dictatorship
0: ni woye ti
1: ni woye ti mi o de o je nkan ti o ba ninu je gan ka ma lo osi ka ma lo instruments of government lati oppress opposition e jo nigba ta dibo Ikiti ni ba osu to koja bi nkan ki lo de ti FCC o lo freeze account ti Ikiti nigba ta di ti Ondo ki lo de ti won lo freeze account ti Ondo ṣugbọn gbogbo nkan ta nse akosile ni nkan ti FCC se yen o buru jai
0: e seun be ba se yin si eto ijoko ojogbon ile ngbo lati ikanni West Radio 89.3 FM ikanni kanga agbomagbe to kun fun omi ogbon imo ati oye en ti o de ti je alejo wa ti ati jo nfo oro jo mi to ro oro awon na ni alagba are Adeola Olamide Olasemiju
1: Ebisemiju
0: ti won je organizing secretary fun egbe oselu NDC ni ipinle Oyo a wa lojo oko Facebook West Radio 893 FM fan page West Radio 893 FM fan page e je si ojo opo le feyan kan abi meji ibere yin lori eto oselu lowo alejo mi kin to tu tari ibere mi si won 0916 893 1000 0916 893 1000 Ede lilo 0915 333 4 893 0915 333 4 893 Tabi 0911 3 4 893 Hello, eti wole o.
2: E ku ejoko ni re.
0: Ami baba.
2: Adi ori segun lo ko. Lata ye gun re yo.
0: E se o.
2: Mo ki alagba wa to. Are o ni mo yin.
0: Ami.
2: E da ku. Mo fe bi wa le re. Nje iru oselu ti a fe ti la ni won se yi. Se iru oselu ara wa ni won se yi. Ni abara wa lori Nigeria la ko lati ko yi. Now ati bo ati so lori eto na la ro yi pe nti joba tin be lori alifai nti an se ko boju mu rara ko ti omo Nigeria lo ti ti wo omo now kwajibo ni Ekiti won ofro si account ti state kwajibo Londo won ofro si account won Londo ibo wa ku bi ojo melo won wa ko si account Osun state ki lo je to fi ri be so se lura la se
0: e seun baba
2: awa yo ba na la tun se bayi o
0: e seun
2: e bi ma so pin kan wi ke ti e ya mi ba je ti o ba wa fi ya je omo omo Nigeria bayi papa Yoruba so bayi agbodo soro tori ta inu mi ti edun pe we se ojo ki se radio loselu radio ri ka won loselu ma pe so radio agba ta ni pe ara ilu la nte ta so toro e wo ni sin won fe dibo lo sin won ko 15,000 lo si Osun state kun kini ka fe jagun ni pe lo ni gbogbo population. Now, I want terrorists that the bandits don't have money lady. They want to 15,000 in number. Why is here a lady? Why deploy a one for Kanyak? I want to amiss it. Who go to the bandits back and location one out? I'm going to go to the bandits. I'm going to go to the bandits. I want to go to the bandits. I want to go to the bandits. I want to go to the bandits. I want to go to the bandits. I want to go to the bandits. I want to go to the e wo ni sare ni 32 state ati pada 32 state o dupe gba iwon ba awon state to ku se won fe so state orile ede ri won ka ni ba won yan tin kide lati joy
0: eseun
2: pe are fe so orile ede ri won party state kini are nwa
0: eseun e je ka tun fe lomi lanfani ese o ese gan ni 0916893 1000 tabi 0915333 4893 0911 311 8938
1: it's very unfortunate very unfortunate ṣugbọn amọ pe ti gbẹgbẹ NDC ba wole a tu gbogbo ese.
0: Every in Dawa Mon Nigeria lo ju pe to ba fun yin lanfani te ba je gbe oselu NDC ba wole atunse o wa
1: atunse to ni apere to ma ni apere
0: brother. Hello
3: ikaro kan ti se o
0: e karo ma
3: ifun ni ti ko jiro
0: e se o ma
3: o ti awon alejo bi ko n ba so la faro nkan te mi ko fe bere lo wa alejo wa ni dadi wa NDC yen ti e gbe oselu ta gbe wa ejo ibi ti iseyi ma ti be sise di to ba kuro se eyin agba lati continue nbe tori egbe kan ti wa tori be yen to ni ewo olu ibi ti continuity se eyin ma continue nbe bere ni yen mo wa fe soro ni ko tun se ejo ki lo de ti gbogbo eyin oloselu se para ko wi pe nkan to nsele yi lo tun se ti yen a eyin o fe kini wi ko le sele ti egbe mi na o ti o ba se egbe APC to ru ki lo je ka ki gbe sita ya ko sa awon aya to ki gbe sita a te gbo ti ADC ni o tun se ta won ti against e ko te egbe ni o against ru iwa be yen na
0: eseun mami eseun e down won le fun e fun lori oro
1: eseun gan lori nkan ti o sele ni ipinle osun lowo lowo bayi egbe wa address on fe address the press conference ko lati Abuja lori oro nkan ti o sele ni ipinle Osun because Oloyinbo so pe an injustice to one is an injustice to all. So egbe wa ni national headquarters wa Abuja won mura lati se press conference kan lowo lowo bayi lori oro Osun
0: o da lori continuity ton me
1: continuity definitely a ma continue to ba da e ti o ba te ara ilu lorun a ma discontinue
0: de ele to ba to ninu awon ilana
1: le to to ninu awon ilana ti ijoba to wa lode nse a ma continue sugbon e ti o ba te awon araalu lorun definitely a ma discontinue
0: oda eseun 0916893 1000 0916893 1000 tabi 0915333 4893 e tun le lo 0911 34 893 0911 34 893 loju opo Facebook West Radio 893 FM fan page nigbati awon eyan fo ko sile labe egbe oselu ADC laarin ojo melo ari oye number le ti o ti wole e ja gbe pe na. Hello e ti wole o.
4: Hello
0: yes ma e ka ro ma. Ami Olorun.
4: Sisun rere ni o ma sun o.
0: Ami.
4: Mo ki alejo wa na.
1: ẹ káàárọ̀ mọ̀.
4: Ẹ jọ mo fẹ́ bèrè ìbéèrè kan. Ṣé rí àwa irú èmi gẹ́gẹ́ bí ẹnìkan ìlúṣèṣì ni mí.
0: Ó kọ yín màá dákun, ó kọ yín.
4: Ìyá Sátọ̀dé látẹlẹyẹlé ló sọ̀rọ̀. Irú àwa tá a jẹ́ ìlúṣèṣì tó ẹ bá àgbẹ̀ dá nǹkan mọ̀, ṣùgbọ́n lórí pé à ń gbọ́ rédíò ló ń jẹ́ ká máa fi understand àwọn ọwọ́ ọ̀tún sí ọwọ́ òsì tó ń yé yín. Ẹgbẹ́ yín ìyìnbọn bẹ́ẹ̀ ṣe pé lẹ́ẹ̀kan ìyẹn.
1: Nigeria Democratic Congress NDC.
4: Ìbéèrè mi tí mo wá fẹ́ béèrè ni wípé àwọn EFCC tí wọ́n ń sọ yìí, ẹ jọ ṣé West Radio náà, ṣé wọn ò lè pe àwọn náà wà sórí rédíò kí gbogbo ayé máa béèrè pé wáì tẹ fi ṣe irú nǹkan báyìí, káwọn náà máa wá dáhùn wípé nǹkan báyìí làwọn ṣe. Ìyẹn ìbéèrè mi àkọ́kọ́, ṣé wọ́n dàgbà ju ẹni tí wọ́n lè yí báyìí lọ ni? Ìyẹn bẹ́ẹ̀. Àlejò wa sọ wípé táwọn bá dé orí àpèrè lágbára Ọlọ́run wípé ibi tí Ṣèyí Mákindé tó
0: ti ṣe dáadáa,
4: tó ṣe dé sí bá understand bí màmá yẹn ṣe béèrè question yẹn lẹ́ẹ̀kan wípé àwọn náà máa try best wọn. Tó bá rí bẹ́ẹ̀, tí wọ́n bá lè try best wọn, ìlú Agúnrégé ṣe rí ìjọba ẹlẹ́yàmẹ̀yà tá à ń bára wa ṣe lórílẹ̀-èdè àgàgà wa tá a dàgbàdàgbà yìí. Mo kàn ń fojú inú wò pé kí la fẹ́ fi lélẹ̀ fún àwọn ọmọ wa tí wọ́n ń bọ̀ yìí. Àwọn ọ̀dọ́ yìí ṣé dàrúdàpọ̀ yìí náà ni wọ́n máa ṣe títí láéláé ni? So Ọlọ́run á ràn wá lọ́wọ́ lórílẹ̀-èdè
0: yìí. Ẹ ṣeun, ìyá Sátọ̀dé, ẹ ṣe o. Hello, ẹ ti wọlé o.
5: Hello, ká.
0: Ẹ káàárọ̀ mà.
5: Hello, ká.
0: Ẹ ti wọlé, à ń gbọ́ yín o.
5: A kú ètò.
0: Yes, mọ̀ náà ló ń tò, ó kọ yín o.
5: Hello.
0: À ń gbọ́ yín lóní ketekete. Nẹ́tíwọ́ọ̀kì ni o, ẹ lè tún wa pè 0916893 1000, 0916893 1000 tàbí 0915333-4893. Hello.
5: Hello, Carl.
0: Yes, ma.
5: Ọya nẹ́tíwọ́ọ̀kì yóò bí ń gbọ́ yín o.
0: Àwa ń gbọ́ yín o.
5: Ọlọ́run ọba wa tún Nàìjíríà yìí ṣe.
0: Àmì.
5: Ọlọ́run ọba wa fún àwọn alágbára, yọ́ba wa fún ọ ní sùúrù.
0: Àmì o.
5: Torí káwọ ọ̀dẹ́ nìkan máa lọ́nà òun. Níbo ni wọ́n fẹ́ kówó ọ̀hún lọ? Kí ló dé tí wọ́n ń fẹ́ ní ọmọ Nàìjíríà lóko? Ìjọba ta ìtayá báyìí fọ̀ ni Tinubu fẹ́ ṣe. Ó sì fẹ́ sọ ìjọba orílẹ̀-èdè ìdólójú kan. Àti wọn bá bẹ̀rù èèyàn, wọ́n bẹ̀rù Ọlọ́run. Nàìjíríà ní wọn ò dùn sí gbogbo ìgbésẹ̀ tí wọ́n ń gbé. Kí la délé kété fún wọn? Wọ́n ní bẹ̀rù Ọlọ́run. Àwọn ọmọ tí wọ́n sì ń bẹ́ẹ̀lì kan tí wọ́n kó pamọ́. Wọ́n wá fẹ́ sọ Nàìjíríà di gbogbo ogun. Ọlọ́run ọba lágbára wọn ti wo.
0: Ó kọ yín ìyá
5: wa. Àdé mú wọn, a máa fà wọ́n lọ́lẹ̀ wọ.
0: Ó kọ yín o. Wọn ò láǹfààní àti gbọ́ yín o mọ́. À ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ ẹgbẹ́ yín. Àwọn kan sọ ńgbà yẹn, wọ́n ní organic ni àwọn tó kó jọ ohun wípé kinní kan kìnnì kan pé irọ́ ni fígọ̀ ohun. Ǹjẹ́ lóòótọ́ ni? Ǹjẹ́ ní àní tó bẹ̀ láàrin èmi àti yín?
1: Ẹ ṣeun gan. Ní àfikún fún lórí ìbéèrè tí ẹ̀kọ́ pè wọlé pé continuity má ṣe continuity, lára àwọn nǹkan tí a ní continue ni ọ̀rọ̀ circular road. The issue of 500 meter left, 500 meter right. Ẹgbẹ́ wa máa review ẹ̀.
0: Ṣùgbọ́n kì í ṣe pẹ̀ ní, kì í ṣe pẹ̀ ní ṣe circular.
1: No, it's a very good project. Okay. Very good project. But ọ̀rọ̀ corridor yẹn, ẹgbẹ́ wa máa review ẹ̀. A dẹ̀ máa jókòó pẹ̀lú àwọn tí ó wà concerned.
0: Yàtọ̀ sí yẹn, ìkíni kan mìíràn tó ṣe é ṣe kan tó review.
1: Ẹ má jà sọ, tó bá dìgbà campaign, a máa sọ ìtókù. A máa sọ ìtókù tó bá dìgbà campaign. Lẹ́yìn nípa àwọn ọmọ ẹgbẹ́ wa, as the state organizing secretary, mo lè fi ọwọ́ sọ̀yà fún yín pé as at the close of registration tá a submit sí INEC, ní Ọ̀yọ́ state, we have 714,000 members.
0: Wow.
1: To register ní Ọ̀yọ́ state, 714,000. Register ní Ọ̀yọ́ state. Ibi tí èèyàn 714 bá dẹ̀ ti jáde dìbò, aṣòro díẹ̀. Kan tó lè yí fọwọ́ ọlágbára lójú. So we don't have organic followership. One of these days, màá invite yín wá tá a bá ń ṣe
0: ìpàdé
1: local government meeting wa.
0: Wow.
1: Káàkiri káàkiri state, Tolúyọ̀lé ni o, Akínyẹlé ni o, Lágélú ni o, Oríire ni o, Súrùlérè ni o, Àfíjó Àtìbà. I invite yín wá kẹ́ wa wo bi ero se po to ti gbogbo won de ni card danimo egbe
0: oda e seun alejo mi ka to ma lo lori eto leni tolorun ba se ninu agbara re tawon mo ile de nigeria ba je ni woye ti won lero okan won pe egbe oselu ndc in la won dibo fun o ni ti ijoba apapo ni ti ijoba apinle lekake lekaje ka mora won e kan fun mi ni nkan meta to je pe o sese laarin ogorun ojo tegbe oselu yin o se ti o yato sile to ti wa nle
1: e se ngo akoko ni pe a ma tun judiciary se because judiciary is the hope last hope of the common man bi judiciary wa se ri lowo lowo bayi o je nkan ti o aid to de abet iwa ibaje so we will reform the judiciary okay. Immediately we get to power we will reform the judiciary ikeji ni pe a ma bere complete reform of the Nigerian police a dupe lowo Olorun pe won so pe state police are being kokole njo beta sugbon that is not the real solution we will face what we call a complete reform of the Nigerian police. Iketa ni oro ilera. Ilera. Laarin 100 days ta ba debe nkan metetai awon mo Nigeria mari yato laarin ogorun ojo.
0: Ni da subsidy pada.
1: Well, subsidy bi won se yo yen na o da. Sugbon nkan ton lo owo yen fun ni oye wa. Te ba wo campaign Peter Obi ni 2023. Won na so pe o ma yo subsidy. But owo yen ki lo nlo fun so bo se yo ida sugbon nkan ton lo fun ni amo ti o ye ara lu so a ni so pe a fe da subsidy pada but a ma reform the economics that surrounds the subsidy remover
0: e ja gbe pe ki mi to wa bin ni ibere to keyin hello e ti wole o
6: hello ya kada de lu pe le
0: e seun
6: e jo mo so pe awa kan wa ni guru ta solution say a demand deep you shall not make any come understand iru awa ta understand ko se ma pe ni ti won ni PDP umbrella ni kini kan APC ati mo wi pe kini kan ko lo ni
0: beni
6: so e daru pe de yin le ko iru awa ta understand e ka de ma wa deep yin ta yin
0: le nkan danimo e
6: agara lu o la se fe ja gugu e
0: o ya oda e ti so le kan won tun fe ke tu so
1: e se ya mi mommy Saturday agbayan adale egbe Nigerian Democratic Congress NDC nkan te ma fi da wa mo ni ika meji
0: tonna
1: ika aseyori meji ni ika ti wa gbogbo bi ta ba lo ika meji la ma nno soke ti o tumo si aseyori so to wa de ojo dibo ni ri Peter Obi ni ri Kwankwaso ni roju kankan ika meji le mari ti won ko NDC si labe
0: e seun eyin ki to wa yonda yin won ni GDP wa o ngberu si owo nwole owo ti npo si ni oro aje orilede Nigeria nje o mu yes ya
1: e je nbere question ko lo yin sir ti west radio ba increase salary yin si 1 million naira losu se yawo yin ma file abi ko ni file
0: emi lo mo yun
1: emo question ni se de ba dele se yawo yin o ni mo pe yes salary oko mi ti lo soke abi to ba je agemawo mewa le nje tele a increase si 20
0: no sure
1: but instead to ba increase salary in si 1 million ti agemawo mewa ti wan du to ndi merin
0: ata nje pon mo
1: te wan je pon mo e mo pe nkan kan ti sele idahun mi niyan
0: oloselu le yin lo to imoran yin pon mo orilede Nigeria
1: imoran mi ni pe kala oju wa ni ibo 2027 te ba gba 10,000 te gba 15,000 lowo wo te dibo fun won Olorun ni jaji odun merin
0: amen
1: 2027 o je odun oloyinbo pe ni a defining moment for Nigeria whether we really want progress or a fe duro soju kan aba fe pada seyin so ka dibo 2027 ko ma je ibo eleya meya hausa ni ibo ni yoruba ni sugbon ka dibo fun eni ti a mo pe o ni history to da ta mo primary school to lo ta mo secondary school to lo ko ma je eni ta mo primary ati secondary e sugbon lo university ka dibo fun eni ta mo story e ta mo po le se pe nigba to se bayi ki lo se nigba to se bayi ki lo se ki n se eni to lo lati kindergarten to lo gba mercy olorun ro wa lowo
0: ibi e tun ya si o tun lagbara e seun o ti ape yin ti e de je wa mo ni gbagbo pe ta ba tun pada pe yin jo mi e tun lanfani ati da wa lohun
1: e
0: se gan ni eh eni ta ti jo foro jo mi to ro lati kan awon na ni state organizing secretary fun egbe oselu ndc ni ipinle oyo are adeola olamide ebi semiju e je ki a lo soke lohun ka gbo ikede ati ipolongo oja kin le lanfani lati tun gba alejo awon ojogbon pada lori eto laaro toni e ma yuko ni nkan ni west radio 89.3 fm ambo e ku kale

0: 哎，信用贷洗完呗。ẹ ṣeun tẹ ṣe wá ń bẹ pẹlú wa lórí ètò ìjókòó ọjọgbọn lórí ìkànnì west radio láàárọ tòní. Wọ́n náà gbọ́ pé lẹ́nu àlejò wa ẹ ti láǹfààní láti gbọ́ nǹkan kan àbí méjì létí oṣù ṣẹ̀yìn láǹfààní. Ẹni náà lórí ọ̀fẹ́ láti jẹ́ àlejò lórí ètò ìjókòó ọjọgbọn. A fi ojú òpótẹ́ pè síta nígbà tí ó bá yá tẹ́yìn náà bá fẹ́ jẹ́ àlejò lórí ètò yìí. Gẹ́gẹ́ bá ti máa ń sọ, ìkànnì west radio kì í ṣe ìkànnì olóṣèlú. Ìyá tó ní ilé iṣẹ́ yìí kì í ṣe olóṣèlú. Gbogbo nǹkan tó bá ti máa wúlò fórílẹ̀-èdè Nàìjíríà fún ọmọnìyàn ni ó jẹ wá lógún. Ìdí rèé, ìjẹ́jọ ẹni tó wá sọ̀rọ̀ lórí ẹgbẹ́ òṣèlú APC ni, èní lórí ẹgbẹ́ òṣèlú NDC ni. Tó bá dọ̀la tẹ gbọ́ ẹgbẹ́ òṣèlú míì, kẹ́ lè mọ̀ pé kì í ṣe ìkànnì ẹgbẹ́ òṣèlú. Àwọn ọ̀jọ̀gbọ́n ti wà ń kalẹ̀. Ọ̀jọ̀gbọ́n Olúdayọ̀, ẹ kú òrìn ìjẹjọ.
1: Ẹ ṣeun.
0: Àwọn èèyàn bèèrè yẹn ẹ̀ sílé.
1: Ìgẹ́ta sí bí o ní bó ṣe jẹ́. Ẹ ṣeun. Ẹ kú ètò.
0: Ẹ ṣeun. Ẹyìn, ibi tí abọ́rọ̀dé kálejò tó wọlé ọ̀rọ̀ lórí ìgbésẹ̀ EFCC ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó yẹ pé àlejò wa náà bá ń bẹ̀, àwọn náà mẹ́nu bá. Ẹ̀yin náà níwòye tiyín, ṣé ìgbésẹ̀ yẹn ń dà láìpẹ́ ó tọ̀nà?
1: Ṣé rí àwọn nǹkan kan wà tó jẹ́ pé tó bá ń ṣẹlẹ̀ ohun ìtìjú òun ló máa ń jẹ́ fún orílẹ̀-èdè Nàìjíríà. Ìgbésẹ̀ EFCC yẹn lórí àpò òṣùwọ̀n ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n gbẹ́sẹ̀ lé, ó jẹ́ nǹkan ìbànújẹ́ fún ètò ìṣèjọba àwarawa tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́. And ó yẹ kí àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun kí wọ́n dìde sí ọ̀rọ̀ yìí gidi. Torí pé báwo ni àjọ EFCC ṣe máa wòsùsùn tí wọ́n á kọ̀ dédé ní àwọn ti àpò òṣùwọ̀n odidi ìpínlẹ̀ kan pa? Ẹ mọyé millions èèyàn tí wọ́n fi ọwọ́ gún nímú àbí tí wọ́n ṣe. Torí gbígbà àìbọ̀wọ̀ fún àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun, àìbọ̀wọ̀ fún àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun ni. Kì í ṣe ìwà tó dáa. Bó dẹ̀ ṣe wà ìta bá kọ̀ǹtínú báyìí, tí wọ́n bá gbà, táwọn èèyàn bá sọ̀rọ̀, tán bá gbà fàjọ EFCC pẹ̀lú àṣà tí wọ́n dà, àṣà tí kò nítumọ̀, tí ò dáa rárá, tán dà pẹ̀lú ìgbésẹ̀ burúkú tán gbé, ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ. Èyí tó tún burú jù bẹ́ẹ̀ lọ ló tún máa ṣẹlẹ̀ sí ìpínlẹ̀ mi. Kódà àwọn tí wọ́n lẹ́nu láwùjọ, àwọn tó jẹ́ tí wọ́n jẹ́ ọlọ́pọlọ pípé nínú ẹ̀ka ètò òfin àti ìdájọ́, yẹ kí wọ́n ti dìde tánjọ́ mọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun láti àná yẹn, láti rí dájú pé EFCC wọ́n gbé kalẹ̀ lórí ìgbésẹ̀ tí wọ́n gbé tí kò fẹ́ mú kinní dání. Torí pé báwo lẹ ṣe máa wòsùsùn dẹ́kun máa dédé kéde pé ẹ ti gbégi lé, ẹ ti kinní kan pa, wá ní ẹni lábẹ́ àṣẹ lábẹ́ òfin, ẹni agbára láti ti àkáǹtì kan pa fún 72 hours. Ṣé bí àkáǹtì ìpínlẹ̀ ni? So ìgbésẹ̀ yẹn kò ń ṣe ìgbésẹ̀ tó dáa rárá. Kódà lójú tèmi kò tiẹ̀ mú làákàyè dání rà, kò ń ṣe ohun tó dáa. So àjọ EFCC ó fi hàn wípé wọ́n ti ń ṣiṣẹ́, wọn ò jẹ́ ká nílò àti nígbàgbọ́ nínú àjọ EFCC mọ́. Àti rí gẹ́gẹ́ bí ẹ̀ka olóṣèlú kan nìyẹn lójú tèmi. Mo ti rí àjọ EFCC bíi pé àwọn náà ti di bí àwọn ẹ̀ka olóṣèlú bíi bàbá mi tán dìde nsìn. So ó kọ̀kú káwọn náà sọ EFCC kinní kan pàtì ni mò ń retí kí wọ́n announce ara wọn. Torí kì í ṣe báwo lẹ kò ṣe máa wò ìgbésẹ̀ yẹn gangan. Ṣé tán bá tiẹ̀ gbé èèyàn sí ipò kan, tán bá ní kéèyàn ṣe kinní, ó yẹ kí èèyàn jókòó kó lo làákàyè tiẹ̀ gan. So ó wá kù sọ́wọ́ alàgbà olùkóyèdè àbí kí ni orúkọ ọmọ yẹn, kí wọ́n kan ṣe ohun tó tọ́. Ṣe rí lọ́pọ̀ ìgbà téèyàn bá ń jẹ́ kọ́ máa nígbà tí wọ́n lo emefiele lọ́jọ́ sí, ṣé ojú ọ̀ma jábí tó wà báyìí? So làákàyè olùkóyèdè ó kù sí lọ́wọ́ láti lò gẹ́gẹ́ bí ẹni tó kàwé. Torí ó máa ń jẹ́ nǹkan tó máa ń tẹ ẹ̀yìn èmi lẹ́nu. Láyé ìgbà kan tẹ bá ń gbọ́ pé dr kinní kan, professor kinní kan, àwọn èèyàn tó nílà àkàyè ló máa jẹ́ irú àwọn lọ́ máa kì í ṣe wuyè tán máa fi ń dàyàn lọ́la nítorí ẹ̀ pé tán rí pé ó kàwé dé kinní. So ayé ìsinyìí ní Nàìjíríà pàápàá jùlọ lẹ́ka ìṣèjọba wa, tẹ bá ti gbọ́ dr kinní kan, professor kinní kan bí àwọn tí wọ́n ọ̀pọ̀lọpọ̀ bí ẹni tí wọ́n ti já díẹ̀ kúrò nínú làákàyè wọn ló máa ń sábà jẹ́. tori pe to ba je ni to mo nkan to se to je ni to mo nkan to je loju to mo pe looto o kawe o de ni o de o de loju pe ipo ton fi esi o mo nkan to nse ton ba te so pe se bayi o ye ko so pe ah ejo sa eh mo nkan e je ka se gba won ni moran to lawon to run enise yen o se se ki pe a pe awon eyan dibo yan won o tumo si kon ni la kaye ju e lo amon wo lo ma wa joko gege bi pe ah rara e sa iṣẹ tẹni kin je yen e wo
0: ta ba je bayi
1: eyan fi tomo je pe ta ba te ba ni ka se kini ba ma je ka se be ton ba fe ju e nipo je kan ju e lasiko yen nkan to ma de pada sibe o nbo se be eyan kan ni baba kan lo foru ke baba le kan alabi nigbati ni jokini ana nigbati won se ijoba pelu sheki se baba ologbe bolaige nigbati o bo si pe ijoba ologun gba ijoba gba yen e ba won kan na lo tu ko we pe baba yi o mo ise yi o mo nkan to nse o de tun se kini o tun ba gomina yen sise gomina mi tun de gomina bi merin ni baba yi lo ba sise tori pe ti awon kan ba wo pe iwe o da lasiko yen jo kọwe kan so fe pe ko kọwe fi posile fi sile lasiko yen
0: da bi sin to je pe awon to
1: awon yan wa la fe ma o ma nje ko to ba ndu mi gbogbo awon to nje kini to nje asomo gbe ijoba ton kan se balabala balance ikiri to ba yue lasiko yen je on yue awon ti won mo wi pe lori otito lo duro le nigbati in fact ko si mo ye fe se nigbati e mo pe kini o ma nyi awon to wa nbe le ni sin won ri ra won bi eni pe awon lọlọrun won koda opolopo ti gbagbe bo se wa ninu ile ijoba yen yala ti ijoba ipinle abi ti ijoba papo won ti gbagbo pe agbara won la won fi debe nigbati kini ohun ba wa yi telomi debe won ri e pe ah lagbaja yi o nla ko duro
0: lori ese
1: so definitely eni ti o like o to ni fe
0: oto
1: a pe e pe ma bo
0: un
1: fe ohun nilo e pe a fe reform kai iru eni bayi to jolo to yi la nilo lati so nigba yen iyi yan wa po ju ti sin lo amo iru yi ton se iru man ti won fi si agbonu ka EFCC yen o jare ni mo to mo o disappoint are gidigan o disappoint are gidigan
0: e seun

0: election.
1: Kò ń ṣe ohun tó da rárá. Kí ni nǹkan tó ń gbìyànjú àti ṣe? Ọ̀rọ̀ ètò ìdìbò afẹ́ dìbò ṣe wá di nǹkan tó máa wá sọ dogun tó máa sọ dọ̀tẹ̀ ní kìíní ṣá a ẹ̀ṣẹ̀ ń ṣe wọ́n ẹ̀ṣẹ̀ ń ṣe ìdìbò ni. Nígbà tó jẹ́ ẹni tí kì í ṣe ẹlẹ́yà kan náà kan pẹ̀lú gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun tó wà níbẹ̀ lọ́jọ́ sí wọn gbérúgbèsẹ̀ tí wọ́n gbé kí ló le tó bẹ́ẹ̀ kẹ̀.
0: ẹ ṣeun ojú tí ẹ fi wọ̀rọ̀ ọ̀hún. Ẹyin bàbá wa nation.
2: Mo kúkún gbọ́ yín.
0: Àwọn tán ni wọ́n jí gbé ní ìpínlẹ̀ Kwara ìpínlẹ̀ Niger wọ́n gbòmìnira o wọ́n ní àpapọ̀ gbogbo wọn wọ́n ní ó jẹ́ 308 ó jẹ́ pé wọ́n láǹfààní láti gbòmìnira. Bákan náà ibẹ̀ ni eléètú ti jáde wípé iléeṣẹ́ ológun náà àwọn náà tún gbé ìgbésẹ̀ lórí àwọn ẹṣin o àwọn agbésùmọ̀mí ní Borno láti lè ṣe bẹ́ẹ̀ yọ̀ǹda àwọn tán jí kó ń bẹ̀ bíi 17 bá a ti ń pàkan nìkan ń rú. Ní Sokoto aṣègbọ́ròyìn wípé ìlú ti dahoro látàrí ìṣẹ̀lẹ̀ àwọn agbésùmọ̀mí yẹ pé àwọn èèyàn ti sá kó lù ú tán ti fìlúlẹ̀. Síbẹ̀síbẹ̀ gbogbo ètò ààbò èyí kò mọ ìdúró bó ṣe yẹ kó dúró kákọ́ kí àwọn tán mú kí kú oríire ojú ilẹ̀ fi wo ìṣẹ̀lẹ̀ ìjínigbé òun àti tẹ́lẹ̀ tó sì ń ṣẹlẹ̀ lọ́wọ́.
2: Now ìgbésẹ̀ tí wọ́n gbé ní oríire èyí ló jẹ́ kí wọ́n wò wípé bọ́bọ̀ ṣiṣẹ́ orí ìná kí ò lé ní Niger State pẹ̀lú àwọn tí wọ́n dá sílẹ̀. Mo fi àsìkò yìí lu àwọn ológun wa ní ọ̀gọ́ ẹnu wípé wọ́n kúṣẹ́ wọ́n sì kó ọmọnìyàn ṣe pẹ̀lú iṣẹ́ tí wọ́n ṣe yìí aráàlú túnbọ̀ ní ìgbẹ́kẹ̀lé nínú wọn nítorí pé wọn ò fìgbà kankan rẹpẹtì. Tá a bá wá fẹ́ sọ nípa pé bí wọ́n ṣe fi wọ́n sílẹ̀ ọ̀nà wo ni wọ́n gbà fi wọ́n sílẹ̀ ṣé kìí ṣe pé ransom ni wọ́n béèrè fún tí wọ́n lọ fún wọn tí wọ́n fi gbà wọ́n sílẹ̀ àbí ìgbésẹ̀ tó lákakí bíi ti oríire yẹn ni wọ́n gbé nítorí wípé ìgbésẹ̀ yàtọ̀ sí ìgbésẹ̀. Ìgbésẹ̀ kan wà tó jẹ́ pé tẹ́ ẹ bá gbowó fún wọn wọ́n lọ fi ràbọn wọ́n lọ fi ra oúnjẹ àwọn náà bẹ̀rẹ̀ sínú ìgboro àwọn náà mọ wọṣọ gidi láàrin yín ẹ ní mọ̀ pé wọ́n fi mú fínlẹ̀ ni gbogbo nǹkan èlò láti fi bàdújẹ́ ni wọ́n fi ń ṣe gbogbo nǹkan èlò láti fi rarin iṣẹ́ àwọn ọ̀kadà tí wọ́n ń gùn ní tuntun tó yàtọ̀ sí ọ̀kadà táwọn èèyàn wá tí wọ́n fi ń mú jẹ nígboro òun lẹ́ẹ̀bà nídìí wọn. So ṣé kìí ṣe pé wọ́n fún wọn ní owó tí ó bá jẹ́ pé wọ́n fún wọn ní owó ìjọba tó wà ní Niger State àti ìjọba àpapọ̀ máa gbé fún wọn pé ara àwọn nǹkan tí à ń fẹ́ nìyí ni. Now tá a bá wá lọ sí Sokoto àti Borno ẹ rí pé tí a bá tiẹ̀ kọ́kọ́ mú Borno yìí ẹ mọ̀ jẹ́ ká tanra wa jẹ ibẹ̀ ní nǹkan yẹn ti kọ́kọ́ lalẹ̀ wù ààyè gbà wọ́n púpọ̀ ẹ gbọ́ tí Yorùbá sọ ni ó ní ààyè gba tápà ó kọ́ lè gúnnú ààyè pa wọn wọn fẹ̀fẹ̀fẹ̀fẹ̀ débi wípé àwọn aráàlú ti ń sá fún wọn níbẹ̀ àbí. Now bí wọ́n ṣe ń sá fún wọn ohun tí wọn ò bá kọ́kọ́ ṣe níbẹ̀ ni wípé àwọn wo ni agbódegbà tó wà níbẹ̀ gangan because ẹ má jẹ́ ká tanra wa jẹ tẹ bá wo ìpìlẹ̀ tó ṣẹlẹ̀ lórí oríire ẹ rí pé wọ́n ti mú àwọn kan wọ́n ti mú wọn lọ sí wọ́n ti dè wọ́n nígbèkùn nítorí wípé àwọn kan rí wọn ò lè sọ síta wọ́n fi wọ́n sẹ́wọ̀n gbére àwọn kan wọ́n rí gẹ́gẹ́ bí agbésùmọ̀mí tó jẹ́ pé ó yanrantí láàrin wọn. Now ìṣẹ̀lẹ̀ ìgbésùmọ̀mí ẹ rí pé òkè ọya ló ti kọ́kọ́ rú wá tó ti ń bẹ̀rẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ tí ń sọlẹ̀ bọ̀. Ìgbàgbọ́ wa fún ìjọba yìí ni wípé nígbà wọn sọ pé àwọn wọn gbà nígbà campaign wọn ṣàfihàn wá pé gbogbo ìgbógun ti sùmọ̀ mí gbogbo ẹ̀ làwọn máa kápá rẹ̀. Ó ṣe wá jẹ́ pé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ìgbésẹ̀ wọn tí wọ́n ní àwọn fẹ́ gbógun ti ìgbésùmọ̀ mí ibi tó yẹ kí wọ́n lọ tap root ibi tí wọ́n yẹ kí wọ́n lọ ni wípé àwọn wo ni.

0: won wa ni be awon wo ni won sponsor won awon wo ti won ba ti le koko mu awon yen ni gbekun ah oh mo like experience baba wo lowo pupo nigba aye ogun biafra to ni ah en be ayan jagun e si fun won lo nje en fun won ni mimu e mo pe nro won lagbara ni sugbon gba awon tight e ti o je pe owo currency wa nigba na to je pe won di pa mo won owo yo sokale sodo won mo onje o se be sokale sodo won mo tori pe won wo wi pe to wo ba tin sokale sodo won ohun ijagun ta won na ko jo nigba na yo tun boran won lowo si to je te bi o ba pa won e mo pe ebi n pa mi o se fife wi ehn te bi o ba pa won kebi opa won daada won le ri bi mu won kan mu won ni gbekun so idini to fi dabi eni wi pe ijoba o ti se nkan kan to ta fe lori oro yi iwon bayi ti won se aki won sugbon ko ti okay ngba te nkan bi mewa ba sele ni bi kan ta si ri bi meji nje o ti wo pass mark bi olodo ko ni won o pe omo to ba lo si lewe ti an gbe mark si da mewa to gbo to gba meji lo ro
1: igbese to lo gbogbon
0: igbese ti o ye ko to ye ko gbogbon to ye ko wa loni awon ohun elo ogun ki won to bo ro awon ologun wa lagbara nitori wi pe iyan ma mu apere lati ona to jin ewo ta won ma ogun America ba fe lo jagun ewo film ta te ma wo gan ta ma wo ewo ba awon ologun won se ma dress e wo ba won oyinbo yen se ma ntoju awon ologun won so gbogbo awon nkan won yi ebi te wa wo pe kini won travel lo sa kini awon kini are wa ati awon ti an wa ni agbon ni pe ki won ma mu experience wole kini won travel lo so si kini won te mu bo gan ari pare won kan travel a ka so pe won travel na ni won rin ni ajo are wa rin ni ajo anikan rin ni ajo kini ibosile irin ajo yen gangan titi de akoko ta nso yi si ya sin je omo Nigeria
1: eseun
0: bo si je ni
1: eseun ojogbon wale egbewumi baba one nation esi idanwo wa ki jade o ojogbo oludayo oju wo le fi wo esi idanwo yi
2: sheri esi idanwo ti o jade bo te je pe boya ti mi o ba se mistake bi school bi a daughter ni ajo WAEC ni won release result won nitori kudie eleyi ti won ton la won kefin ni akoko ti awon akeko ti won se idanwo amo se ri opolopo ju gbogbo e na lo ise wa ni owo ati obi ati alagbato lati se ati eka ijoba tori pe o ye ki improvement ko ma wa si ni ododun o ye ki yato ko ma wa si ni amo te ba wo opolopo esi idanwo ti o jade na lenu jo meta o ri bakan so ise po ati lowo ijoba ati lowo aralu lati se so nkan ti mo ri ni apati eto
1: idanwo ni eyin baba one nation se eyin o ri bi pe eto eko wa pe o si n se be wa nipo akure tebi
0: mo ri be da se mo pe ti enikan o ba ri nkan kan ri won ani ko mo nipa nkan yen gba ta wa n lo lewe o yato si bi won se moju to wa eki lo aye odi oni akoko oni wi pe nigbati won ba fe se idanwo won to ti e je pe aye igba na aye analog ni ki aye digital pe a fe se idanwo bayi o awon ijambo idanwo wa eki ni o ti ni time ti o ti won place lori ise kokan ti abama asiko bata ba fe se english o ti ni time en ti a se lowo aro oto ni en ta se lowo osan oto ni ti mathematics o si ni call it English tori pe won arrange de bi pe nkan to lorin meji o gbodo kora won ori o mo gbona ni so won so arrange de bi wi pe awon kon se boya awon ton se ton wa ni agbon ni heart won se idanwo ti won ni akoko kan awon ti wa ni agbon ni science won se akoko won se idanwo ti won ni akoko keji awon ti wa ni agbon ni commercial won se idanwo ti won so won ni eto nigba na ki de se se ase doru nwae ki ti an se lo less last na a si tun ri gbo pe won si awon kan si se idanwo to je pe o nwo wa leta mo bi won dide ti won wa won lo eyun ba awon awogedengbe ejo bo ni makaruru o se gan o se ni wa fun omo to mo we daada to ti kawe ni akaye because te ba fe lo fun wa eki ni gba kan awa mo ngba oru ni oru dudu ti gbogbo owo pa tese o pa tori pa fe se exam nisin ko si ru e mo bawo ni won se nse an eleketa iru e ta bawo daada wa eki ti an se yi se won mo tun lu owo agbara se mo ko lu agbara porisirisi awon mi won mo ban se ra certificate awon mi won mo bi se nse mo karuru won mo bi se gbe owo owo olowo fun owo olowo oju oloju foju oloju so won organize kini de ibi to je pe o lapere so eto eko wa ti jimi koni tu mama nitori wi pe nigba ti en ba gbowo olowo fun olowo fun owo mi nigba ti en ba gboju oloju fun oju mi so gbogbo awon nkan ba yen o ti je ki waeki wa ko jimi awon omo gan ori bi fokan fi edo lori oronro lati se nkan yi abi omo to je pe o ti kawe o ti ni intention wi pe boya ago marun lawon ago bi meta ni lawon o se wa eke awon eyun to ti kini paper ibe so wosan to wa ti kini e wa nlo nbo si ago mefa ejo iru iwe wo ni omo yen se mo pe kini yen o ti polu o le ti ku olu agbari re because ani ninu awon omo to je pe ninu irin ajo aye won ti an ba ka iwe bayi ti an ba ti gberu won ti gberu nti won niyan kan to wonu sugbon gba ti won ba fi ma to bi akoko to ye kan se exam ton wa se exam yen bo ni owo won se fe bo ni won se fe se exam yen to je pe won fi le get nkan ti won fe so eto eko wa lorilede Nigeria yi ki se nkan to se dagbale a le kan kan kan kan tabi ko nkan kan nipa e to le munu wadun nitori wi pe a so pe ka tesi waju ni sugbon sibe ina eto eko wa nju adure yin ni
1: eseun
0: bo si je niyan
1: eseun ojogbon wale egbe wu mi baba won nation e ka se ojo 0168931000 awon ojogbon te wa nle te ngbo wa gbeto ijoko ojogbon la ro ni oju won le fi wo awon oro le ti aya nbe 0915 333 4893 0915 333 4893 0911 3 mary 8 9 3 0 9 1 1 3 mary 8 9 3 0 9 1 1 3 mary 8 9 3. Hello,
3: that's what you. Yes, ma'am. Yes, yes, yes, yes, yes, yes, yes, but won ti wa gbagbe o bi pa adeleke ni ogo tele family e na ni ogo tele de video na to support e o ni ogo so ko sama ta tele o to le di okunrin yen lowo e ma sa je ko pa wahala o be ninu e APC e ma ti ba ti ba na fi hu ni baba ta ba wa loke ti gbogbo wa support yin yen o ni ka wa support governor lady state kankan ko ye ko ri be o Ọlọ́run a ṣàánú fún wa.
1: Ẹ ṣe o, ìyá wa láti ọjọ́. 0916893 1000. Hello, ẹ ti wọlé o. Yes, sir.
4: Ẹ máa kó ẹ máa káàkiri.
1: Ẹ máa ṣe o.
2: Ẹ káàsì, àwọn ẹ káàrọ̀
4: sí. Ní bàbá wa tó wà mẹ́rin, mo ti kí bàbá alálàyé wa. Ṣé ọmọ ìbìrì ṣe? A dé olúṣẹ́gun lọ́pọ̀, wọ́n tó látàrí gan lẹ́yọ.
2: Ẹ káàbọ̀ sí.
4: Mo ti dèrè náà lẹ́ẹ̀kan ní àárọ̀, ẹ dákun bàbá. Irú òṣèlú wo là ń ṣe lórílẹ̀-èdè? Mo béèrè wípé ǹjẹ́ òṣèlú ara wa là ń ṣe àbí òṣèlú àwọn ara wọn? Torí pé n tí ìjọba ti ń bẹ lókè yìí ṣe kò dùn mára àdúnú rárá. Wọ́n wá kó sí àkáǹtì ẹnìkan níbò kú ọ̀sẹ̀ kan. Ṣé yẹ kó rí bẹ́ẹ̀? Ẹ ti sọ ń bẹ̀ yẹn olúkóyè tó jẹ́ olúkóyè èdè tó jẹ́ yẹ́pìsíàmà kó kí ìkára. Bí wọ́n bá ní òun lè máa pé òun lè wọ́n lè máa lò ó láti ọ̀pẹ́sì ẹgbẹ́ kan kó rántí pé òun kò ń bẹ̀ o, kó rántí bàlámí o, kó rántí èmẹ́fì ele o, kò sí ń tọ́ wà títí láé. Gbogbo iṣẹ́ sì ṣe wọ́n ń kọ̀tà ni o. Àṣejọ́ kan ò sí àṣekámọ́ ní bẹ́ẹ̀ àṣírí tí wọ́n ní oṣù lọ́la ẹgbẹ́ tí ẹlòmíì bá déjọba lókè àṣírí wọn ò tù wọn ò sì bí àwọn náà. Gbogbo ohun tí wọn ṣe láti ṣe rò fáwọn ń ṣe láti àṣegbè yìí kì í ṣàṣegbè rárá. Bàbá Tinubu náà kọ́ dákun kọ́ mọ̀ jẹ́ kí wàhálà ọ̀sẹ̀lẹ̀ lọ́sùn kọ́ 1983 bàbá Tinubu wà láyé ńgbà náà títí wọn ọ̀pẹ́sọ náà tó ń jà tó ń nàdákò nàdẹ́kò àbíyàn kì í ké ni. Òun náà wà nù nàdẹ́kò gbà yẹn láyé àwọn ológun ní 1993 kí ibo Abiola kó tún rántí 1983 nígbà ayé ìtàgàrí o ń tọ́ṣẹlẹ̀ lọ́sùn nígbà tọ́sùn wà ní ọ̀yọ́ ṣèké o kọ́ mọ̀ jẹ́ kírú ẹ̀ṣẹlẹ̀ lọ́sùn kọ́ dàpọ̀ á bẹ bàbá Tinubu ni.
1: Ẹ ṣeun, ẹ ṣeun. 0916.
0: Dákun ọmọ bàbá Chaplin yé ń tọrọ àyè kan. Ṣé rí mo fẹ́ kìlọ̀ fún àwọn olóṣèlú wa lórí gbóòbá ọpá bóòbá òbú lẹ́sẹ̀ tí wọ́n máa ń wù. Mo fẹ́ mú wọn padà sí ayé MPN UPN ní Odo State. Ayé yẹn kó ó kú ní ayé wẹ́ẹ̀tì ẹ̀ ńgbà náà. Ó di wẹ́ẹ̀tì wẹ́ẹ̀tì. Bí n bá tẹ̀ tún ní adjective mean tí mo tún lè fi kọ́ liver ẹ̀. Nítorí pé akin ọmọ borí owó lẹ́MPN fẹ́ gbé lórí bàbá Ajásín. Tí wàhálà ṣẹlẹ̀ tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí pa àwọn èèyàn. Akin ọmọ borí owó. Kọ́lọ̀ ń dẹ̀lẹ̀ fún o. Kọ́lọ̀ ń jẹ́ kó rí ànúgbà o. Tí àwọn èèyàn akin ọmọ bí orí owó tí wọ́n bá ń gbọ́ nísìnyí, wọ́n mọ̀ pé nǹkan tí mo sọ yìí, nǹkan tó léwu ni pé ká máa impose èèyàn. Imposition kí INEC kí kó sọ́ra wọn kán mọ́ impose kán mọ́ ìjọba tó wà níta kán mọ́ da wàhálà alẹ̀. Ìdí ni pé tíyàn wọ́n bá gùn lórí imposition ẹ wo wàhálà ẹ wo àpẹ̀yìndà ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Òǹdó. Níwájú àti ìgbà tí akin ọmọ borí owó kù ń bẹ kì í ṣe nǹkan tó ṣe é fẹnu sọ. So irú àwọn nǹkan bẹ́yẹn àfẹ́ kó máa repeat ara wọn kí wọ́n mọ̀ dá wàhálà lẹ́yìn torí wípé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́sùn yìí ó fi hàn wípé àwọn opposition wọ́n fẹ́ fèsì wọn báyìí. Ó fi hàn pé gbogbo state náà fẹ́ gbà. If care is not taken. Ẹ jọ ṣé ó ṣe pàtàkì ṣé ebi aráàlú ni ó sọ pé ibi táwọn ń lọ rèé. Aráàlú náà ni ó fi bo tààrẹ sọ̀rọ̀.
2: Bẹ́ẹ̀ni.
0: Aráàlú náà ni ó fi bo gómìnà sọ̀rọ̀. Jẹwà, wọn ò jẹwà, ìrẹsì ló wù mí jẹ. Ta ni wọ́n fẹ́ mú nípa ẹ̀. So imposition ká máa fi ọgbọ́n ṣe nǹkan tí ó bá yẹ tí ò yẹ ká ṣe. Bí ìgbà tí wọ́n fẹ́ mọ jẹ gàba because gàba lasa fún fáwọn ológun o ìjẹgàba wọn.
2: Eléyìí tó wá ń ṣẹlẹ̀ gan ó kọjá.
0: Eléyìí tí wá ń ṣẹlẹ̀ yìí.
2: Ó ti kọjá tí wọ́n gan ti wá kọjá àwọn ọmọ
0: ológun. Ó ti ń kọjá rẹ̀ ó ti ń kọjá rẹ̀
1: ó
2: ti ń kọjá àwọn ọmọ ológun.
1: Bàbá ràn káàárọ̀.
5: MC Nodo.
1: Ẹ ṣe o.
5: Ambassador.
0: Hey, Chief Gola.
5: Yọ ọ̀pá.
0: Adúpẹ́ ló wọ́n lọ.
5: Nígbà ọ̀rẹ́ sọ́yà bí.
2: Olúsanya.
5: Olúsanya.
2: Ẹ ṣeun. Yes, sir.
5: Yọ ọ̀pá.
2: Mo wà dáadáa, yín náà kọ́ sà.
5: Adúpẹ́ lọ́wọ́. Ambassador.
0: Yà.
5: Jẹ́rìí mo máa ń bèèrè question all the time. ìjọba tá à ń ṣe lọ́wọ́ yìí kí lẹ̀ ń lè wù láwò kọ̀ sí lára wọn ṣé ìṣọ́ ṣìjọba wọn ni àbí ìṣọ́ ṣìṣẹ́ wọn kò yé mi rárá ṣé ọ̀rọ̀ pé ẹyin sáré sun ìsàmpù kan ṣé ọ̀rọ̀ pé ní community kan àwọn náà bá fẹ́ sẹ́kún lọ wá sí àmà wáá pé wọ́n fẹ́ kí n ṣe àmà ṣé ẹkún ṣe làwọn náà lọ́wọ́ organize woodlum kán máa tákà ara wọn ọlọ́run ọba ń bọ̀
2: wọ́n ti ń kọ́ ṣe ni wọ́n kọ́ ṣe ni
5: ẹyin màájì àwọn náà lọ organize woodlum láti máa gbà táwọn ará àdúgbò dáná náà àwọn òṣèlú ẹran àwọn òyìn ọ̀ṣẹ́ àmà mọ̀ kọ́pìsílẹ̀ ọmọ yìí kọ́pìsílẹ̀ ni so kí ni ìjọba tá à ń ṣe lọ́wọ́ yìí kí ni èèyàn fẹ́ àwòkọ́ṣe wo náà ń fadíṣẹ́ wo náà ń lè ẹja fún wọn náà ń lè nítí ti ìṣèjọba tó ṣe ń ṣòwò abákùbákú àbí tó ṣe ń intimidate àwọn opposition ni èèyàn fẹ́ sọ for ewu tọ́tún tó ṣe ok how many governor ní PCC ní báyìí tẹ̀ mọ́
0: 32 ni
5: so wọ́n ti fẹ́ lẹ́kọ̀ọ́ sínú àmà àbí lára
0: náà gbogbo ẹ̀ wọ́n fẹ́ lẹ̀ mọ́
5: iṣẹ́ rí iṣẹ́ máa ń wo gbogbo sample ìwòrán tí ìjọba ẹ̀ ń ṣe yìí tí bẹ́ẹ̀ wọ́n fẹ́ sọ nàìjíríà di one party ni ó dẹ̀ dis ó yìí dis democracy ok kí ló dáa fífẹ́ independent àti iṣẹ́ bí ìgbésẹ̀ àfẹ́jọba àwọn ará fún ìdíjẹ́ lẹ́kọ̀ọ́ wọn ìbò democracy lè fàyè gba oge different party ní democracy fàyè gba ìjọba dictatorship lélẹ̀ ẹ̀ wá lo àfàdùn oníkèsì ní fc o fubara oníkèsì ní fc o gbogbo
0: àwọn
5: fúnfún ẹ̀ ẹ̀ fún fún mọ́ wọn ó wá di kí wọ́n fẹ́ ṣiṣẹ́ mi ẹ̀ wá di kí wọ́n máa close account yorùbá state yìí kí state bójú mu báyìí ní ayé ìgbà tó bá ti yàn ṣèjọba ju ọ̀dà
0: yàtọ̀ ó
5: buhari náà ṣe bàbúrò and kìnnìkan we soak together in the soap àbí kìnnìkan òun náà ṣe gbogbo ẹ tí ìjọba wo la wá ṣe lọ yíyan jẹ kò yé mi.
1: ẹ ṣeun o
2: kódà kódà ìgbáyé bàbá ọbásanjọ gan kò lè
0: tó báyìí tí bàbá ọbásanjọ tó báyìí o
2: tó báyìí
0: ṣe mr oludayo ǹjẹ́ ẹ mọ̀ yìí pé ìjọba olùṣègùn ọbásanjọ ó fààyè gba kí wọ́n ṣèwádìí àwọn èèyàn
2: bẹ́ẹ̀ni
0: nínú pátí ẹ̀
2: yes
0: láti rí chief sunday afolabi àbí bẹ́ẹ̀ kọ́ ṣèbí inú ọmọ ẹgbẹ́
2: rẹ̀
0: ibù kan ta campaign director ẹ̀ ni.
2: ó yànda wípé ẹ ṣèwádìí
0: ẹ ẹ ṣèwádìí ẹ
2: ẹ sì jẹ kó fèsì
0: ìjìyà tó bá yẹ kó já ìjọba
2: ilé
0: ìjẹ́ wọn ṣe irú ẹ̀.
2: tàwọn eléyìí.
0: now ẹ wo inspector general of police ìgbà náà mo ṣe ní respect tó nígbà náà bàbá tàfà
2: balógun.
0: Ẹ wo bí àwọn EFCC ìgbà náà ṣe ọ̀dá wọn.
2: ó yànda wọn ó yànda wọn.
0: pé kan ṣe
2: báwo ni ṣẹ́rí gbogbo àwọn kínní náà ẹ mo rí bí ẹni pé lọ́pọ̀ ìgbà tí ilégbèmọ̀ asòfin àgbà tí tán bá ti mọ ohun tó ọ̀pọ̀lọpọ̀ káná bá mọ ohun tí wọ́n ń ṣe ni tí wọ́n bá ṣe ohun tó tọ́ ni gbogbo irú àwọn agbára tí ọ̀pọ̀lọpọ̀ ààrẹ àti gómìnà máa ń fẹ́ lò bí àwọn ọ̀bá má ti lè máa lò àmọ́ gbà tí àwọn tó ẹ kó ṣiṣẹ́ tó ẹ kán mọ nǹkan tí wọ́n ń ṣe láti lè kọ́ṣàn bóyá ààrẹ àbí gómìnà pé rárá ẹ ti ń kọjá
0: yìí nítẹ̀ lọ yẹn. ṣe rí ìrìn àjò yẹn ó dàbí ẹni pé ìbò tá a máa ń dì ó ń fi àyè ìgbà púpọ̀ nítorí pé tí opposition ò bá sí ní ilé ìgbìmọ̀ asòfin ilé ìgbìmọ̀ asòfin yìí dùn
2: ẹ wo bí tán bẹ́ẹ̀ ni
0: kì í dùn wọ́n sì lè ṣe
2: nǹkan tó dà nígbà kódà mi ò tí ì ìṣèjọba tó ti ń wá lọ tẹ́ ẹ bá wò sà kò síbi tí ẹ máa rí pààyè gbà fún àwọn opposition dáadáa oníkálukú ní ẹgbẹ́ alátakò bíi tó wà nílé ìgbìmọ̀ asòfin kí àwọn eléyìí tó dé afẹ́ tó bí ọ̀nà mẹ́ta tẹ́nu wọn tán dẹ̀ ní àwọn èèyàn bíi mélòó
0: kan. bẹẹni bẹẹni ẹ wo ti the last one tó pẹ ṣàràkí fasọsẹ buhari ẹ wo regime yẹn ẹ rí i pé ilé ìgbìmọ̀ asòfin nígbà náà
2: ilé ìgbìmọ̀ asòfin ti di gbẹ̀wù dání
0: báyìí
2: so mo fi sọ pé ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó bá máa àtúnṣe tó bá máa ọ̀pọ̀lọpọ̀ àtúnṣe tó bá máa bá orílẹ̀-èdè a nílò láti ilé-ìgbìmọ̀ asòfin yẹn òun gangan ni àtúnṣe wà jù ká a nílò àti yan àwọn onílàkàyè ẹ̀dá síbẹ̀ gbogbo ìpínlẹ̀ pátá
0: òun la
2: nílò láti ṣe bẹ́ẹ̀ because ta bá ń ba lọ báyìí kì í ṣe nǹkan tó da àwọn èèyàn tó yẹ kán padà sí ilé-ìgbìmọ̀ asòfin nínú àwọn tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ mo ṣì ń tẹnu mọ́ wọn fẹ́ ju mẹ́ta lọ
0: wọn pọ̀ mẹ́ta lọ rárá tó ẹ kí àwọn èèyàn táwọn yẹn bá fẹ́ di ìbò ó yẹ kí wọ́n ronú yí pé àwọn wo ló kùtà fẹ́ di ìbò
1: òun ni iṣẹ́ wo ló ṣe
0: lágbàdá ṣe rí ibi tí komisanna ti wà ní pé afẹ́dìbò ààrẹ ní ọjọ́ kan náà àtẹ̀ka ààrẹ àtẹ̀ka kínní àtẹ̀ka gómìnà so tó bá jẹ́ pé àwọn ìyá àgbàlagbà yóò dẹ̀ ń dùn mí ó dẹ̀ ń dùn mí wọ́n ẹ̀ gbọ́ wọ́n mọ̀ tún mọ kínní yìí tó bá jẹ́ pé wọ́n máa rẹ́ lẹ́kṣọ̀ wọn campaign tí ó bá fẹ́ jáde báyìí ó yẹ kí
2: ó kálukú ọ̀pọ̀lọpọ̀ wọn kì í fẹ́ gbọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ló ń jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú kan abo mi
1: ti won de lanfani
0: je ti won de lanfani je
1: leyin lo
0: si leyin lo si ifo ga lo mi mo ri e to wa ninu egbe egbe tin se joba tin lala si lowo lowo bayi
2: no je pe ri won po daada
0: won po daada
2: ti se
0: po daada ti se to si
2: se to si ti
0: mo ri to mo ri won se ti kata ni so se lu ni pe ka
1: iya ba je ma jeun ko ja ti je
0: ya ko sa je ya
2: se ise to si ti
0: te o to loko bo tin pe fun won ngba won o mo tu me
2: eyan to ba mo nkan to nse bo lo se ma wo pe won fun eni 15,000 won fun 20,000 o wa lo se ka
1: hello
0: hello
6: hello e ka ro
2: e ka ro e ka ro e ku dede asiko yi
6: yes bo lo ati ka nko lati mi o
0: e ka sin go sari
6: eh about the usulu e wo a le get it right
2: ah
6: a le get it right to ba be get won ni ami ko ewo ewo onuki le nwo ewo le ati le ile le won ti bere kini yan awon oja yen won tun da boda ni te ba ru ti ko e turi gbogbo won wa ti e turi won wa ti kede be bi kini won fun won won le ni bo to ma ma fun won ni best aso
0: akara first cap kini o we lo ni won pin
6: grass to le ku on fofe kan ofe kan lai ti o le
2: opolopo ori congo marun gan
6: ati awon agbole yen gbogbo e kan ti bere won so fa won ya yin kokon gogogogo tu e kon si so ma ti se ikokon na ni result ya ma mu gadi ikokon ni
0: e ma gbo se ri bo se buru to yi pe ki won ma ma gba nkan to mo ti ri enikan ni the last election to so yi pe e ba fun mi lowo e ba mo fun mi be fun mi oran be fun mi ogun ibi ti mo nlo ni mo nlo se mo pe eyan ni principle o ti mo bi tin lo bo ba gbowo la la la la la bo ba je pe eni ti ehin o gbowo lowo re ki se en to ni fe si owo re lo wa lo believe ko wa gba
2: e ti e se wa ma
1: e ri pe lo re pe gbowo gbowo ko to dibo yi
0: eh
1: losun ni ko pe yi eyan kan ti wa ni ile igbimo asofin labuja le pe o tin lo bi 24 years nbe gbogbo 24 years yun ko ri ti awon ara lero igba to wa di pe ibo wa nbo bayi o wa ko awon awon obirin jo o ye wa gba 50,000
2: eyin
1: ni ebi alatako na o ri pe iro lo npa o igba ju e ni kini kan kan o da gbogbo yin te lo be e wa gba 100,000
2: na e wo
0: se ri nkan
2: ni mi 30 soro nisin I to ti e je mo fe pada sori tori be se se soro pe awon kan ko owo wa won a se ajo EFCC nibo ni alagbo olukoyede wa ni
1: igba ton se
2: ni gbogbo yen to se la ti igba ton se eto idibo ti ipinle ekiti
0: se bi won pin owo
2: se bi won pin owo
0: to ba je pe ni o to ni se se
2: to mo nkan to se looto koda oju awon to ha owo ton je lara awon kini ti won ha owo oju won lawon eyan fi yan de ton se foran e jade
0: kan se foran e jade
2: kilo de ti o lo ti account won
1: eyan mele la gbo
2: ko won asara opolopo awon oludije si ipo gomina ni ipinle ekiti ni osu so ti ju osu kan lo kilo de ti ko lo ti account won ko lo freeze account
0: excuse me mr oludayo e je kin so nkan kan to ton wa lori e se ri won believe pe ti won ba ti yan won sipo bayi egbe to yan won sipo ni egbe awon
1: automatically
0: ti awon era ogbodo rin
1: e sugbon opolopo won na kan to yan won sipo lo je pe won soselu labenu
2: won soselu
1: olo
0: le lu lopolopo won se wari ko ibita nlonu nitori pe a ri oloselu to jolo oto mo a ri oloselu to je pe o le do lori ese re to ba je pe a ni oloselu to le do lori ese re e wa o ise te fe fun mi ema ga lemi lorun o
2: oloselu
0: to ba di pe won ga lehun lorun a di sign
2: awon to awon
0: tori kini
2: oloselu to je olooto won wa
0: won wa won je won debe
2: tori pe opolo ki je pe won ja wa opolopo ara ilu na la je kon debe
1: to iro la fe
0: iro la fe ni iro la bi ni wa
2: awon nkan palapala yen la ni gbagbo ninu e iru e na ni wipe kan mu aso elesinrin were
0: no en to wa ma fo ni be ni pe won wa ko awon ada
2: kan ma da won si won lorun kan wa mu obe ada
0: won ko le won lowo
2: ko lawon kan lowo
0: awon kan wa lo ma sara won lo ma para won
2: ibi te ti ma mo ti kini awon kan ma ma ba
0: Nigeria
2: lori wipe to ba pe en to ni la kaye ni o ye ko ti e wipe good won ti baye awon je nigba ton ti wa baye ti je yen se aromodomo na wa eke wo pe kon baye awon na je
1: ipolongo ibo kan la ri
2: gba e
0: tan gba dale yin lo kini kini kilo tumo
2: la ka se yen mu la ka
0: so mu la ka ilo
1: awon kan mimu taju taju
0: nkan e wa ko le won lowo wa to ma se ranka dede fun won
1: ni won lo mo dun
0: ni won ma dun tori pe o nkan to le baye won je ni won de ko
1: fun
2: so awon nkan ti o mo so anilo lati joko ka ronu dada ka gbe oro eleya meya segbe ka je kini ka dibo enikan bi oro te so enikan so oro eh alagbaja yen looto o ma se amo ko lowo lowo amo ko se kini kan so ma je ko debe ko si nkan to je pon won ni je ko debe e so ju be lo nigba aye buhari se bo polopo wa la bo si tata lo te ka fun gba an so pe won ni je ko debe a o ma se kini o de ni kan gidi lokan won ni je ko debe nigba ta ara lu tu jade ton ri wi pe omi to wa nle yi ele ko ja nkan ta won le
1: hello
2: se won won gbe joba fun
0: abi
1: yes ma
7: o ya saturday lo pe la tele yele
0: e se ma
7: se ri won so pe owo awa ara lu ni oro yi wa se ra awa ara lu kokan wa to je pe a kin gowo a n gba so but a ma n gbo pe won le paper ma ro ojuri kaakiri de ninu oro ti won so promise wa nigba na ti awa ko ta ki n ba won lo si ward ta ki n ba won lo si state se pe ilu la wa so ye yin so pe won oro ti ileri to so pe change nigba na ni gbogbo wa na to so pe eni to n bo yi o ma change o ma change nkan to ogun to nja wa nigba to de be to ko ma change kaka ko ro
0: o le
2: to le si ni
7: nkan to fi mu wa niyan awa na ta te ka nigba na lawa so pe nkan to de so ko won o se ko se mo o nkan to de lo won o se ko se mo o ilu wa tun daru si nigba ti Buhari kuro ton na ni baba tun ko pe okay o e ko kan ba le kini kan inu wa na ti dun pe ogun Fulani yi baba yawo nko se won lo loko lo ni won ni kini kan ni iru awa ta ti lo word ji nkan ton kan si ta fun wa la wa na ti so pe pe a fi le wa tona wa sile ta lo nte ka ta gbowo ta de gba nkan kan iyan nko won gba to de be to ni ise koko ba le wo bi te koko ba le pa wa de ni isin so ye yin sa so awon member awon ton gbada ton kan ko ton jo pa to jo nje awon yen niyan but awa ra du ta ba won se meeting ta ba won jade ta so pe won fe ba wa tun lu yi se ni eni yi won so polopolo ni eni yi won so pe eyan daada ni to je ka wa na ma se ka fun won e wo alejo se gba laaro yi se so baba lo se lu de kan yen o so wi pe ko ni bi ti Seyi Makinde tin pa ye model light se tori npa yi ti ti ajumo bi sise de Seyi na lo gbe e wa ka ma ro ti be so ko ye o du nemi ninu si se pe ijoba kan de be ni si ise ti ijoba kan se tele ijoba kan wa de be o tu wa ba nto e Seyi o se be nkan to du nemi ninu ni ko ku Seyi so ye yin ni si ko ti ise to se o n du nemi ninu iru e na ni ma to soro so le kan ye so pe ah idi ti Seyi ba se de awon na ma continue I like it like that so ọlọrun wa ran wa oro to nso lo nje ka ma bo si won lowo na npe ni won paro fun wa ni o kọlọn gba wa lori lede ni kọlọn gbolo si to
0: ami
2: seri oro ti mama yi so e wo mi o ko je pe opolopo awon agbalagba ni igba yen won si asise ohun ni o dabi pe ki ki MC Nodus wa ba mi sin pe baba one nation ni Messiah ta ti reti dibo fun mo wa dibo fun baba one fun baba one nation ton baba one nation wa se won se nkan to to MC Nodus to wa gbere wa pe e ma wori ohun gangan le ni iwe ebi o le ru eyan be
1: ngba
2: mi o ku lori mi o ni tele
0: won
1: transfer e ti wole o
8: Mr. Olusoya
2: yes sir
8: won anybody say say o there are people you want perfect, like the man master everything. Sharing all the you need because Buhari is here. I want you to come to so I want your first change. Taking everything, seeing here, there, Gabi, something. What they say? Oh, Nigeria, they like buy it. And jungle fellow for. I'm Shibuwe. I'm Shibuwe. Shibuwe. So I want to take it. I want to show. Come like what Buhari was doing. They make Buhari on the bad record then.
0: Benny. Nigeria.
8: Okay, look how fast clapping. Then also we pay I like Elia Meya.
2: Mm-hmm.
9: so last week omo wa ni
10: ejo se
11: ejo se
9: wa ni o ni pe awon se mistake o
10: nigba ye buhari won se mistake o to ni
11: o to ni won
10: se mistake
9: nigba yin ati ele na won please joke awon o bi eleye mi ah ausa ibo yoruba omo wa ni ejo se kan ko ke ka ko post boy post trap bi kwari mo na post trap omo wa ni ejo se en ni o
10: titi Shelly ti buhari oun ni mo so pe mi o gba pe looto asa sise se mo so bi ti emi ti pelu bi o se si moto mo fi ese rin ona jijin tori pe mo fe dibo fun
11: buhari
10: se o ti yeyin amo ngba ti leyin buhari o ti pari odun kerin e temi fi joko ti mo fi lola mo fi ronu mi pe awon ile temi ri eni to ba ni
12: awon eyan lo rin kilabu ja
10: je
11: e tani ah
10: mi mo joko
11: e tori lati ba o
12: je pe arun ese na lo pe ni
10: mo we pe eni to ba ni ero rere fu aradu laarin odun meji o ye ko ti le
12: pru bare
10: odun meji gan pe ju
12: lati mo ri apere lori e ka kan
10: so emi ti lese kese yen ni mo ti gba pe asise nla ni lati ye lo te ka fun ru eni
12: baba won le se
10: nigba to wa pari yen eti elomi tu wa de to wa so pe iwo ni kini kan lo kan emi o nse didirin iwo ba ri mo so fawo yen gba yen o ba jade lati nu family mi ko wa lati mi o iwo ko lo mi o ni gbagbo ninu ito so tori pe o ti wa ta iro fun mi tele mi o le tun pada so pe o wa ni iwo gangan ni o wa ta lo fun mi wa ni e ki ma binu iwo gangan ni o lo to rara mi o n tele ru awon eyan be so awa ni ka tu bo si la ka ye wa sile ka de gbe oro eleya me ya yen o je nkan ta gbudo kokko mu kuro
11: a telesin mesin
10: e telesin mesin
11: e sin ti e se ri e sin ti fo elomi lori eni won eni yo se daada o eni mo ru eyan te fe gbe be eni nitori pe telesin kan
10: ko telesin kan
11: eni dandan ko wa nbe ewu ma nbe lo ewu nbe lo ko longe
10: didi gan
11: tori pe en to ba wu en to ba wu olololo ma nlo fun ilu ki se pe ka ma force eyan ipe dandan afi ta ba mu eyan to wo tara ta wa dara wa ko wa lori apere in lo affect wa lori lede bayi
12: baba one nation e ba fa awon mo nigeria ni moran ka ma lo
11: so oruko temi ni ambassador wa le egbe wu mi baba one nation e wo eyin eyan wa gbogbo oro ti a nso yi ona ti o fi ni je agbosonu fun wa oni pe ka ma listen si west radio 89.3 nitori wi pe ti a ba listen oye nkan won oye kan mo ye wa e wo eyin te ngbo e je ka ma lecture awon eyan wa se mo pe ki se campaign a wa sibi lati wa campaign fun egbe kan labe bo ti le wori a nso nipa eyan a nso nipa awon ti o ni mo a nso nipa awon ti o laanu lati rudo orilede Nigeria ni Olorun Eledumare yo ran wa lowo
12: e seun o dabo e seun alaga ojogbon olodayo e ba n fa mu Nigeria ni mo kan ma lo
10: to bi a se fe ma tatakun se lori eto fun ti toni gbogbo awo omo orilede Nigeria papa julo awa ti a n gbe eto ilowo e je ki a ri daju wi pe awa na a gbiyanju a ko ipa ti wa fun idagbasoke orilede Nigeria lagbara Olorun yo si ye gbogbo wa aju a se tumare oludayo olusanya loruko ti
12: e seun hello ka tun ma lo o ti re mo fe ni ka jumo tele ni eyin ojogbon e se mo dupe amo lore o ti apeyin ti e deje wa gbogbo eyin ti e ba wa daseto laaro toni a se adupe pupo amo lore a ibanuje o kire tobi oni je ti wa hello e ti wole o
9: e dakun ka eyin baba to wa nbe yen lo golo ko je re
12: ami
9: e da fun e ba ni te ma re ni ti ko ma je ri leje o da
12: o da o da e seun akan ni ka sare jumo ka to ma lo le ni oniyan se olobe se gbogbo eyin te ba wa je seun ko ibinu era ti gbogbo awon eko te ti ri ko lori eto ijoko ojogbon laaro ni wa wa ti won nikan wa iwe mimo gan ti so wipe o le ki wa bi ko se lati ji lati pa ati lati parun ti won ni lati wa won wa ba o alagbaja se ti wa a fun elowo a fun ilise a fun laso iwo ni ko wa mo daro mo ro wipe tun pa fun mi 20,000 se o to isoro mi fun odun merin to ba fun mi 20,000 se o ni aromodomo mi ma je tan ba fun mi ni elubo tan fun mi ni first tan fun mi ni polo tan fun mi ni resi tan fun mi ni face cap se iyen ni omo mi ti o nbe lewe ma je to ba pari ti o ba ri sese orile de nigeria ti wa ni bi ati ma so e mo jo baje a ni bu mi ta le lo baba lo ke okun gan a fe lo simi ni a fe tun lo be tun lo mo sise bi nkan mo so ye ngba nje o kere to bi oni je ti wa a oni ro ngbe sonu bi o se bi omo ba ni ikede abi ipolungo oja te ni te fe gbe wa sori eto ijoko ojogbon abi eyin fe je alejo lori eto ijoko ojogbon o ni oro ti eni te fe ba won le di nigeria so ele ori ofe lati pe wa leyin eto abi o de ni ibi to wu yin ka ya si o ni akori te fe fi to wa leti gege bi oro to nlo kaakiri te fe kamu wa eyo wu ise te fe ran wa e pe sori oju opo 081 3864 2544 081 3864 2544 number yen la fi le so lori ero ipe abi loju opo WhatsApp ibalunjo kire to bi oni je ti wa o a ni ro ngbe sonu bi o se bi omo oko aje oni bayin teyin oni baje lase olohun eledumare titi ale ola lago mesan abo ta pade lori eto itawon akoni mi o fiyin sinu banuje mi oni bayin nu banuje emi tope ola wole on basha plane emsunundus lo n dagbere lapa wipe o dabo

0: News. Nebe ti o je wipe ida marun epo agbaye ati afefe gas nibe oni won gba koja teyin ba sese ndarapo mo wa iroyin agbaye le ngbo lowo lati ikoni konga gbomagbe Wells Radio 89.3 FM awon omo ologun Israel won ti kede wipe meji ninu awon omo ologun awon lo ti jade laye ninu egbogun ti eleyi to waye ni apa gosu ilu Lebanon lẹyìn tí wọn ṣe ìfilọlẹ ìkọlù onídàpadà à ń gbẹsan eléyìí tó gbẹmí ènìyàn kan àwọn ọmọ ológun ni wọn pe wọn gbẹmí mi tó fi mọ àwọn mẹrin mìíràn tí wọn farapa nígbàtí àdó olóró ṣàdédé búgbàmù ní agbègbè tí wọn ti ń ṣiṣẹ láti ọjọrú gẹgẹ bí iléeṣẹ ìgbóhùnsáfẹfẹ israel ṣe fìlédè lẹyìn rẹ lọjọ ọhún kan náà ó ní iléeṣẹ ọmọ ológun sọrọ lórí bí wọn ti ṣe bẹrẹ ìkọlù ní Lebanon gẹgẹ bí ìfèsì sí ohun tí wọn pè ní ìrúfin àdéhùn jogun omi hezbollah ikọ ajagun ilé tí iran ń ṣàtìlẹyìn fún pẹlú báwọn ikọ ọhún kò ṣe tí ìfèsì lé ọrọ náà iléeṣẹ ìjọba fún ètò ìlera ìlú Lebanon wọn fọrọ léde lórí ibi arákùnrin kan bó ti ṣe jáde láyé pẹlú àwọn méjìlá mìíràn tó jẹ wípé wọn farapa nínú ìkọlù israel sí apá gúúsù ìlú tibnin àkótán nínú ìròyìn eré ìdárayá lágbàáyé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ lóbìnrin ti orílẹ̀-èdè nàìjíríà iyun super falcons wọn ti perégedé fún ìdíje tó súnmọ́ ti àṣekágbá quarter final tó jẹ́ ti ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ ti àwọn obìnrin tọdún 2026 lẹ́yìn tí wọ́n jáwé olúborí wọ́n ti bọ́ọ̀dùn dún ìyà fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù egypt pẹ̀lú àmì ayò mẹ́fà sí méjì nínú ìfẹsẹ̀wọnsẹ̀ àṣekágbá ti gun sí bí wọ́n ti ṣe jáwé olúborí ọ̀hún ó ló mú wọn rí ààyè kejì mú lẹ́yìn màláwì tó ń ti ètò ìfigagbága níbẹ̀ tí wọ́n ó ti máa kojú orogún wọn fún ọjọ́ pípẹ́ iyun ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù cameroon àwọn agbábọ́ọ̀lù ikọ̀ super falcons mẹ́fà àwọn náà fakọyọ níbi ìdíje náà àwọn náà sì ni asisat oshoala christy uchebe àti rashidat ajibade tí wọ́n sọ bọ́ọ̀lù aṣọ́léwò mi kí n gbà sí di ìmí àwọn nígbàtí gift monday uchenna kanu àti joy omewa àwọn náà wọn mi àwọn fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù super falcons fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù egypt ń tiẹ̀ nadine gassi ń lo mi àwọn méjèèjì fún gun tiẹ̀ bẹ́ẹ̀ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù nàìjíríà wọn wàá darí gbogbo èrò ìfiyèsí tó ń ti àkíyèsí wọn sínú ìdíje tó súnmọ́ ti àṣekágbá pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù cameroon bí wọ́n ti ń tẹ̀ wájú nínú ìlépa wọn láti gba àmì ẹ̀yẹ ìdíje náà èyí lópin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán òní ṣùgbọ́n kí n tó máa lọ ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i ìjọba àpapọ̀ ti fi dáwọn òṣìṣẹ́ ìlú lójú wípé gbogbo àjẹsílẹ̀ àjẹmọ́nà àti owó ọ̀yà wọn ni yóò jẹ́ sísan kó tó di inú àárín oṣù kẹjọ nígbàtí àjẹsílẹ̀ owó ìgbéga nípò ó ti ń jẹ́ ṣíṣètò gẹ́gẹ́ bí lára akitiyan ilé ti ń lọ lọ́wọ́ láti ṣe ìmúṣẹ ìfarajìn wọn sáwọn òṣìṣẹ́ gómìnà ìpínlẹ̀ ọ̀sùn àti olùdíje dupò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú alátànpàkò accord adémọlá adélèké ló ti sọ̀rọ̀ lórí wípé kò ní sí ohun tí ó da ìjọba òun lọ́kàn rú pẹ̀lú ohun tó ṣàpèjúwe bí ìgbésẹ̀ múnibínú ṣáájú ètò ìdìbò gómìnà. Àwọn ará ìlú Uganda ti ń dárò tó ń tibọn ti ń ṣọ̀fọ̀ ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè náà David Owori ẹni tó jáde láyé lẹ́ni ọdún 37 lẹ́yìn táwọn afurasí adigunjalè ṣèkọlù sí i lẹ́gbẹ̀ẹ́ ilé rẹ̀ tó wà ní olúùlú náà ní Kampala. Iléeṣẹ́ ọmọ ológun ìlú Israel kéde wípé méjì nínú àwọn ọmọ ogun àwọn wọn ló ti jáde láyé nínú ìjà àwọn lápá gúúsù ìlú Lebanon lẹ́yìn tí wọ́n ṣe ìfilọ́lẹ̀ ìkọlù onídàpadà fi gbẹ̀san eléyìí tó gbẹ̀mí lẹ́nu ènìyàn kan. Nínú ìròyìn eré ìdárayá lágbàáyé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ lóbìnrin ti super falcons wọn ti perégedé fún ìdíje tó súnmọ́ ti àṣekágbá quarter finals tó jẹ́ ti ife ẹ̀yẹ àwọn obìnrin ilẹ̀ adúláwọ̀ fún tọdún 2026 lẹ́yìn tán jáwé olúborí níbi àmì ayò mẹ́fà sí méjì kójú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù egypt. Èyí lópin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán òní àkójọpọ̀ àti àtúntò ìròyìn náà ló wáyé látọwọ́ kúnlé olówù ẹ darapọ̀ mọ́ wa lójú òpó ayélujára wa gbogbo Wells Radio 893 bákan náà ẹ bá wa nífẹ̀ẹ́ kẹ́ ẹ sì bá wa pin káàkiri lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ facebook wa Wells Radio 893 FM fanpage lori itakun agbaye www.worldsradio893.com fun awon iroyin leyi to ba soju yin te fe kan si wa le lori e kan sinu kulu ikoroyin jopo wa lori number yi 0916893 2000 oye olorun adegoke ni oniroyin yin e seun te n gbo wa o olorun yo pokun fun yin e ku ikale
1: West Radio 89.3 FM. Kanga agbemagbe.

ဒီဘောလုံးတွေပဲနေရောအတူမပြိုရိုနေမကြမရနော်လုံးကိုဖိုကော်တယ်မမမမနီနော်လာကူဂိုဒွာဘာလောက်ကိုဖိုကော်တယ်ဘာဘာမီတုံဂေနော်ဖဲဖဲပီတုံယမယမလောက်ကိုဖိုကော်တယ်အင်းနော်ယနော်ပတာတူရှူရူယာကျူစီဖဲနေကဲနီအလောက်ကိုဖိုကော်တယ်ye bon gagan ni gbeng bele ku to dan bi to wu o gon fo ko re eni ti okun ri to sa joda ni ri o pada seyin olohun gun fo ko re igba kigba ti n ba ti lori ofe ati wa lori ero agbagbe bi eleyi bi ope lo n se mi radio evangelist olorun ogun foko re o emi kede laabata ka fira tupa to wo mi sunsun to so mi daji tanowo kaakiri agbalaye olorun ogun foko re ẹni tí ò lè dúpẹ́ ẹ̀dá tí ò lè ṣọpẹ́ ọwọ́ ẹ̀ ló dẹ̀kù sí ń tiẹ̀ ṣé gbogbo rògbò dèèyàn ilé tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà báyìí gbogbo a tó lọ jẹ́ ròdò lọ sinmi láìpẹ́ láì jìnà ipò kípò tó lè wà gbìyànjú láti máa dúpẹ́ ìyẹn fọlọ́run ọba àlàyé dáadáa torí ẹni kan ló mọ̀ ẹni ìjà òde bá ló ń pera ẹ̀ lọ́kùnrin o ṣáà máa dúpẹ́ tiẹ̀ torí tó o bá gbọ́ tán ayé àwọn kan omidi á gbọ̀n ẹ̀ ọlọ́run ògo fókọ̀ rẹ lẹ́ẹ̀kan sí ìbá gbogbo pèdèpèdè tó ti ń pèdè káwa wọ̀nyí tó máa pèdè nígbà tá a mọ̀ pédè pípé gangan làwọ́ pè tí o fi pè wá ìbá gbogbo sọ̀rọ̀ sọ̀rọ̀ tó ti ń sọ̀rọ̀ káwa wọ̀nyí tó máa sọ̀rọ̀ nígbà tá a mọ̀ pọ̀rọ̀ sí sọ yí gangan làwọ́ sọ̀sọ̀ lásọ̀là ìbá oyún inú ìbá ṣẹ́ẹ̀dì ajá òṣùpá yín ṣe ni mo balẹ̀ bàgẹ̀ kí má bá ṣílẹ̀ tẹ̀ èmi ṣe ń gbébà fọlọ́run ọba àlàyé ọlọ́run ògo ń fókọ rẹ o ẹ̀yin ọlọ́gbọ́n ayé o ẹ̀yin onímọ̀ ayé o ẹ wọ rédíò yín mọ́ra yẹn fún tọ̀sán ọ̀tún ní o ìṣẹ̀lẹ̀ kàyéfì eléyìí tí mo tún máa fi tó wa létí yẹn fún tọ̀sán ọ̀tún ní ìtumọ̀ gáyàtà díẹ̀ ẹnjìníà pọ̀ nínú kulu pẹ̀lú mi lápá bí àmọ́ ẹnjìníà henry ló léwájú wọn lọ́wọ́ bọ́tìnì eléyìí tó ga yàtà ní orúkọ àwọn lọ́gàá lọ́gàá eléyìí ni mo fi ń kí wa káàbọ̀ ìyẹn sórí ètò fún tọ̀sán tòní ẹ̀ka sán sà ẹ̀ka sánmà ẹ̀ka sán ẹ̀yìn ọ̀rẹ́ o.

Ẹ̀dá kan ẹ máa ti pè mí báyìí, mo sọ fún yín, mo ní tí n bá ti parí ètò ní kẹ́ tó pè mí. Mo lè má lórí ọ̀fẹ́ àti pe nọ́mbà mi yẹn tí n bá fẹ́ parí ètò ni mo ṣe pe nọ́mbà yẹn. Kété tí n bá ti parí ètò yẹn ṣáà pè mí. Ìrírí mi lẹ̀tọ̀ ètò ní ìrírí mi, ìyẹn nìkan ni West Radio 89.3 FM. Aláàfin Avenue Lakẹ̀tẹ̀fẹ̀ sí ìyẹn ní Olúyọ̀lé ní ìlú Ìbàdàn. Inú kulukulu sì mú níbẹ̀ lèmi wà tí mo fi ń fakọ́ sí lápá bí. Ambassador ló ń parapara lórí ẹ̀rọ MIC. Ilẹ̀kùn ayọ̀ táwọn kan rò bóyá àwọn tí West Radio sílẹ̀ gbaragada Ọlọ́run gan fọkọ rẹ̀. Sórí àkókò wa ẹjẹ́ ń wọnú ètò ìyẹn lónìí sàn-án sàn ìrírí mi lètò ètò ní ìrírí mi.

0: lára àwọn àlejò tí wọ́n wá gba ẹ̀bùn wọ́n ti wà nínú kolo pẹ̀lú mi ẹ máa ká sọmá ẹ bá ń gbẹ́nu sí máìkì yẹn dáadáa ẹ ká sọmá orúkọ yín máa níbo lẹ ti wá.
1: Orúkọ mi ni Ìyáàfin Ọdúnlá Dídíjì. Mo wá láti Àpàtà.
0: Ẹ ká sọmá.
1: Ìbàdàn.
0: Ẹ wà lára àwọn tí wọ́n jẹ ẹ̀bùn mi yẹn ní ọ̀sẹ̀ tó kọjá.
1: Bẹ́ẹ̀ni.
0: Iléeṣẹ́ Àbáni, wọ́n ní ká gbé fún yín o, wọ́n ní ká gbé fún yín. Ẹ dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Àbáni Fresh Bread tí wọ́n ní ká fún yín ní ẹ̀bùn.
1: Mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Àbáni Bread Fresh tí wọ́n fún wa ní ẹ̀bùn. Ní ipò ohun jíjẹ lórúkọ Jésù Kristì ebi ò ní pa wọn.
0: Àmì o, ẹ dúpẹ́ lọ́wọ́ ìkànnì West Radio náà.
1: West Radio kò ní wálẹ̀.
0: Àmì o,
1: ẹ máa dàgbà sí.
0: Àmì o, ẹ máa gbọ́ wa.
1: A máa gbọ́ yín gbàgbọ́.
0: Ẹ ṣeun ma.

bí mo ṣe ń sọ lọ arábìnrin fojú gan ni ẹ̀gbọ́n bàbá ẹ̀ ìyẹn ní city room pẹ̀lú àlẹ́ ẹ̀ tí wọ́n wà mọ́ra wọn ojú wa kojú ètè rí dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ yẹn bá ní dáàdì. Mo ń bọ̀.

0: Eteri dere dere, wọn fojú kanra wọn. Bẹ́ẹ̀, lọmọ ìbá ní, dadi, kí lẹ wá ṣe ń bì? Ní àbúrò bá bẹ́ẹ̀ náà bá ní, kí ni ìwọ náà wá ṣe ń bì? Ah, nígbà tẹ́yìn ò fún mi lówó tẹ́ẹ̀ fowó tọ́jú mi, ni mo ní kémi náà bẹ́sọ̀ ẹ̀mí sọ̀rọ̀ kí n máa bá àwọn ará àdúgbò máa fọṣọ. Mo dẹ̀ mọ́mọ́ má dárúkọ yín ni pé ilé báyìí ni mo ti jáde wá. Tódi tí n bá dárúkọ ilé tí mo ti jáde wá, wọn ò ní gbà. Ariwo ìpọ̀ lọ́mọ ìbá ní, mo dẹ̀ ní kẹ́ ẹ rán mi lọ sí iléèwé. Ṣé inú owó tó yẹ kẹ́ ẹ máa fi ṣètọ́jú mi, òun náà lẹ fi ń kóbìnrin, lẹ fi ń yan àlè káàkiri àdúgbò. Ọmọ yìí là mọ́lẹ̀ ń bẹ̀ yẹn o, ó ní nínú ogún bàbá mi tó fi sílẹ̀ fún yín tó ní kẹ́ fi tọ́jú mi. Ẹ ò dẹ̀ fi tọ́jú mi, àwọn ọmọ yín lẹ fi ń tọ́jú, ẹ dẹ̀ fi ń kó obìnrin káàkiri. Bàbá yìí bá súnmọ́ ọmọdébìnrin yìí, ló bá fọ ní ìfọ́tí, ló gbà lójú, ló gbà nímú. Hey! Ẹ mọ̀, gẹ́gẹ́ bí ọmọ tí inú ẹ̀ ti ń ru, tó ti ń ru, tó ti ń ru. Ọmọ dá ìfọ́tí padà. Bàbá ìbá ní, àfi lá, ló bá kó kọ́kọ́rọ́ ọkọ̀, ìyẹn lórí tébù, ló bá gba ilé lọ. Ẹ dẹ̀ mọ̀ pé ohun tí bàbá olówó bá ti sọ fún àwọn tó jẹ́ fámìlì ẹ̀ ni wọ́n máa gbọ́. Ló bá ní òun ka ọmọbìnrin yìí pẹ̀lú ọkùnrin papọ̀ pé ọmọ yẹn ò gbọ́dọ̀ wọ inú ilé òun wá mọ́. Ohun tó sọ fún ìyàwó àtàwọn ọmọ ilé nìyẹn. Bẹ́ẹ̀ ò ti instruct security wípé kò gbọ́dọ̀ jẹ́ kí ọmọ yìí ó wọlé mọ́. Nígbà tó ọmọ yìí máa dẹ́nu gate tó fẹ́ wọlé, security ò jẹ́ ó wọlé o. Di àsìkò tí mo ń bá yín sọ̀rọ̀ yìí. Ọmọ yìí bá ní, ṣé kò ń gba ọ̀dọ́ babaláwo lọ ni? Àbí kò ń ti ẹsẹ̀ òfin bọ̀? Àbí kí ni ìgbésẹ̀ tó kù tó ń lè gbé lọ́rọ̀ ayé òun? Kí ìyá má bàa jẹ ọmọ ìgbé. Ẹ̀yin ọmọ Nàìjíríà, mo fẹ́ jẹ́ kẹ́ ẹ dìde sọ̀rọ̀ yìí. Ẹ bá mi dá sétò yìí, ẹ fún wa ní ìmọ̀ràn. Ohun tá a lè ṣe, ìyẹn lé ọ̀rọ̀ yìí lórí. Ẹ jọ ẹ bá wa dá sí ẹ̀yin ọlọ́gbọ́n ayé àti olóye ayé onímọ̀ ayé. Ẹ jọ ẹ bá wa pè wọlé kẹ́ ẹ bá wa dá sétò yìí. Ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 091-68-93-1000. 091-68-93-1000. Ojú òpó yẹn ti ń ṣẹ́jú. Àbí kẹ́ pé nọ́mbà ilé 091-533-4893. Hello.
1: Hello, ìrírí mi ètò.
0: Ètò ní ìrírí mi. Ẹ bá wa dá sí sá.
1: Àkáyọ̀dé ẹ̀rọ tí ìsọ̀rọ̀ kan tèmi ní Ògùntádé ṣe ìlàkàsọ́lọ̀ yìí kí àyà mi nàmbà wà.
0: Yes, sir. Ẹ bá wa dá sí tò yìí sá.
1: Ẹ rí ọ̀rọ̀ yìí bó ṣe rí ní ẹsẹ̀.
0: Yes, sir.
1: Ọba gbèsè òfẹ́ tálẹ́ kó fi tọ̀ ọ́. Sẹ́fídẹ́ẹ̀tì wà lọ́wọ́ rẹ̀.
0: Ọwọ́ àbúrò bàbá rẹ̀ ní next of kin, gbogbo ogun tí bàbá ẹ̀ filẹ̀. Ọwọ́ bàbá ni gbogbo, ọwọ́ àbúrò bàbá ẹ̀ ni gbogbo nǹkan wà.
1: Ẹ̀wọ́n àbúrò ẹ̀ tó lè ṣe gbogbo ẹ̀kẹ́ tẹ́lẹ̀ ṣe lè ṣẹ̀dẹ̀ wò pé ọwọ́ àdìẹ tó bá di ṣe é ṣe o, kò fi ọ̀rẹ́ fọ̀lọ́ jogúnjogún, ọ̀tẹ́ tó gbọ́n gbé o.
0: So tọmọ igbe nìyẹn náà báyìí.
1: Ẹjọ́ fìjà fọ́lọ́ ń ja. Bọ́n bá gbọ́n gbèsè òfin lẹ́sẹ̀ láì. Bàbá yìí pa àdáwọ́ ilé, kọ́lọ́wọ́ ilé tí o kọ́ máa lọ padà nù. Àwọn yàtí ìlàkè ipá tó ń gbà tó ń jẹ láyé lójú tó fẹ́ gbógun bàbá rẹ̀. Kọ́ sọ pé o.
0: Ẹ ṣeun. Àwọn
1: ìbáwá ìfẹ́lẹ̀ fọ́lọ́ ti bá dá o.
0: Ẹ ṣeun gan sa. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ pè wá sórí 091-533-4893. 091-533-4893. Hello.
1: Ẹ
2: Hello, look at me. I don't know the level.
0: Ever I dance to him?
2: If we said to the bed, come on, don't touch. Put him up for a once in my jar. This is only put it over. Come on, say you, come on, look, ma. Iyawo aburo aba to si je owa wi e gogo tin sele si and then awon obi to ti nile iya re o ye ko je ti won gbo se di gogo kan tin sele omo lo le babalawo o si gbe se to le leyin adura o adura ni ko fi se kokoju o ko di o ko olorun ba mu gidi gidi o
0: e seun goma e pe sori 0916893 1000 0916893 1000 tabi ke loju opo ile iwole 0915334893. Hello, ejo ba wa yi nkan te fin gbo wa le die ma ka le gbadun ara wa. Hello, oruko yin sir.
3: Oruko mi ni dai lati Jericho.
0: E ba da seto yin sir.
3: E jo ri mo ti mo fa ko fe ni pe o ma lo ibi ti e ko lo.
0: Hello.
4: Hello.
5: Hello.
0: Yes, sir. Uruko yin sir, ibi te tin ba wa soro.
4: I mean Chief Remy from Maniya.
0: Chief Remy from Maniya. Yes, sir.
4: Yes.
0: E ba da seto sir.
4: Oh, e seun seri o ti ma so fun omobinrin ni pe eyin te je riju te ba go bi oro ijade.
0: Yes, sir.
4: Eyin gan le ni lati help.
0: Yes, sir.
4: E connect e mo awon so da fun eto meji. So ti eyin.
0: Yes.
4: Yeah, want to report get new gidi. So if we want law shots, we want law for real. Law law, law one year. And if I think you're carrying again. If I talk what like you, be a lazy man now. But if we go on, get to a better feeling. You want to go away. So if connect him, I want human rights. So if we get new gidi, you are talking about fake. Okay. So that why the bag take the case up? So saying, cause in the book book at once or ye. At least book book and book one money, if it took you, tip a best if you say, and a guru, a best, she next of kin. Say people go on documents, you want to go on. When they go to court, court have summoned go all these documents. On a chimney, little only back. You draw right in, you go. Go back more long, yes, or long, my wife, I jack home. I will, yeah, I did this. Then I know why did it. Then we'll go long as I see you.
0: I mean, a shame go, chief, a shame go. Hello, mo reti alejo kan to gayata yen lori eto mimi ti ni be amo mo gbadura ki won ba lori eto oju opo yen tin seju o. Hello
6: e kaso
0: ma oruko yin ma ibi te tin ba wa soro
6: adijo atolawe
0: lati boma
6: lati apete
0: e ba wa dasi ma. Yes, ma.
6: You in corner. What is she like? I wanna. So go along better to waffle. See, come on, Lossy Lee Babalao. Come on, Badra Giddy. Come on, Lossy Lee Babalao. o ma gbadura olohun a de gbadura
0: amen esion goma
2: Awon side de yen eru won to ba komo yen kun fun adura gidi ni o ke mo se ni kaka ke ku mo je sisi
0: ati awada lo la fin se o
2: tori ibe yen adugbo be yen mo beru won o agbara burukun be lowo mo sugba agbara ti won ba fe gbe otorun oni je kan lagbara buruku lori re o
0: ami o ami o e seun goma mewa nsele ni duniyan mewa nsele ni ile aye hello yes sir uruko yin sir ibi te tin ba soro uruko yin le kan si sir
5: ogbeni ati olukayode lati ku ola afasha
0: ade olukayode lati ku ola e ba wa da seto sir
5: Sherry or to a lady, a woman rights, you want it by dashing, if I am alone. Next of thing, let the boy say, Yemi, they say they could talk with your book, he said they could talk
0: with
5: you. They said they could talk with the music. And it's only free, he'll come back. And it's only the theory free. Some is free, you know what I'm telling you, don't call that I said, Leo. What you don't call you one, two, or you. So, if I get up, you're not sure. I don't want to shoot off.
0: Amir.

0: kí ni kí arábìnrin yìí ó ṣe ojú òpó yẹn ti ń ṣẹ́jú ẹ bá ń gbé pè yẹn hello.
1: Hello.
0: Yes, sir.
1: Ọ̀gbẹ́ni Adéolú náà lẹ́ẹ̀kan sí.
0: Yes, sir.
1: Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti wòye pé nation state òun ló máa gba ẹ̀tọ́ ẹniyẹn ẹni tó fi ṣe nation state wọ́n ti wòye pé òun ló máa gba ẹ̀tọ́ ẹ̀bùyá tí nǹkan bá dé ní ẹnu ọ̀ṣẹ́. Lóòótọ́ òun náà gbọ́dọ̀ rí ṣùgbọ́n ṣẹ̀bẹ́ ẹ̀tọ́ ẹ̀jẹ̀ pé kókó ọmọ àti ìyàwó ẹniyẹn kó wà ní dúró wípé lóòótọ́ òun ni jáde wọn fi ṣe next of kin ni òun lòun dẹ máa sign kó dẹ sign kó kó dẹ pẹtọ wọn lé wọn lọ kó ju bẹẹ lọ ọlọrun á gbé obìnrin yẹn níjà o kó lọ bọ woman right the real woman right yà yeah. Yellow. Yeah,

ohun tí ojú àgbárí tó ń wó bàìbàì. Tó ojú ọmọdé mi ìbárí kò ní rí nǹkan kan mọ́. Ohun tí ọmọ tí ojú ọmọdé mi náà dẹ́ rí báyìí. Tágbàlagbà mi bá lọ tẹ́rí sí yóò da jírébì ni. Ìrírí mi lẹ̀tọ̀ ètò ní ìrírí mi. Ẹ̀yin ọmọ Nàìjíríà ti rán mi níṣẹ́ tí ní ìdìde. Nípa ìfẹ́ olùgbàlà kì yóò sí nǹkan. Àwọn ọmọ èèyàn àwọn lágbára àwọn lówó lọ́wọ́. Radio Evangelist èmi dìrọ̀ mọ́ òpó Ọlọ́run. Mo dẹ̀ mọ̀ pé kò sí bó ti wulẹ̀ wù kórí t'Olúwa ni ó ṣe. Kí ni kí arábìnrin yìí ó ṣe ẹ̀yin ọmọ Nàìjíríà? Ẹ bá wa dá sétò 09163-6893-1000 09163-6893-1000.

0: ma fẹ́ olóla.
1: Wọ́n ní àṣekún lọ́wọ́.
0: Yọ wà ní fún àtàtà.
1: Bẹ́ẹ̀ sì ni àṣekún lọ́la.
0: Ayé ọmọ ayọ̀ sí.
1: Bí bàbá bá tilẹ̀ ṣe kí ni? Bàbá ṣiṣẹ́ tí wọ́n lówó lọ́wọ́.
0: Jẹ́ kí ọ̀dẹ.
1: Bí màmá ṣiṣẹ́ tó jẹ́ pé wọ́n lọ́rọ̀.
0: Ìgbàgbọ́ kò rí bí ẹyẹ tí ní.
1: Ó bá tó àkókò kan.
0: Sí ni ẹ̀kọ́ tó ń sẹ́ ní ìdọ́gba fún àṣẹ ọkọ dáradára.
1: Bí ọmọ ò bá ṣekún.
0: Ń bọ̀ fọmọ tí kò ń bọ̀ ẹkún bẹ́ fún.
1: Ẹ gbọ́ná. Ó tí kì í tán.
0: Kí ni má fòwò lọ ṣe lé ọ̀rẹ́ mi.
1: Òun náà làwọn àgbà ṣe sọ wípé àṣekún òun náà lówó.
0: Mo àṣìṣe ọjọ́ ń lọ.
1: Gbogbo ṣiṣẹ́ ṣiṣẹ́. Iṣẹ́ lòògùn ìṣẹ́. Iṣẹ́ yín yóò tán ìṣẹ́ yín lágbára Ọlọ́run. Ẹ kún ilé. Ẹ káàbọ̀ sórí ètò. Iṣẹ́ ọwọ́. Lórí ìkànnì yín. Wọ́ṣẹ̀dù 89.3 FM. Ètò kalẹ̀ sí pópónà láàfin Olúyọ̀lẹ̀ Ẹ̀sìtì ní ìlú Ìbàdàn. Lórúkọ ẹni tó jẹ́ wípé. Ni ó fi ìgbà kan sún bẹ́ẹ̀ sì ni kò fi ìgbà kan rẹ̀. Fi ń ṣiṣẹ́ rẹ̀. Nípasẹ̀ iṣẹ́ rẹ̀ náà làwa náà fi lórí ọ̀fẹ́ láti tún lè kalẹ̀ sórí ètò nídi ti ọ̀sán yìí. Ẹ̀yin náà tún fi lè máa gbọ́ wa. Nítorí pé nínú afẹ́fẹ́ òun náà ló ń ṣiṣẹ́ rẹ̀. Nínú oòrùn náà ló ń ṣiṣẹ́ rẹ̀. Kò sún bẹ́ẹ̀ ni kò rẹ̀. Àmọ́ àtòrò ọ̀fẹ́ náà la rí gbà. Ká tún fi kora wa ní pẹ̀kì ní ti ti ọ̀sán yìí. Lórúkọ Ọlọ́run ọba ọ̀hún. Àti lórúkọ àwọn aláṣẹ àti lọ́gàálọ́gàá ní ìkànnì tá a wà yìí.

Loruko mama wa eyi to je pe Olorun gbe ikanni le lowo Evangelist Mrs. Lillian Bademosin ni mo nki pe ka san yi gbogbo eyin sise to je pe en jare ise Loruko ga agba ni ikanni ta wa ye ayo Emmanuel Ojo Loruko lo to eto ye Stephen Ige Engineer, many titio son yi. E won je ke ma re mi wo te tin fin re mi ngbo. Sa Eri. Elu olusogbe won. Ibrahim. Oruko mi oye pada Sunday Afolabi yin na ri te mo si emi lo lope Ise logun ise sise ore mi pe ise re ni ise a se nwo na mi ta yo adewo mi E koja lo sojo opo koju si mi kin bo odore ti ikanni yi at West Radio 893 FM Vampage at West Radio 893 FM Vampage Eti man fani te man je ni agbon ni yi E fi sibe ise te nse ti se yin o ba ti tin loju Ise ten se ise owo ten se e fi sibe e wa fi bi te ti gbe nsi e fi sibe E ba ti wa se be e wa pin ka kere O ja le be si ni ko ja ko Ah nit eto ye yo mi titi yo mi le titi Leto jo ni eyin na sumo to si Leto ri pe lai jina lejo wa yo darapo mo wa Awon tin fi se owo wu ni awon na lagba lalejo ni tojo ni E ma gbagbe abala meji lo kale sori eto ise owo abala akoko on na ni abala idan Kila n fi abala idan se abala idan lati gbe nsalaye awon ise owo kokan to je pe o wa lori oke pe yi o da bi oja igba ti won kan si alejo wa niti ti osan yi igba ti mo kan se mo ni abala koko mo ni o na ni abala idan ah won ni se atun padan ni igba ti mo wa nsalaye re o wa ye won won lo to ni Abala keji o na ni abala shiri don Abala shiri don o na labala to je pe awa ta fe wa gba mi ise owo o nta nilo teru ofin ni ba wa Abala shiri don o wa fun gbogbo awo ni ise owo o n to je pe ko ye won to je po le ru won loju Abala ina lati gbe ngbo ba se le rin ba se le to to je pe a fi ni jebi lori ise owo wa abala ina lati ngbo ege ba se ma ngba lejo ni abala ye alejo mo le so pe agbalagba lejo lenu ise owo ona latun gba ni ti osan yi eyan to le je alaga ka avata ni gbogbo ipinle oyo kin se lekun jekun kin se local government kin se ti abakan gbogbo oyo state lo je pe won je alaga le lori gbogbo awon to nto oko se ta ma npe ni mechanic eyin na mo si nathan Etima ba se nse labala labala ona leto
gẹ́gẹ́ bí ohun ta ọkọ máa fi ń ṣìde ètò tí ń ṣe ìfáàrà tó jẹ́ wípé ó ṣe kíni ó kún fọ́fọ́ ni ó kún fọ́fọ́ nítorí pé bá ṣe mú wá ní bẹ́lẹ́ńjá a gbúdọ̀ ṣe kíni a gbúdọ̀ mú lò nítorí pé ó ṣe kíni ó lágbára lọ́pọ̀lọpọ̀ kí ló ń ta mú wá ní títí ọ̀sán yìí ní ìfáàrà wa tẹmọ pé ẹnu tèmi tayo adéomi lẹ ti máa ń gbọ eléyìí ṣùgbọn bóyá yóò ti darapọ mọ wa nílò láti jẹ àǹfààní ìfáàrà ní títí ọsán yìí kí ni ìfáàrà òun náà ni mò ń béèrè lọwọ rẹ ni kí ni iṣẹ rẹ kí ni iṣẹ rẹ kí ni iṣẹ rẹ iṣẹ ọwọ rẹ kí ni gan ṣé agbára rẹ ni iṣẹ ọwọ rẹ ni ṣé ògo rẹ ṣó náà ní iṣẹ ọwọ rẹ ǹjẹ́ ó tilẹ̀ mọ̀ yí pé iṣẹ ọwọ tó wà lọ́wọ́ rẹ ni agbára rẹ ni ìṣògo rẹ ni agbára rẹ ni ilékun fọ́fọ́ o ọ̀pnata ẹyin náà kọjá lọ sójú òpó kí n kọjú sí mi kí n bọ ọdọ rẹ ẹ rí mọ yìí pé ilé kún fọfọ gbogbo ẹgbẹ atú ọkọ ṣe ní ìpínlẹ ọyọ ẹ súnmọ bí alága káàfàtà wọn wà nínú kolo lọsàn yìí.

gẹ́gẹ́ bẹ́ ti ṣe mọ̀, mo ní ìfáàrà òun náà la máa fi ń ṣìde ètò kí lóhun tá a mú wá nídìí tí ọ̀sán yìí òun náà là ń sọ wípé kí ni iṣẹ́ rẹ, kí ni iṣẹ́ ọwọ́ rẹ. Ǹjẹ́ ọmọ yìí pé iṣẹ́ ọwọ́ rẹ ògo rẹ ni? Ǹjẹ́ ọmọ pé iṣẹ́ ọwọ́ rẹ agbára rẹ ni? Kò wá yẹ kó o wá ṣe kí ni? Kó o kàn wá ju iṣẹ́ ọwọ́ rẹ, kó o kàn wá sọ di ohun ìlérí àbí báyọ̀ lẹ́yìn àgbà ṣe ń pè é. Ohun tí ò ní túmọ̀ kò gbúdọ̀ rí bẹ́ẹ̀. Kí ni iṣẹ́ ọwọ́ rẹ? Mọ̀ wípé agbára rẹ ni, ogo rẹ ni, ẹ̀mí rẹ ni, òun náà ní iṣẹ́ ọwọ́ rẹ. Ẹ kì í jù báyìí lọ fún ìfáàrà. Ó dá ẹja rẹ kọjá lọ sí abala àkọ́kọ́ nítorí pé àrọ́jọ yẹn mú so lókun lórí ètò nísànsán.

aṣọ oríran mi lèmi náà ń ṣe tó jẹ́ pé mo fi ń gbóhùn sáfẹ́fẹ́ tó jẹ́ pé ọlọ́run fi ń gbà láti wípé kí ohùn mi kò lè dé ọ̀dọ̀ yín. Iṣẹ́ tó ríran mi náà ni kí ló ń ta fẹ́ mú wá ní abala idán ní títí ọ̀sán yìí. Ẹ ti mọ̀ wípé bàbá ṣe ta bẹ́ẹ̀ náà la ṣe ń tọ̀ ọ́ gẹ́gẹ́ bí ohun tí bàbá wa tán wà nínú kolo yìí tó jẹ́ pé wọ́n ṣe kíni tó jẹ́ pé wọ́n wà fún. Ẹ ti mọ̀ pé bẹ́ẹ̀ náà la ṣe rìn tá a fi bá wọ abala àṣírí idán. Òun náà ni báwo ni ká ṣe pè ẹ mọ̀ wípé mo fẹ́ràn Yorùbá dáradára àwọn tó jẹ́ wípé wọ́n ń tú ọkọ̀ ṣe ta mọ̀ sí mẹkáníìkì. Ká máa ń sọ̀rọ̀ nípa mẹkáníìkì. Mo fẹ́ lè sọ wípé iṣẹ́ yìí fẹ́ papọ̀ mọ́ àwọn iṣẹ́ àdáyébá gan gẹ́gẹ́ bí iṣẹ́ àgbẹ̀dẹ gẹ́gẹ́ bí.

0: torí pé à ń gbọ nínú ìtọ̀ni bó tẹ̀ jẹ́ pé àkókò ọ̀làjú làwa náà lórí òkè pẹ̀. Wọ́n máa ń sọ nígbà kan pé àwọn ọkọ̀ kan àwọn ọkọ̀ jági ta ń lẹ́sẹ̀. Ẹ mọ̀ wípé kó tó ṣe kíni kò lè ṣe kó má sí ẹni tí ó ṣe ìtọ́jú rẹ̀. Kò síbọ̀ má ṣe lè dára tó tó.
1: Àbáwo sàrẹ̀
0: ọ́. Ó má ní èlò ìtọ́jú yàtọ̀ sí Ọlọ́run.
1: Àwẹ̀ ó lẹ́ẹ̀kí.
0: Ó mọ̀ ṣe máa ń dúpẹ́ níbi tí Ọlọ́run dá mi sí. Ọlọ́run fún wa lọ́pọ̀lọ́ àtúnṣe lọ́pọ̀lọpọ̀ nítorí pé kò sóhun tó lè bàjẹ́.

0: gẹ́gẹ́ bí ohun tó jẹ́ pé à ń lò èyí tó jẹ́ wípé a ní lè túṣe. Àwọn wọ̀nyí ló jẹ́ wípé wọ́n ń tú àwọn ọkọ̀ ṣe láti ìgbà yìí wá. Ẹ gbọ́, kò sí bí ọkọ̀ ṣe lè jẹ́ olówó iyebíye tó. Ó bá ní ìyọnu, ó bá ní ìyọnu kan. A lè dá padà síbi tá a ti gbé wá. Èyí bá a ṣe ṣe. Àrọ́kọ̀ tó jẹ́ wípé ọjọ́ tán rà á ló jẹ́ pé ó ní ìyọnu tó yọnu. Dúpẹ́ àwọn wọ̀nyí náà ló jẹ́ wípé ó ti jẹ́ dandan àwọn náà ni wọ́n tọwọ́ bọ̀. Ìgbà míì gan mo fẹ́ máa ń wò wípé àwọn tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ yìí a fẹ́ lè sọ pé ẹ̀dà kan gẹ́gẹ́ bí dókítà làwọn náà jẹ́. Ẹni báwo ló ṣe rí? Àwọn dókítà yóò tọwọ́ bọ ọkàn, wọ́n tọwọ́ bọ inú èèyàn. Wọ́n lè gbé ọkàn jáde kán ṣàtúnṣe kán tún dá padà síbẹ̀. Ìyẹn gẹ́gẹ́ bí àwọn dókítà bẹ́ẹ̀ náà ni àwọn tó jẹ́ wípé à ń pè ní mẹkáníìkì yìí. Àwọn náà lè tú ọkàn ọkọ̀ jáde, wọ́n dẹ̀ dá padà. Bẹ́ẹ̀ bá mọ̀ wípé iṣẹ́ yìí kì í ṣe iṣẹ́ kan, iṣẹ́ yẹ̀bùyẹ̀bù kan. Iṣẹ́ gbajúmọ̀.
1: Lẹ́yìn
0: náà bá rójú àwọn tó jẹ́ pé wọnú kolo yìí. Ṣùgbọ́n àwọn kankan tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ máa ń wò. Ó náà ni wípé àká tó tẹwọ́ bọ ohun dúdú kì í ṣe ohun ìbílẹ̀ o. Ẹ̀ka tó tọwọ́ bọ àwọn ọ́ìlì dúdú pé ọ̀pọ̀lọpọ̀ ó lè mú kán má ṣe kíni kán má fẹ́ràn rẹ̀. Ṣùgbọ́n ẹjẹ́ mọ̀ yí pé ọ̀làjú ń dé sí ní gbogbo ìgbà ni. Tabade ń sọ̀rọ̀ nípa àwọn mẹkáníìkì, ó pín sọ́nà oríṣiríṣi. Ó jẹ́ nǹkan tó jẹ́ pé àṣírí tó jẹ́ pé tí bàbá wa yóò tún fún wa ní títí ọ̀sán
1: yìí.
0: Àṣírí tí wọ́n ó tún fún wa.
1: Olówó lọ́wọ́.
0: Iṣẹ́ yìí ó jẹ́ iṣẹ́ tó jẹ́ wípé ó ń pè ní mo lọ́ba bẹ́ẹ̀ sì ni níjòyè. Nítorí pé àwọn gbajúmọ̀ ò lè sọ aláìlọ́kọ̀ bẹ́ẹ̀ sì ni wọ́n lè sọ pé báwo ni ti mẹkáníìkì ṣe jẹ́. Ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àkókò tó bá fẹ́ jáde ni ó ti tà tún. Ó yẹ títí lọ́ba ń pe dókítà wá.
1: Àwọn tíṣà tí kọ́ ni ní ìwé.
0: Òun ló jẹ́ kí n lè pè wọ́n ní pé àwọn gan bíi dókítà ni wọ́n.
1: Iṣẹ́
0: ní pàpá tán bá dẹ̀ ti dé. Wọ́n á ti tọwọ́ bọ̀ ọ́. Wà ni ó yá. Ẹ gbéra sọ. Iṣẹ́ mẹkáníìkì. Ó jẹ́ iṣẹ́ tó jẹ́ pé iṣẹ́ pàtàkì tó ṣe fẹ̀yìntì tó ṣe fi lọ́mọ lọ́wọ́.

0: ó dá ti mọ̀ yí pé bá a ṣe máa ń gé pépè pé òun náà nílé yìí alejo wa ti wa nínú kulo yìí gẹ́gẹ́ bí mo ṣe sọ ẹ̀yin náà kọjá lọ sójú òpó kọjú sí mi kí n bọ̀ ọ̀dọ́ rẹ̀ at West Radio 893 FM Van Page. Gbogbo ẹ̀yin mẹkáníìkì tẹ wà ń bẹ́.
1: Oníwe ìròyìn kìí ṣe.
0: Gbogbo ẹ̀yin tẹ wà lọ́gbà mẹkáníìkì.
1: Kìí ṣe jẹ. Kìí ṣe ní tẹ́lẹ̀.
0: Gbogbo ẹ̀yin tẹ wà lẹ́lẹ́bú.
2: Má yájú lé mọ bí ohun gbígbé ti ṣẹlẹ̀.
0: Gbogbo ẹ̀yin tẹ wà ní Ring Road.
1: Kìí ṣe jẹ.
0: Gbogbo ẹ̀yin tẹ wà ní Fodasi. Ẹ̀yin tẹ wà ní 110 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Alága yín káfàtà.
1: Kọrin tàbí.
0: Wọ́n ti wà ní okolo yìí.
1: Jẹun iṣẹ́ ní jẹ.
0: Nílẹ̀ lọ ṣe rí rẹ̀.
1: Jẹun.
0: Bẹ́yọ́ rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀.
1: Iṣẹ́ ní jẹ jẹ.
2: Màmá onídòdó tí ń bẹ lẹ́gùn lé wá.
1: Iṣẹ́ ní jẹ jẹ.
0: Ó dá ẹja kọjá lọ sí abala àṣírí dán ká lè ṣe kíni ká lè kọjá lọ sọ́dọ̀ àlejò wa.

0: ni àwọn ọlọ́pàá tó ń ṣiṣẹ́ wọn àwọn ni ó tún Toyota Corolla ṣe. Ó padà dí woro sí woro. Lẹ́yìn leave them leave you, bọ̀bọ́ yẹn ni mi ò lè leave them bonnet mi ó ti kákò. Iná wájú ó ti fọ́. Gbogbo bọ́mbà mi ló ti dorí kodò. I no go hear anything. Wọ́n padà rúra wọn lọ police station o. Bó ti ẹ̀ jẹ́ wípé àti ìgbọ́n kankan. Níbi tọ́pdétì yẹn yà sí. Ṣùgbọ́n ìbéèrè mi fún yín ni wípé ó ní VIO yìí ta ló yẹ kó tún Toyota Corolla ṣe. Ṣé ìjọba ni kó tún ṣe ni? Nítorí pé àwọn aṣojú àwọn VIO officers yìí wọ́n kúkú ń ṣiṣẹ́ fún ìjọba ni. Àbí ìjọba ò rán wọn ṣẹ́ láti gba wọn wè láti lé mọ́tò. Ìyẹn Làbújá ló ti ṣẹlẹ̀ o. Ẹ láǹfààní láti pè sórí ètò kẹ́ bá ń fojú sùnùkùn wò ó. Na who suppose repair the car, government or the VIO officers? Ẹ mọ̀ wípé mo máa ń sọ̀rọ̀ wípé èmi ò tí ní lọ́yà tó ti win case kan rí. Nítorí rẹ̀ ó ní àwọn ọ̀rọ̀ kan tó jẹ́ pé ń dájọ́ lé lórí. Ọlámidé ní nọ́mbà wo ná fẹ́ pè sí 0916893 1000 0916893 1000 tàbí 0915 3 4 8 9 3. Ṣé rígist eléyìí? Bàbá wa ń lo Olúwa. Bishop Dr. Francis Wale Oke, nọmba ilé ìwọlé ṣùgbọ́n ó tún re. Ẹ láǹfààní láti pè padà 0916893 1000. Lórí ìròyìn tó bá wù ilẹ̀ lè dá sí àmọ́ ìbéèrè tí mo béèrè ní tó ní VIO yẹn o. Ṣé VIO ló yẹ kí ṣé àwọn ìjọba ṣèjọba ló yẹ kó tún mọ́tò bàbá ò ní Toyota Corolla ṣe? Àbí àwọn officers tó wa mọ́tò wọ́n lé Volkswagen ní one way? Ó yẹ mo padà lórí ìròyìn eléyìí tí mo mú lọ́wọ́lọ́wọ́. Ẹ mọ̀ wípé ní kò pẹ́ làwọn sẹ́nẹ̀tì wa ná jáde lọ ní ẹ̀wò. Jésù pé ọ̀rẹ́ máa bọ̀ owó ládùn wáyé ohun gbogbo adópin. Àwọn irú wàásù báun mo kí ẹ̀yin brọ́dà mi sísítà mi nínú mọ́tò yìí. Ẹ jẹ́ ká díjú ẹjẹ́ gbàdúrà. Ìpadàbọ̀ Jésù ó dé kankan. Gbogbo irú àwọn ìwàásù yìí. Sàlámà lékùn nínú ọkọ̀ yìí o. Wọ́n ní gbogbo ẹ̀ ó ti dòfin ó ti dẹ̀ṣẹ̀. Ẹ já wẹn tó wà ń bì náà. Ẹ̀lọ́ o.
1: Ẹ̀ká sọ
0: sá o.
1: Táwọn tí ayò yẹn lè ní fẹ́ sọ.
0: Orúkọ yín àti fi tẹ́tí pè wá sáà.
1: Orúkọ mi ni Ọlá Iwájú láti Fódásì.
0: Ó yá mo wà pẹ̀lú yín bàbá mi.
1: Ó yẹ kán gbogbo àwọn bí àwọn èèyàn yẹ kán kó wọn tọ́kọ lọ sí tẹ́sí gbé wọn. Torí wọ́n wo ìná gbà àwọn dàgbọ́dọ̀ ṣe ní tó mọ́tò.
0: Mo kì í ṣèjọba ló yẹ kó tún ṣe.
1: Ìjọba yóò tún ṣe. Ìṣèkí ìjọba ló ń ṣiṣẹ́ fún. Ìjọba yóò tún ṣe o. Jù bẹ́ẹ̀ lọ.
0: Ẹ ṣe bá mi. Ìdájọ́ yẹn lọ́dọ̀ ọ̀dọ́ bàbá mi o. Ọ̀nà méjì ló pín sí. Wọ́n ní kọ́kọ́ kó gbogbo officers yẹn náà kọ́ lọ ṣe brain check fún wọn. Ṣèbí ìjọba ni ò ṣe brain check láti ilẹ̀. Á jẹ́ pé ohun tí bá mi sọnu ìjọba ló yẹ kó tún ṣe. Kì í ṣe àwọn officers àmọ́ àwọn officers kọ́ lọ ṣe brain check. Ẹ gbọ́ sójú tẹ̀yìn náà fi wónú. Ó yá lórí gist eléyìí tí mò ń fún yín lọ́wọ́. Ẹ má gbàgbé pé wọ́n ló dòfin. Ẹnikẹ́ni tó bá ti ṣe wàásùn tàbó ṣe wá sí nínú mọ́tò. Ó ti ṣẹ̀ sí road safety o. Ìyẹn Federal Road Safety Corps Amendment Bill ti 2026 yẹn. Ṣùgbọ́n níṣe ni Pentecostal Fellowship of Nigeria ilé ìtàwọn onígbàgbọ́ ń pè ní PFN. Ti President ti PFN Bishop Dr. Francis Wale Oke. Ìṣe náà jáde lọ ní ẹ̀wọ̀ o. Lọ́dọ̀ tàwa àwọn ò gbọ́rọ̀ sọ́rọ̀ Ọlọ́run lẹ́nu ni o. Kì í ṣèjọba o. Obey God rather than man. Now who talk that one? Na Bishop Wale Oke talk that one. Ẹ má gbàgbé pé wọ́n ní ẹni tó bá ti ṣerú rẹ̀. tori pe won ni ofin awon senate ni ofin yi ti wa lati 2007 won sese se o FRSC establishment act 2007 lofin yen ti wa po o lanfa ni lati se waasun abi se waasi koda ko tun polowo aja gan ko taja eyin temi nu moto yi so le la so logun yin je o sise fe ko sise fayan e ko ju si ko ro yara yin ni gbogbo iwa beyin te ba ti fi le gba yin mu 50,000 pere ni sugbon ti so logun ko kan baba wale oke o won ni ti ka ma waasun yen papa anybody to ba wu ofin to ba wu ke se ese o awo mo waasun lonu moto President of Pentecostal Fellowship of Nigeria Bishop Wale Oke lo so be je wa ri bi to gba koju se mi re o awon kankan wa ronu daada bere bo ni lawyer se lawyer re ti win case ri ko to daran si gboro aye o ngba ti baba so be amọ ngba to ba wa sun no moto o ba fa o lero safety lowo o ba ni o so 50,000 o labi de so pe baba Francis Wale Oke bo kan bere mo mi kan ki mo so ni number PFL lowo o ni lowo to e je n kuro lori gist yen papa ma bi yen se lo langbi bi be yen o e mo pe ko pe ko pe ohun ni pella se wedding ni gbogbo aye gbo gbogbo ero kiki o ye pella o ye javis oju awon ni olodo uprising oju won bo awon to yo to pe ni olodo uprising awon gan ra so 1 million won lo party ohun amo ibi ti mo nlo konu o ajo logun Nigerian army won ti ko soja meji won ti ko won si gbaga o tori pe kini won ni awon soja meji won lo nse ise bodyguard bibi wedding ni pella lai gbase lowo Nigerian army won lo ibo won won ni unauthorized security na wetin dey call them o oruko soja kini private ona sanya ife oluwa ati private upai onyinye chi na in they arrest them lojo tuesday august 5 o elo si ko ba won e mo pe party ti mo ni gbogbo aye lo ne I se loju wo an ninu awon foro kan kan la wa mi ba ni e se private so ife oluwa niyan e se private upai niyan ni sọgbà ṣe kọ tó kúrò ní báráàsì ó yá ẹlọ kó àwọn méjèèjì the army talk say investigations don't dey underway o to determine the soldiers level of involvement wọn fẹ investigate ti gbogbo wọn náà fẹ investigate ibi tán bá ṣẹ dé ati wipe san ju meji lo nitori pe gege bi ofin awon ami won ni awon ami ti won ni ase bo ti wo ko kere mo bo si ti wo ko tobi to won ni ase o lati sora won di private security lai se pe won gba official approval won lami e so lopa o ba si se boy scout nítorí náà gbogbo ẹ̀yin tẹ máa ń fi sójà ṣe personal security yẹn ṣe é sọ pé wọ́n gbà ṣe kọ́ tó kúrò ń báráàsì gẹ́gẹ́ bí ìròyìn tá à ń gbọ́ àwọn àmì ní kódà ó ṣe é ṣe kí wọ́n invite ẹni tí wọ́n lọ secure gan kó wá rojọ́ àmọ́ kí ni big deal èmi kàn béèrè ni o imagine pé Olamide sì ó wà nínú àmì mo sì fẹ́ ṣe wedding Olamide mo sì pé ọkọ̀ wá sọ mi solo soboda re ni emi kan beere question ni o mo fe se ko mo Olamide si wa nu ami Olamide gege mi na le ki mo laburo si ni ami ma bo ko wa guide mi ko wo uniform sese ni emi o dajo emi nbere bere ni o e ja lo sori le de South Africa seri gist ele na npe ni iru kile yi oma ni fowo se ele yo fowo se o o fi o daju se ni ejo kan to gaju lorilede South Africa iyen ni Johannesburg South Gauteng High Court won ti dajo ku fun agbejoro kan o bo te je pe ewon gbere na da fun na lawyer de se lawyer o ti mo gbejoro o ti mo ra awon kan lo bi kan iwo na for life wa lo wo short knicker ko gba two portion o mo pada wale mo ki loruko lawyer ohun to belile sponakalizo mpisi e gba ba ohun won lo se ku pa ololufe re girlfriend dire malako malebo rabalao se wa ri to ba wa je wi pe o gbe mi le mi ni won arabirin yi ni ololufe re obirin ko ba tu wa je kekere ojo tuesday gaga tuesday august 4 oh no da joy fun pc o won ni bo da pc ke won se pe o gbe mi lenu eyan nikan o o tu ba property je o tu fe da asobo idajo ododo mole serin to se to ye everybody lenu re o bo dan pc nigba to se ikupa to de mi arabirin rabalao legbodo tan o wa wa sori social media lo ba post e nbe ah eyin eyan ah e ba mi kedun sudden death olo mo jari o girlfriend o mo ti ku suddenly o lo post e fun ra re lori social media la we yan kini be pe apele aku atemora a ni ruru e mo koda in to tun bani lokan je re o arabirin ta nso yi o ti bi mo fun o ah e koda begi o de mi e arabirin rabala o o da legbodo tan gba to dale godo lo ba gbon arabirin ohun lo lo gbe sinu oko Mercedes Benz o gbe sinu Mercedes Benz lo ba sana si God beg e mo pe olorin kokore o ni ka to ba ni ririn ajo o ye ka meni ti an ba lo lo mo jaba eni ti o se jamba kan wa o la moja barin o la moja badowo po o gbogbo sele ta nso o sele ni march 9 2023 sugbon every day for the thief one day for the owner leyin gbogbo iwadi won ye cell phone record wo won se forensic findings na ri pe arabirin ti saisi ko to di poko yen jona won trace e lo waju trace e lo eyin kan to wa discover ni pe last si pc lo de mi arabirin ilegbodo ko ti eru wi pe o lo mo lowo won ti so fun life imprisonment ni fun o e mo di to fi se ku pa arabirin yi won ni arakunrin pc o ti ri another person wey dey enter in high sari kini o fe ye mi mo o ri another person wey dey enter your eh so fe le pe ife omo o ko ni kaluku mo lo abi you can't go on a life the person anyway I come up for that one to give you na this gist o sere le o ko ijon redeem Christian Church of God Pastor Titi Layo Adewale. Eni to je omo bibi pa Josiah Olufemi Akidayomi. Ile itopolopo mo gege bi oludasile ijo Redeemed Christian Church of God RCCG. Omo won Pastor Titi Layo. Won jade won soro lori social media o. Lojo Monday August 3rd. Ko to dojo Monday li royin kan tin be ka kiri. Wi pe ni se ni Pastor Titi Layo Adewale. Ojo mo bibi baba pa Josiah Olufemi Akindayomi ipe si de para won binu gan ni o kilo fa ibinu gbo aye so oro yen ni wipe won binu lori wipe awon alase ijo Redeemed Christian Church of God won ti recognize si baba won won so wipe baba won ni founder ko si picture baba won ni bi kankan ko si photo baba won ni bi kankan bi pe gbogbo legacy baba won na ti pare o won ti wa gbe skinny won ti gbe fellow mi iyen ni gbogbo aye so oro to nfo ko to dojo Monday bi pe won binu bi pe ah to ba je pe bo se saye nu e mura si o amo omo baba fura won Pastor Titi Layo Adewale ojo Monday na jade August 3rd. Esi mo pe ijo Redeemed won ti bere ipago kan na ba jade na ni sey ri aye so oro yi odo awon ko lo ti wa o won post e lori Facebook won won ni tile ntile kilo kan baba awon pelu pe kon lo photo awon to sumo baba awon nigba ti baba wa laye pa Josiah Olufemi Akindayomi. Wọ́n ni kódà wọ́n máa ń jà ní nínú ilé tí bàbá dé fà sí bàbá gẹ́gẹ́ bí founder bí general overseer. Bàbá ò ní rárá Ọlọ́run ni founder, Ọlọ́run ni general overseer. Wọ́n bá ní building kan, ilé kan, ilẹ̀ kan. Bàbá ò ní rárá ìjọba ọ̀run ni o. Ibẹ̀ ní ká nílé sí, ibẹ̀ ní building wà. Wọ́n ní so nítorí náà, legacy tí bàbá build ni wípé ẹ mọ̀ gbé mi síta indefinite ohun ayétayé ni. Bo lo se ma wa di pe awon ta won understand iru life ti baba awon gbe la won wa jade ma so anybody to ba wu to n gbe royin yen won kan fe baba loruko je ni o oruko baba o si le baje tori baba o ba nkan kan se o ni se mo taye yi se binu jo isa la won wa kin se pe ijo mi la won lo iyen ini ikeji ipagan ta fe se yi se bi a a gbogbo akola jo se ni tori na gbogbo eyin te ngbe royin baun odo awon kan lo ti wa o iyen Pastor Titi Layo Adewale to je omo the daughter of Pa Josiah Olufemi Akindayomi. She don't come out to talk, say na lie o, no be from her all those rumor all those criticism they come from o. O ye je n kuro nbe je n pada sorile de South Africa ki n fun yin gist eleyi se ri. Wọ́n máa ń pe kinní kan ní action film. Olórin kan kọrin kan bàdàn ẹ̀ẹ́nẹ́ kọ́ torí gbólóhùn àìlò lórí West Radio. Wọ́n ní kinní kan la fi ń wo kinní kan ó ti yé eyín. Kinní kan náà fi ń wo kinní kan. Àwọn olóyìnbó pè ní ọ̀rá fọ̀ ọ̀rá. Ọ̀rá fọ̀ ọ̀rá. Kí ló ṣẹlẹ̀ gangan? Driver kan ni ó ń wa mọ́tò. Làwọn kan bá da dúró náà bá wọnú mọ́tò rẹ̀ o. Wọ́n ti rìn jìnnà náà bá fàbọn yọ pé ẹskìsà ó yá páàkì rọra páàkì kó yọ̀ǹda stẹ́rìn kó bọ́lẹ̀. Ni driver bá ní ìní bọ́lẹ̀ o lórílẹ̀-èdè South Africa ni o. Video cam ẹ mọ̀ pé àwọn bọ́ọ̀sì kan mọ́ ní kámẹ́rà. Kámẹ́rà yẹn ló ka gbogbo fọ́nrán ọ̀hún. Bọ̀bọ́ yẹn bá ní èmi ó tàǹkó ìbọlé olórí o. Tó o bá ti páàkì kó yọ̀ǹda stẹ́rìn fún mi ká tó wí ká tó fọ̀. Ni driver ba fi moto si je assisti. Lo ba gbese le na. Lo ba bere si wa zigzag. Afi bi awon kan to ba wa moto o ti ye yin. Lo tenan si vrujavu. Ohun kuku ti lo sit belt. Lara kunrin yi amuro ba beji. Lo ba bere si fariwo si daku tori Olorun. Sanu wa. I beg now. Oga ya park, may we get down? We not talk, we not collect your car again. Ah, gba moto re mo park. baba yo down wo. O gbe se le totu. Long wa zigzag lo sare ah. Kakake ya wa gba moto. A je pe gbogbo wa a lo excursion lo sodo baba God ni o. Bo se wa moto ohun ti to fi de police station kan nu o. Times o ye keyan mo gbogbo awon awon oti ibe na ti gba ti won ti fi park moto ni to ti fori gba glass to ti fori gba sia ni se na kan roda ko awon medeji nu cell na so fun pe oga bro you dey do well e je nkuro nbe kin pada wa si orile ede Nigeria awon mi yeti ala cattle breeders association of Nigeria MACBAN MACBAN Emo pe ajo won awon mi yeti ala cattle breeders won ma nda maalu won ti ra wa ebe seyin agbe o won ni eyin agbe e dakun tori olodun e ye fi poisonous chemicals ara won koriko yin mo making a stop to dey put poisonous chemical on top of na crop o gbogbo awon kini poison ni fa won maalu malu ba ti je orun lala no bi mi toka mo na MACBAN the Miyeti Ala Cattle Breeders Association of Nigeria the association talk say the death of cattle na in by caused by contaminated crops so ngba te ba ti fi awon poisonous chemical yi sori awon koriko yin sori awon ogbin yin e mo je n lo koriko ohun te gbin awon ogbin yin o yin tin pa awon malu ire o inti si nfa high tension laarin awon agbe ati awon daran daran nitori na awon MACBAN won ti ra webe seyin agbe ati sawon agbe bi pe te ba ti e fe lo farming method lati pa crops e mo lo awon poisonous ones en iroyin tin ka le lori tori lawyer mi o ti win case ri Seri no bi only soldier to lo se security la wan mi arrest yo. Arako ne kan wan ti gbe. Tani soldier ni. A Nigerian soldier where they attached to the Nigerian Army Aviation Hangar where they for Mina, Niger State. They don't arrest them o. Kina arrest ye fun.

wọn ló lọ ń ṣe bambi ala lórí TikTok pẹ̀lú uniform lọ́rùn. Èyí ṣe ni wọ́n ní TikTok influencer kan, wọ́n porúkọ influencer yẹn ní King Pedro.

àwọn forúkọ bu sójà ń láṣìírí pé ó dìgbà tó bá parí investigation wọn o. Wọ́n ní ni sójà ń bá bọ́ sórí TikTok pẹ̀lú yúnífọ́ọ̀mù. Mo tẹ̀jẹ́ pé Èkó náà ti arrest ẹ̀. Lọ́gọ́st 1st nígbà tá à ń kíra wa ní Happy New Month. Náà ní sójà enter ló bá ń ṣe King Pedro Pedro. Ó yá tuálẹ̀ bàbá, ọwọ́ méjì èèyàn kan. Wà á pẹ́ láyé òní kú láéláé, kẹ́rì mi kò kọjá. Always you King Pedro, òní jábọ̀ òní wálẹ̀ ojú òní tiẹ̀. Ó yá tẹ́wọ́ tẹ́wọ́, tẹ́wọ́ sí bíbá yìí ká ganú sí i. Ní King Pedro náà bá tún fi wọ lórí TikTok. Nígbà lọ́bì sójà yù bí, ó ní ẹ sójà ní mí. Lọ́bì uniform yù wẹ̀, ó ní ẹ uniform mo wọ. Ní King Pedro òun bá ń sọ fún pé láyé you dey beg for money on top social media. King Pedro òun ó criticize ẹ ní tilẹ̀ ń tọ́lọ́run o. Wípé guy, òun ó ṣe sójà àbọ̀ òun mọ̀ nípa àwọn òfin kankan tó de àwọn ológun mú. Ó láǹfààní láti máa ṣerú nǹkan báyìí tó bá ti wọ yúnífọ́ọ̀mù. Kódà ó ń wọ̀nù ẹ̀ nínú TikTok video yẹn wípé ó lè fèsì disciplinary action. Kò sì pẹ́ kò dìnà. Nàìjíríà mi wọ́n ti arrest bọ̀dá yìí o. Wọ́n ló dàbí pé kàrí ọ̀tọ̀ọ̀tọ̀ ló yàn wáyé. Àwọn èèyàn jáde àwọn kan ní kan dáríjì. Àwọn kan ní rárá o, wọ́n need láti fi ṣe scapegoat. Nítorí pé àwọn kan bẹ́ẹ̀ bá ti fi wọ́n jófin nítorí sí nítorí ẹ̀ láṣẹ ní àwọn sójàs tí ò ní discipline. Bí yẹn ṣe jẹ́ nìyẹn o. Ọlọ́run sọ wa lọ́wọ́ ẹni tó ń sọ wa bíbọ̀ láṣẹ fẹ́ sọ báyìí. Ẹni tá àṣọ tó ń sọ ni ní ìpínlẹ̀ Katsina. Ní Katsina, níbẹ̀ láti gbọ́ wípé ẹnìkan gbájú ẹ̀ ó gbá bandíìtì. God abeg. We hear one gist wípé one man is scam bandíìtì, ó scam bandíìtì, àsáwò. Èló ló gbà lọ́wọ́ bandíìtì? 95 million naira. Wọ́n ní bandit leader yẹn. Wọ́n ló fọ́ ọkọ̀ ó kàn sí wípé ọ̀gbẹ́ni ṣó lè supply ìbọn so supply ìbọn fún wa. Ìyẹn ní Matazu local government area ní Katsina state. Níṣe nìyàn ní mo lè supply ìbọn. Ìbọn ilé ló lẹ fẹ́ rà. Nígbà tí wọ́n ṣe gbogbo àdéhùn tán 95 million naira. Làwọn alleged bandits ọ̀hún. Wọ́n sanwó fún arákùnrin ọ̀hún. Ẹni tó ń ṣojú Masuwa Matazu Federal Constituency, Honorable Abdullahi Aliu, ó fìdí ìṣẹ̀lẹ̀ ó múlẹ̀ o. Ìyẹn lórí interview kan tí wọ́n ń rọ̀ kì. According to the lawmaker, wọ́n ní the suspect yẹn ó promise láti deliver high-grade weapon. Àkìí ṣe ṣakabula o, àwọn weapon gidigidi ó ti yé eyín. Ṣùgbọ́n gbà tó gba 95 million naira lọ́wọ́ bandíìtì. Lẹ́nìlẹ́ni bá jápa. Wọ́n ní wọn tí rí gẹ́gẹ́ bọ́ ṣe sọ̀rọ̀ yìí o. Kódà wọ́n ní the feared bandit leader Kachala Maha. Wọ́n ní torí náà ó ti bínú o. Ó ti kọ lẹ́tà yìí fẹ́ wo o. Ṣẹ̀rí lórí ọ̀rọ̀ yìí. Àfi kẹ́ ẹ wá bọ̀ bọ́ òun rí fóun ni o. God abeg. Ma come on dear, no time to check time. Olorin kan tan ma nko lawe igba kan wa ni lojo Monday Eko nigba gba ku gba o. Awon ka ni Eko for show. Seri eyin te gbele ko un. Akiyin akiyin o. Àwọn tó bá ṣe kíni, àwọn tó bá mọ̀ ń gọra rẹ̀ ò lè gbé ń bẹ̀. Lagos for drama. Ìṣẹ̀lẹ̀ ilé ó ṣẹlẹ̀ ló rí fọ́nrán rẹ̀ lórí social media. Oríṣiríṣi. Ẹ mọ àwọn bọ́ọ̀sì un. Àwọn bọ́ọ̀sì tí máa ń gbé wọn àwọn oṣodi ọjọ́ tabaga. Oṣodi ọjọ́ tabaga. Ẹjọ́ oṣodi ọjọ́ tabaga ṣé rúùtì kan ni.
komo je pe mo npe iworo odu challenge amuloko woni driver ti ko ero ninu foran yen la ba ri moto yen o park leyin igba tan ti gbowo jo e si mo pe ko dabi ibadan bi e awon bi kan kan leko o wonu moto bai sanwo ni straight away won ti gbowo jo won mo to le won won mo tan ri won ri vi ayo waju ko si frs waju ko so lopan waju amo dede ni won park driver jade nu moto lo ferege pjuga conductor gba tele pjuga awon eyan wo bi season film ibo la we le sa lo leyin igba tan gbowo tan leyin igba ti gbogbo erodun moto ti duro bi 1 hour e ne paro fun yin o he said la awon eyan ba bere si fa part moto yo leyo kan eni ti o gbe battery eni kan ba lo si bi battery o gbe battery awon eyan ti mu spanner ni be eyin won ti fe two tire won ti nja si emi o mu tire ile emi o mu tire waju awon eyan ti fa glass yo emi o mo mele yi lo Lagos for sure. Kilo le driver ti conductor amo o sugbon ninu foran ta re un leko yi se lo ni kaluku bere si yo party won ti fi screw driver se kini yo glass yo na moto ko si problem emi o mo gbele ilo awon eyan jade ni aniru ki wa lele ni gbogbo oro to wa nle yi e je fun injis ti eleyi ni ipinle delta eleyi o shocki awon eyan ba kan o ajo awon alabo olopa to be precise won mu awon meji kan bi pe won gbe egbogi oloro cocaine to be precise sugbon wi pe won gbe cocaine ati ibon pistol meji iyen ko ni story o in to sele ni wi pe awon olopa nse stop and search fura won ohun la won people ina ba ri olopa kan Bright Edafe da poruko olopa yen the Delta State Police spokesperson according to Bright Edafe o ni gba to hun da moto yen duro tantan da moto duro number ki number ah officer Bright wa light and light to to to ati poruko yin ejo ja ya selfie what is star la olopa ba ni okay mo snap snap tan na ba search moto won na ba bank kan be igba ti won bi won pe eni suro kilo de te fi gora yin ba won awon mejeji ti won arrest yen won la won ti wa carry the way tori won la nfani lati logan according to bo se update story yen won la nfani lati wa moto won lo sugbon owo ti o ba teyan ni nigbon gba ti won ro lopa yen na ba pe ah eja se kini eja snap picture e tori pe superstar ni yin se ri snapping yen ni o gbe yin de prison o eje n fe le se bus stop ki mo lo this one a drama lori social media ni o ah mo adugbo to ti sele sugbon ile ede Nigeria ni yi se lowo te o le kan o ninu foran yen lori social media o le yen duro si kona awon ti o mugi ti mugi eni ti o mu 2 by 2 ti mu 2 by 2 awon lo le ba ni pe ni bi bayi e mo pe lenu jo meta lori social media kan ba ti mole won kokko play orin fun won ni ko jo awon mi o ra energy drink fun ati snacks ko jena ko le yen ko lagbara ko wa bere si jo lo le ba ni kemi wa jo nbi lai lai ko gbodo sele o lo le ba fa beyo e po lopa ni o de ba ti polopa anybody ma sumo mi e attack yin o oro kokko dabi film lo le duro anise anike polopa ni ke hand mi over so lopa sugbon pe wa ni kin wa joun I no go do that one oloba ko eni ti o lo daya bole to mu obe ati ada lowo ko si sen to sumo titi to lopa fi den to to o nigba to lopa de tan lo le ni thank you jare officer e mo mo me lo se ra won eleyi towo won ba god abeg ma de go house
kunle Kristana ma mi gaga mo like yin mo ri yin langwe bi be yen lori Facebook. Ani more strength and more wisdom to you sa delere o. E se ma mi. Gbogbe o di ago mefa. Nigba ta bo se agbon ti iroyin re daraya. E ma gbagbe pe ma le mi lomo prince and princess si lamuloko. Sa ma delere loruko temi your party on radio. Titi digba ta de tun ri da wan ko o. Remember, you can simply and always call me Sadeliri. Au revoir.

Olúwo ṣeun, ọpẹ́ ni fún Ọlọ́run, ọpẹ́ ni fún Olódùmarè. Adúpẹ́ pẹ́ òkun. Fún àánú tó fi wá wa rí àti orí ọ̀fẹ́ ńlá rẹ̀ lórí ayé wa. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo ìgbésí ayé àwa àkàndá ẹ̀dá pátápátá àti gbogbo agbárapá. Adúpẹ́ fún àbọ̀ ẹ̀ tó fi ń bò wá ní gbogbo ìgbà. Kò ń ṣe wípé a pé o, tó bá ń ṣe nípa ti pípé ni a ò pé rárá. Ṣùgbọ́n nínú àìpé wa, ó dẹ̀ tún ṣe kíni, ó tún ṣàánú fún wa. Torí ẹ̀ náà la ṣe ń ṣe kíni, la ṣe sọ pé Ọlọ́run ó ṣe o, àdúpẹ́ ni ọwọ́ rẹ. A tún mú oṣù tuntun ní ayọ̀ àti àlàáfíà tó ń ṣe oṣù kẹjọ nínú ọdún 2026. Rí pé ìgbà wo la bẹ̀rẹ̀ ọdún 2026 ná? Ṣe ló dàbí àná? Ẹ wo wá wo ibi tí Ọlọ́run wá mú wa dé nípa àánú rẹ̀. Ìjẹ́ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti ṣẹlẹ̀ sẹ́yìn. Àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn tó yẹ kó gbẹ̀mí wa. Tọ́lọ́run ò gbá láyè láti gbẹ̀mí wa. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Adúpẹ́ lọ́wọ́ rẹ Ọlọ́run. Adúpẹ́ lè dúpẹ́ tán tá a bá ní ká máa dúpẹ́ láti èní títí di ọtí ọdún yìí ó fi parí. Kò tí ì ràn kankan nínú oore tí Ọlọ́run ṣe. Ọlọ́run ogo ni fún orúkọ rẹ lẹ́ẹ̀kan sí. Adúpẹ́ Ọlọ́run ó ṣe o. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ètò àkàndá ẹ̀dá náà bẹ́ẹ̀ ṣe máa ń jẹ aládùn ẹ̀ ní gbogbo ọjọ́ Thursday. Ó tún ti ṣe kíni, ó tún ti délé ní. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò gbogbo àgbálá ayé, ẹ ti mọ̀ pé Thursday àkọ́kọ́ nínú oṣù báyìí lórí ètò àkàndá ẹ̀dá tórí tìlù náà la máa fi ṣe kíni, la máa fi ń ṣe, a máa fi ń yin Ọlọ́run, a máa fi ń gbórúkọ Ọlọ́run ga fún ìgbésí ayé wa. Torí pé ọ̀pọ̀lọpọ̀ àkàndá ẹ̀dá ló wà ń ta bẹ́ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ míì káríjọ sínú ni wọ́n ń ronú, wọ́n ń rò sọ́ọ̀tún, wọ́n ń rò sósì. Ìrònú kankan ò lè ṣe o, Ọlọ́run nìkan náà ló lè ṣe. Òun náà ló dẹ̀ yẹ ká máa ké pè. A tún ti dé o, ìkànnì West Radio 89.3 FM, òun náà lẹ̀ ń gbọ́ tí ètò àkàndá ẹ̀dá tó ń ṣe kíni, tó ń bá afẹ́fẹ́ ṣọ̀rẹ́ lórí ẹ̀. A tún ti délé ní. Àwọn akẹgbẹ́ mi náà ti wà ń bílé ní. Àti wà ń bílé ní. Ẹ má bínú ipò pẹ́ wa díẹ̀ léní. Ẹ má bínú kó bá lè dá náà ni. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a ó tún gbádùn ara wa, a ó tún gbádùn orí ọ̀fẹ́ Ọlọ́run lórí ayé wa léní. Ẹ̀yin ìyá, ẹ̀yin bàbá,

0: ìkàlẹ̀ a ṣe gbogbo ẹ̀ náà kọmọkọmọ náà ni torí pé àròjọ musu lókun mo fi àsìkò yìí kìyà mi dáadáa our modern in Israel evangelist Lillian Gbadimosi mọ́mì mo kìyìn o òkè òkè lẹ ó máa lọ lágbára olódùmarè múdẹ tún fi àsìkò yìí kí gm wa ayọ emmanuel ojo bàbá tó pupa bíi táyà mọ́tò iwájú lẹ máa lọ lágbára olódùmarè engineer mi ti dúró tì mí gbágbá o no sentiment nsp mo kìyìn sà ẹkújọ mẹta o múdẹ tún fi àsìkò yìí kí olóòtú ètò yìí adédàmọlá ọmọ bàbá olómi iye èmi mo fi omi iye kún o mo kìyìn ẹ ṣe gidi gan ni thank you very much fúnṣẹ takuntakun èyí tẹ ń ṣe ní ìkànnì yìí. àwọn akẹgbẹ́ mi wà níbí brother cosmos náà wà níbí wọn ò gbẹ̀yìn wọn wà níbí orúkọ tèmi ò yí padà olúwa tó sìn gop garment of praise. Esther náà wà níbí o jẹ́ ká túnṣe kí ni ẹ̀jẹ̀ ká gbóhùn ẹ̀ ó yá Esther jẹ́ kán gbóhùn ẹ̀ nílé kan lè mọ̀ wípé o ti wà ní ìkàlẹ̀.
1: Ìbẹ̀rù Olúwa ni ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n ẹni tó bá bẹ̀rù Olúwa àti ṣe rere kò ní ní lára
0: bẹ́ẹ̀ni
1: sọ ìwà wọ̀rọ̀ ẹ̀mí ìwà rere ní ẹ̀ṣọ́ ènìyàn ọ̀rọ̀ yìí ni mo fi ń kí gbogbo wa nílé lókolódò wípé ẹ káàsán ẹ káàrọ̀ ẹ kàlẹ́ ni gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Orúkọ tèmi ni Esther Ọmọwaleọlá aya Adédèjì Ìṣẹ̀lẹ̀ ọmọ Adésínà Ṣọdẹ̀kẹ́. Mo kí wa wípé a kú ìgbìyànjú àtàárọ̀ àdẹ̀kú oríire pé a tún lórí ọ̀fẹ́ láti wọ inú oṣù tuntun yìí àánú la rí gbà
0: o.
1: Ọ̀pọ̀ ló ti list gbogbo ohun tí wọ́n máa ṣe lóṣù yìí ṣùgbọ́n tí ikú ti já wọn nínú gbogbo èrò wọn. Ọpẹ́ ni fún Olúwa tó ṣàánú fún èmi àti yín láti rí ọjọ́ òní gbogbo ọpẹ́ yẹn náà láti fẹ́ dá padà nínú ètò ẹ̀ní bí ẹ̀ ṣe ń bá wa ká lọ. Ẹ kú ìgbìyànjú àtàárọ̀ ọba òkè yóò dé ìgbìyànjú wa ládé.
0: Ọkàrí Esther yóò dáa fún ọlágbára olódùmarè.

ẹ̀yin ìyáwa yin bàbá wa ṣe ti rẹ́dì, ẹ̀yin sísítà wa ẹ̀yin bróda wa ṣe ti rẹ́dì, ṣe ti ṣetán, a fẹ́ fi ògo fún ẹni tó ní ògo, a fẹ́ dá ògo gbogbo gbogbo ọlápadà fún ṣe rí àkókò yìí ta yàtọ̀ lẹ́ẹ̀kan lóṣù ni lẹ́ẹ̀kan lóṣù. Ìdí tá dẹ̀ fi yà sọ́tọ̀ lórí ètò àkàndá ẹ̀dá òun náà ni láti ṣe ìrànlọ́wọ́ fún àwọn àkàndá ẹ̀dá tó ní ẹ̀bùn orin láti ṣe kíni, láti gbé wọn jáde, láti ṣàfihàn wọn lórí ìkànnì yìí ẹlẹ́ẹ̀kejì ta tún fi ń ṣe bẹ́ẹ̀ tọ́lọ́run ní ká fi máa ṣe bẹ́ẹ̀, òun náà ni fún àwọn àkàndá ẹ̀dá láti máa dúpẹ́ wípé ipòkípò tó léwu ká wà lábẹ́ bó ti wù kó rí ohun tí ọ̀rọ̀ wá jọ mọ́ òun náà ni ọpẹ́. Lẹ́yìn ọpẹ́ ká tún ṣe kíni, ká tún wá gbé ìgbésẹ̀ tọ́pẹ́.

ó dẹ̀ ní nǹkan tí Ọlọ́run fẹ́ fàyọ. Torí ẹ̀ ni mo ṣe máa ń sọ pé tó o bá ríyàn kankan múnú ẹ dùn, ìwọlẹ́ ni àkọ́kọ́ tó máa kọ́kọ́ múnú ara ẹ dùn. Tó o bá wá ń dúró dèèyàn wípé láti wá múnú ẹ dùn, ẹ ó kàn kàkà kó rẹ́ni kó múnú ẹ dùn, wà á tún máa rí nǹkan tó tún máa bà ẹ́ nínú jẹ́ ni. Ṣùgbọ́n tí ìwọ gangan bá ń fúra rẹ múnú ara ẹ dùn, tó tiẹ̀ ti kọ́kọ́ fúra rẹ tó ti kọ́kọ́ fi ara ẹ ṣe yẹ̀yẹ́ pẹ̀lú bó ṣe wà, kò sí yẹ̀yẹ́ tí èèyàn kankan fẹ́ fi ẹ́ ṣe tó máa ṣe kíni tó máa dùn ẹ́. Wàá kàn máa rẹ́rìn ni pé wò èmi gangan ti fura ara mi gan, mo ti fi ara mi gan pa, mo ti fi ara mi ṣe yẹ̀yẹ́, kò tó fi mi pa. Ó yá jàre, ẹ jẹ́ ká wọnú ètò fún tèní gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe ní gbogbo oṣù gẹ́gẹ́ bí Thursday àkọ́kọ́ nínú oṣù afẹ́ ṣe kíni afẹ́ dá ògo padà sọ́dọ̀ ẹni tó ní ọpẹ́ afẹ́ dá ògo padà fún ọ̀dọ̀ ẹni tí àánú ò kì í sún láti ṣàánú afẹ́ dá ògo padà fún ọba oníbú ọrẹ afẹ́ dá ògo padà fún ọ ẹni tó jẹ́ pé oore ò kì í sún láti ṣe oore ò kì í sún Ọlọ́run láti ṣe èèyàn lóore máa ń sún láti ṣe téèyàn bá ń ṣoore fún ẹ báyìí tó bá ṣoore débì kan ní ó ti ń bọ̀ jàre ṣóṣó òun nìkan ni kó má disturb mi jàre kó má ṣùgbọ́n Ọlọ́run oore ò kì í sún Ọlọ́run láti ṣe tó bá ṣe mí a tún gbọ̀nà ara mí yọ pé èmi ni Ọlọ́run sẹ́ ohun tí mo fi ń jẹ́ Ọlọ́run kò sẹ́ni tó yé kò dẹ̀ lé yẹ́ nìkan afẹ́dá gbogbo ògo yẹn padà fún afẹ́yìn bá wa ṣe mọ̀ ọ́ yìn ni o dẹ̀ mọ̀ pé èyìn wa ó máa tẹ́wọ́ Ọlọ́run á tẹ́wọ́ gbà á lé ní kábíyèsí Ọlọ́run ibo ni ká ti bẹ̀rẹ̀ Esther ibo ni ká ti bẹ̀rẹ̀ ibo ni ká ti mú ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí orin yẹn sọ wípé ó ní mo ro àròjinlẹ̀ lórí ayé mi o ibi àánú bá yé mi dé o àròjinlẹ̀ ni mo ro

0: olórí ayé ẹkùn ọkọ fáráò ọba tó fàyé mi dára ó tó mi lẹkẹ fáráyé ó polongo mi fáráyé ọbẹ èsì ọpẹ yẹ ọ ìyìn yẹ ọ ìmọlẹ.
1: Ọpẹ́ yẹ ọ́, ìyìn yẹ ọ́, ìmọ́lẹ̀ ọ̀hún gbogbo.
0: Gbogbo ọba ṣẹ̀dá, àmẹ̀dá, àmẹ̀dá.
1: Fún ẹ̀yin tẹfẹ́ pè wá sórí ètò bí nǹkan bí ẹyọ̀kan bí méjì tẹfẹ́ bóyá fẹ́ kí wá ní o bí wọ́n fẹ́ celebrate grace of God ní o. Nọ́mbà tẹ máa fi pè wọlé sí òun náà ni 0916-893-1000. 0916-893-1000 or 0915-333-4893 0915-333-4893 or 0911-333-893 0911-333-893. Bíbélì nínú ohun gbogbo ká máa ṣe kí ni ká máa dúpẹ́.
0: Gàjọ ayé lọ, òní ìmọ̀ tó ti ìmọ̀ lọ, ká ń bè sí ọba àpéjọba.
1: Kò sí nǹkan tí ìrònú ò lè ṣe nǹkan kan.
0: Ọba àpèrírẹ́, ọba àpèdá.
1: Bó kárí bọnú títí dèní dọ̀la tí ìrònú yẹn tí ìrònú yẹn ò bá sí lọ́nà tó tọ́ kò lè yọrí sí nǹkan kan. So ipò kípò tó bá léwu kó wà sọ fún ara ẹ pé I will make it, máa ṣe and I will succeed. Ọlọ́run a ti gbé ẹbọ ọpẹ ti wa a ti gbé ẹbọ ọpẹ tó ṣù yá ti gbé wá fún ẹ. Ọlọ́run tẹ́wọ́ gbá o. Mo dẹ̀ mọ̀ pé ẹ̀rí ayọ̀ ìdùnnú ló ti tẹ̀lé lágbára Ọlọ́run. Ẹ ti mọ̀ pé tèmi bá ṣe ń dìde fúyà ètò tọ́pọ́n máa ń súnkàn òun náà ni ọmọ níyì ọmọ nídẹ. Bàbá ti wà ní ìkalẹ̀ wọ́n ti dé wá back to back wọ́n ti dé wá léni ẹ tún gbádùn wọn léni Èkó Àfọlábí. Mo fi àsìkò yìí kí gbogbo àwọn tá a jọ ṣètò yìí pátápátá Brother Cosmos, my big engineer, no sentiment, NSP, mo kí yín sà, mo kí gbogbo àwọn tá a jọ wà nínú studio, mo kí Sister Esther. Sister Esther, lóhun kan ẹ bá mi kí àwọn aráalé, ẹ̀dẹ̀ máa dágbére fún wọn.
2: Nǹkan tí màá sọ fún wa ni wípé ẹ má jẹ́ kí ọpẹ́ kó wọn lẹ́nu wa, nítorí kò sọ́nà ta lè fi gbà nǹkan lọ́dọ̀ Ọlọ́run ju ká máa dúpẹ́ lọ́wọ́ ẹ lọ. Ẹ̀yin àgbà náà dẹ̀ lẹ máa sọ pé yinni kẹ́ni kó lè ṣe mí. Ẹni tí ò bá dúpẹ́ àná ṣe mọ̀ pé gbégi dínà èyí tó ń bọ̀ ni. Torí náà nítorí tẹ́ ẹ bá fẹ́ ore mi ẹ dúpẹ́ tàná nítorí ore ló máa ń bi ore. Lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni Esther Ọmọwálé Ọláya Dédèjì Ṣẹlẹ̀ Ọmọ Adéṣínà Ṣúlẹ́kẹ́. Má jẹ́ kí ọpẹ́ dá lẹ́nu ẹ nínú oṣù yóò nítorí pé ọlọ́pẹ́ ní orí nǹkan gbà.
1: Fún ẹ̀yin tẹ́ fẹ́ pè mí lẹ́yìn ètò nọ́mbà tẹ́ lè pè mí sí òun náà ni 0902602587 0902602587. Orúkọ tèmi ò yí padà Olúwa Tósìn GOP Garment of Praise títí dọjọ́ mẹ́jọ tátùn máa tún pàdé ní ìkànnì kan náà West Radio 89.3 FM your preferred awesome radio tàtún pè ní kànga agbọ́nmàgbẹ́ tó ṣe bẹ́ẹ̀ kún fún omi ọgbọ́n omi ìmọ̀ àti omi òye. Títí dọjọ́ mẹ́jọ tátù padì lẹ́ẹ̀kan sí àánú Ọlọ́run àti rí ẹ̀ kò ní fi wá sílẹ̀ o. Àbọ̀ Ọlọ́run a máa dájú lórí ilé wa lórí ẹbí wa. Ó dàbọ̀.

0: West Radio 89.3 FM on Gagoma.
1: Efile, Emma Yikuro, Wells Radio 89.3 FM. Nibe Gongon Lewa.
2: Gagawa Nibuwa Yenda Dari Kiri Timon Mani. West Radio 89.3 FM. Kanga Agoma Bebe.
3: Tired of listening to the same old content? Tune in to Wells Radio 89.3 FM, the only radio other radio stations listen to.
4: Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
1: The time is 5 p.m. from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
5: Lati Kone Konga Agbamogbe 89.3 FM Gerege Lagumare Rolelu.
6: Hello and good afternoon. Here is a news update on Wells Radio 89.3 FM. I am Ayo Emmanuel Ojo. President Bola Tinubu has directed the Economic and Financial Crimes Commission, EFCC, to immediately return to court and vacate the order freezing the accounts of the Osun State government. The president disclosed that the directive was necessary to protect public confidence in the democratic process, noting that the state was only days away from the governorship election. In Oyo State, the governor, Engineer Seyi Makinde, today commissioned the newly completed 2-kilometer Bodija International Market Road, a modern fire service building and an ultra-modern car park with shops at the Bodija International Market, reaffirming his administration's commitment to infrastructure development that supports economic growth, improves livelihoods, and safeguards lives and property. Speaking during the commissioning ceremony in Ibadan, the governor described the project as a testament to the effectiveness of local government administration in Oyo State, noting that they demonstrate the capacity of council authorities to complement the state development agenda through impactful projects. The Vice President of Nigeria, Kashim Shettima, today began a 2-week leave approved by the President, marking his first leave since assuming office on the 29th of May 2023. A statement by the Senior Special Assistant to the President on Media and Communications in the Office of the Vice President, Stanley Uwacha, revealed that Shettima would devote the period to study, reflection, and intellectual renewal as part of effort to strengthen his capacity for continued national service. In security matters, the Chief of Army Staff, Lieutenant General Wahidi Shohobo, has reaffirmed the Nigerian Army's commitment to strengthening defense cooperation with the Republic of Burundi as part of efforts to combat terrorism, violent extremism, and other transnational security threats across Africa. The Acting Director, Army Public Relations, Colonel Anele, revealed on his ex today that Shohobo gave the assurance while receiving Burundi's ambassador to Nigeria during a courtesy visit to the Army headquarters in Abuja. And finally, on the foreign scene, Donald Trump has denied reports that the United States is suffering a shortage and vowed in a social media post this morning that his administration would seek long-term jail sentences for those suspected of leaking information. With the war with Iran in its 6th month, Donald Trump and the Pentagon are facing mounting questions about the state of the military arsenal. The United States and Iran have continued trade strikes despite multiple pauses in fighting, and a deal to fully end hostilities remain elusive. That's it on the news update. Join us at 8 p.m. for the national news. Remember to call or WhatsApp the newsroom on 0916-893-2000 for any eyewitness account. I am Ayo Emmanuel Ojo. God bless you.
3: listening to the same old content? Tune in to Wells Radio 89.3 FM, the only radio other radio stations listen to.
1: Efile, Emma Yukuro, Wells Radio 89.3 FM. Nibe Gongon Lewa.
7: Lẹ́wọ̀, àkójọpọ̀ ìròyìn lérèfé ló ń dé ṣe ti gbọ̀ yín láti ìkànnì kànga àgbọ́nmàgbẹ̀, Wells Radio 89.3 FM. Oyé, Ọlọ́run Adégòkè ni oníròyìn yín. Ààrẹ Bọ́lá Tinubu ti pàṣẹ fún àjọ tó ń gbógun ti ìwà àdébàjẹ́ àti àjẹbánu EFCC láti gbé ìgbésẹ̀ lójú ẹsẹ̀ láti padà sílé ẹjọ́ àti láti gbé ìgbésẹ̀ kúrò lórí àsùnwọ̀n ìpamọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun eléyìí tí wọ́n gbégi dínà rẹ̀. Ààrẹ ṣàfihàn ọ̀rọ̀ wọn nínú ìwé ìdarí eléyìí tán fi léde lórí bó ti ṣe pàtàkì láti dáàbò bo ìgboyà ìlú nínú ètò ìjọba àwarawa. Wọ́n tọ́ka sí pé ó kú ọjọ́ péréte fún ìpínlẹ̀ náà láti ṣe ètò ìdìbò gómìnà wọn. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé lónìí ló ṣíṣọ lójú àwọn ojú òpópónà inú ọjà Bódìjà tó jẹ́ oníbùsọ kìlómítà méjì àti iléeṣẹ́ panápaná ìgbàlódé tó fi mọ ibùdó ìgbọ́kọ̀pamọ́sí àti àwọn ilé ìtajà ní ọjà Bódìjà ọ̀hún. Ó wá ṣe àtúnwò ìfarajìn ìjọba rẹ̀ sí ti ìmúdára tó ń ti ìdàgbàsókè ohun amáyédẹrùn láti ṣàtìlẹ́yìn fún ìdàgbàsókè ọrọ̀ ajé tó fi mọ ìmúdára ìgbé ayé àlàáfíà àti dídáàbòbò ẹ̀mí tó ń ti dúkìá. Ó sọ̀rọ̀ lákòókò tó ń ṣe ayẹyẹ ìṣíṣọ lójú ọ̀hún nílùú Ìbàdàn. Níbẹ̀ ó ní gómìnà ló ti ṣàpèjúwe iṣẹ́ àkànṣe náà gẹ́gẹ́ bí ẹ̀rí lórí iṣẹ́ àwọn ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tọ́ka sí bó ti ṣàfihàn ipa àwọn aláṣẹ náà láti parí àwọn àgbéṣe ìdàgbàsókè nípasẹ̀ àwọn iṣẹ́ àkànṣe eléyìí tó nípa rere. Igbákejì Ààrẹ Kazeem Shettima lónìí ló bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ìsinmi ọlọ́sẹ̀ méjì rẹ̀ eléyìí tí Ààrẹ Bọ́lá Tinubu buwọ́lù tó ṣàmì ìsinmi àkọ́kọ́ rẹ̀ láti ìgbà tó ti bọ́ sí ẹnu iṣẹ́ ní ọdún 2023. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde látọ̀dọ̀ amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì àgbà sí ààrẹ lórí ìgbéròyìn jáde àti ìbáraẹnisọ̀rọ̀ nílé-iṣẹ́ igbákejì ààrẹ Stanley Nkwocha, ó ṣàfihàn pé Shettima ó lo àkókò náà láti fi lọ ṣe àfihàn ìrètí rẹ̀ àti láti kẹ́kọ̀ọ́ púpọ̀ nípa àtúnṣe akitiyan àti agbára láti fi kún okun ipa rẹ̀ nínú ìtẹ̀síwájú iṣẹ́ rẹ̀ lórílẹ̀-èdè yìí. Ọgágun àwọn ológun Wahid Shahibu ló ti ṣe àtúnjẹ́rìsí ìfarajìn àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà láti fi kún okun àjọṣepọ̀ ètò ìdáàbòbò pẹ̀lú orílẹ̀-èdè Burundi gẹ́gẹ́ bí lára akitiyan láti gbógun ti ìwà ìgbésùnmọ̀mí tó ń ti àwọn ìhàlẹ̀ àti ìdúnkòokò mìíràn ti ń ṣẹyọ lórí ètò ààbò jákèjádò ilẹ̀ Adúláwọ̀. Ẹni tó jẹ́ bí ọ̀gá àgbà ti ń délé tó tún jẹ́ alūkkóró iléeṣẹ́ ọmọ ológun Yun Apolinia NNL ló ṣàfihàn ọ̀rọ̀ náà lójú òpó X lónìí wípé Shaibu ó ṣe ìfidánilójú ọ̀hún lákòókò tó ń gba àlejò aṣojú Burundi sí Nàìjíríà Edward ní àkókò àbẹ̀wò tí yìí ń ṣe sí olú iléeṣẹ́ àwọn ọmọ ológun tó wà ní ìlú Abuja. Ààrẹ Donald Trump ti ṣe ìkódànù àkójọpọ̀ ìròyìn kan tí ń káàkiri wípé orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n ti ní àìní àníto àwọn ohun ìjagun. Ó wá ṣèlérí lójú òpó ayélujára rẹ̀ lóòrọ̀ yìí wípé ìjọba òun ó gbé ìgbésẹ̀ ẹ̀wọ̀n ọlọ́jọ́ gbọọrọ lórí àwọn tán bá fura sí wípé wọ́n ń ṣẹnu fóró wọ́n ń tú àṣírí ìròyìn náà jáde pẹ̀lú ogun tí ń lọ lọ́wọ́ láàrin Iran. Trump àti àwọn ikọ̀ Pentagon wọ́n ti ń fojú winá àwọn ìbéèrè oríṣiríṣi tí ń ròkè látàrí ohun èlò ìjagun àwọn ọmọ ológun wọn. Orílẹ̀-èdè Amẹ́ríkà àti Iran wọ́n sì ń tẹ̀wájú láti máa ṣèkọlù síra wọn pẹ̀lú bó ti ń dáwọ́ dúró lórí ìjà náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan àti ìgbésẹ̀ àti fòpin sí ìjà náà tó jẹ́ pé kò tí ì yọrí sí èbè tó yẹ. Èyí lópin àkójọpọ̀ ìròyìn lérèfé fún ti òní. Ẹ darapọ̀ mọ́ wa tó bá ti di aago mẹ́jọ alẹ́ lórí ìròyìn ilé wa. Bákan náà ẹ lè pè wá tàbí kẹ́ ẹ fa àtẹ̀jíṣẹ́ sọwọ́ tẹ bá láwọn ìròyìn lè tún ṣojú yín tẹ fẹ́ kàn sí wa lórí ẹ̀. Ẹ kàn sí wa lórí nọ́mbà yìí 091-6893-2000. Oyè Ọlọ́run Adégòkè lóníròyìn yín. Ẹ ṣeun, tẹ́ ń gbọ́ wọ, ẹ kú kalẹ̀.

0: ìwà ìrẹ̀lẹ̀ ló yẹ ká máa wu pẹ̀láwọn òbí ìwà ìwọ ọmọ yìí. Ní mo sọ́njọ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ máa ń bá dàgbà tán tí òbí wọn bá wá ń sòjòjò àsàn wọn ni wọn ti ń disturb àwọn jù. Ìwọ ọmọ wípé n tí wọ́n ṣe fún ọ náà kékeré ìwọ náà ó ṣe fún ìgbà tí wọ́n bá dàgbà yẹn. Ìgbà tí wọ́n ń tọ́jú rẹ̀ wọn ò lọ rẹ̀ àwọn wọn ò lọ sú àwọn ń ṣiṣẹ́ ìkìlọ̀ wa dé títọ́jú òbí rẹ̀ tí ó wà sú ọ. Láti máa ń ṣe lórí ètò yìí, ẹgbà nọ́mbà ìsílẹ̀ 0919-833-1000 Ìmọ̀ bá a ti máa ń ṣe lórí ètò ní ọjọ́ ìjọbẹ̀jọ. Béèrè tá a fẹ́ bèèrè àwọn olóyìnbó fẹ́ kí àwọn èèyàn kí wọ́n bá mi sọ sílé ní òun ni pé ẹgbọ́ dáadáa o kí là ń pè ní ẹ̀kọ́ ọ̀rọ̀ mi. Ọmọ mi kan ló ń bá mi sọ̀rọ̀ láìpẹ́ yìí. Ọmọ yẹn ìdí ẹnu rẹ̀ ọ dàbí tàwọn òyìnbó. Ẹ lè mà pọ́mọ Yorùbá lọ́mọ ẹ̀ ṣùgbọ́n ó níwà Yorùbá nínú. Ọmọ yìí wá kí mi ó kúnlẹ̀ bí tàṣà wa mú. Ọmọdébìnrin wa ń bí kí ló kọ rẹ ọ̀sọ̀rọ̀kọ̀ ẹ̀ fún mi. Mo fẹ́ sọ ọ́ pẹ̀ lórí agbágbé ni o. Ọmọ ìlú Buni ó níbàdàn lòun. Ìbò lóko yín Ọlákanrán.
1: Ìwà ìrẹ̀lẹ̀ ló yẹ ká máa wò.
0: Ǹjẹ́ bo lagbo lé yín òun wò mí.
1: Pẹ̀lú àwọn òbí wa la bá lówó lọ́wọ́ láti yọjú wọn
0: lọ. Wọ́n béèrè ìbéèrè lọ́wọ́ rẹ̀ mo ní kíní jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ mi lọ́ba ń wò mí. Wá fẹ́fẹ́ yìí tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ mi lórí ètò yìí pé ẹ gbọ́ kíní jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ mi. Ẹ̀rín ìwòjú ẹ̀kọ́ lẹ̀kọ́ jẹ́ ìwò ni rẹ̀ ń bàbà. Ọgbọ̀n gbà tí wọ́n bá ń sọ ọpọlọ kalẹ̀ báyìí ti ń jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ mi. Prince mo ń retí yín o. Àǹtí mi Christiana mo ń retí yín. Mo ń retí àfáà tírímì sí yù mo ń retí yín. Gbogbo ẹ̀yìn rífẹ̀ pátápátá gbogbo yín ni mo ń retí o. Mo ń retí yín látàpátá. Mo ń retí yín láti Togo. Mo ń retí yín láti Kalaba. Ẹnìkan pé Kalaba ń jù mo ń retí láti Kalaba. Kí là ń pè lẹ́kọ̀ ọ̀rọ̀ mi? Ọlọ́run tẹ̀ ń rí kò lórogún kò lọ́bà kan. Ó nìkan náà ni ọ̀kan.

ìyá ẹni ni ìyá ẹni bàbá ẹni náà bàbá ẹni ọyìn bàbá méjì bí ìyàn o ìyá méjì náà sì bí ìyàn bàbá dìyàn díẹ ni mú ìyànjú ẹ mú ìyànjú ẹ. Àyìn ọkùnrin méjì wọn lè mọ ìjà sọmọ kan. Ṣùgbọ́n obìnrin méjì kì í jà sọmọ kan. Tóbi méjì bá ti ń jà sọmọ kan ó ti lọ́wọ́ nǹkan mí nánú. Ọmọdé yìí rántí ẹmọ ẹni tí rántí ọmọ ẹni tí wọ́n ṣe ọmọ nìwọ náà bí lẹ́hun o ẹnìkan ló sọ̀rọ̀ ní tí o bá lọ sọ́dọ̀ àwọn òbí rẹ tó dàgbà tó fẹ́ lọ ṣètọ́jú wọn. Gbìyànjú láti mú kan lára àwọn ọmọ rẹ gbìyànjú àti máa mọ lọ́wọ́ tó o bá ti mú wọn lọ́kọ̀ọ̀kan lọ lọ́wọ́ tó bá lọ sọ́dọ̀ àwọn òbí rẹ àmọ́ yóò mọ̀ wípé bí èèyàn bá dàgbà tó bí ẹni bá dàgbà èèyàn máa tọ́jú òbí ẹ̀ ni. Kò sí iye tó ná fún òbí rẹ tó pọ̀ jù bẹ́ẹ̀ ni kò sí iye tó ná fún ọ tó kéré jù rántí àwọn òbí rẹ ní gbogbo ìgbà.

0: Káyọ̀dé Fáṣọlá leléyìí. Bàbá yìí wọ́n ṣiṣẹ́ dáadáa sílẹ̀. Bàbá rẹ̀ nìkankan tó mọ tá a sọ pé tá a bèbèrè tá a bí yín tẹ́nìkankan ò mọ́ ẹnìkan ti wọlé o. Ẹnìkan ti wọlé, ẹ jẹ́ ká gbọ́ ní tẹ́lẹ̀ yọ sọ. Hello. Hello, ẹ fọ̀n sókè.
1: Ẹ kúrò lẹ́.
0: Ẹ kúrò lẹ́ o, orúkọ yín wo ẹ ti ń pè o?
1: Fájọ bí olùsọ̀rọ̀ lórúkọ mi láti gàngàn sí.
0: Fájọ bí láti gàngàn sí. Ọya kí là ń pè lẹ́ẹ̀kọ ọ̀rọ̀ mi?
1: Ẹ̀kọ́ tí ò gbóná tí ò tutù ni ẹ̀kọ́ ọ̀rọ̀ mi.
0: Ẹ ṣeun. Alàgbà, ẹ̀kọ́ tí ò gbóná tí ò tutù, òun là ń pè lẹ́ẹ̀kọ ọ̀rọ̀ mi. Ẹ fúnra yín látẹ̀wọ́, ẹ fúnra yín látẹ̀wọ́.
1: Kò tí ì tutù tán.
0: Bẹ́ẹ̀ ni, ẹ̀kọ́ tí ń pè lẹ́ẹ̀kọ ọ̀rọ̀ mi nù, yóò dáa fún yín. Alàgbà Fájọbí, ẹ ṣe mo dúpẹ́ o. Alàgbà Fájọbí, kẹ pè mí ní ẹ̀yìn ètò yìí, kẹ pè nọ́mbà mi lẹ́yìn ètò yìí. Alàgbà Fájọbí, wọ́n ti sọ fẹ̀yìn ọ̀dọ́ sìn, ẹ̀kọ́ tí ò gbóná tí ò tutù ni. Ìyá mi dé yọ̀nù lọ́hùn, ìyá bàbá mi nù. A bá ń kiri ẹ̀kọ́ lọ, ìmìnira àgbẹ̀ kan lérí. A ní ẹ̀kọ́ ọ̀rọ̀ mi ni mo fẹ́ o. Ẹ̀kọ́ tí ò gbóná tí ò tutù ni. Bí wọ́n bá wá rà tán ẹlòmíì, àmọ́ bùhá wo kókó fọbẹ̀ lé lórí. Ìgbà mi bẹ́ẹ̀ ẹlòmíì ó fi lépin gbà tó bá dálé, yóò ti tutù dáadáa. Ẹ̀yin ọ̀dọ́ sìn, ẹ máa ń fetí sí irú ètò báyìí ní West Radio 89.3 FM. Ìbẹ̀lẹ̀ ti mọ̀ ti ń jẹ́ àṣà Yorùbá kúnbelé. Alàgbà Fájọbí, ẹ ṣe mo dúpẹ́ o. Ẹ máa ń bá wa bọ̀ lórí ètò yìí ńgbà. Bá parí, a fi nọ́mbà sí kẹ̀pẹ́ nọ́mbà wọn. Kẹ̀pẹ́. Súbàdì aago márùn-ún àbọ̀ a lọ sí agbára ìpolówó ọjà ńgbà bá darí dé abala kejì ètò kàlàpọ̀ mi. Ìyẹn ni àlọ́ àpamọ̀ àti àlọ́ onítàn. Jágbọ́ ń tẹni fẹ́ wí o. Ó ti lọ tán. Ẹnikẹ́ni kó mọ́ pè wọlé mọ́. Alàgbà Fájọbí ti sọ fún wọn láti gàngàn sí. Gbogbo ẹ̀yin ará gàngàn sí. Ẹ pẹ̀lẹ́ ẹ kú gbàdúrà àsìkò yìí o. A ò ní gbé ẹ̀kọ́ ẹnì kankan mọ́. Àgbọ́ ìpè ẹnìkẹ́ni mọ́. A ní gbé mọ́. Torí pé àsìkò ń fún wa ní papámọ́ra. Àti pé Alàgbà Tàlàbí, Fájọbí, wọ́n ti sọ fún wa. Ọmọ níyì ọmọ ń dẹ̀lẹ̀ tuntun ń bá tẹ́gùn fà lọ́wọ́ West Radio 89.3 FM ní òpópónà aláàfin bí yìí lolúyọ̀lé estate ńláwa o. Ńlá kalẹ̀ síbi ọlọ́ba ẹgbẹ́ àwọn ìpolówó ọjà yín ẹgbẹ́ wa à ń retí yín o. Ìyẹn bá wa dùbọ̀ kọ̀kẹ́ rí pé rere lolúwa. Tó bá dago márùn-ún àbọ̀ a lọ sí abala ìpolówó ọjà ẹ kú kalẹ̀.

0911333899 0911333899. Àlọ́ àpamọ̀ abala rẹ̀ la wáyé. Àwọn ojú ilẹ̀kùn tẹ́ ó bá wọlé, òun láti pèsè ìta mẹ́ta rẹ̀ lẹ́kùn yẹn. Lẹ́kùn ojú ilé, lẹ́kẹ̀gbẹ́kẹ̀ni, àti lẹ́kùn ẹgbẹ́ kejì. Ibi tó bá wù ọ́ ni kó o bá wọlé ń bẹ̀.

àbúrò ọ̀rẹ́ rẹ̀ àkàlà yìí pé kó jọ kó ṣètò náà kó náà dọlọ́mà kó yà ń dúkìáwó òtò náà ò lóyún àkàlà bá ní ó ṣeun ọ̀rẹ́ mi ìjàpá ní kò ṣàìró ọ̀rọ̀ tìrẹ yìí ìgbàwó wá ni èmi àti ìyàwó mi ń sọ̀rọ̀ rẹ níbí yìí tí à ń gbàdúrà kọlọ́run ṣe ẹ̀fọ́ kó ṣe ẹ̀sínú ìyàwó rẹ kẹ́yìn náà dọlọ́mà irú ọkàn tèmi ni pé ìgbà tí ẹ kò sọ fún wa mo ti gbà pé ẹ ti rí àwọn baláwo kan tàbí àwọn oníṣègùn kan tó ń ṣáájò fún yín ni ìpè tí a sì gbọ́ láì lálàlà ìgbé tá a pọ̀ ìgbé tá a bá gbọ́ síbí là máa ń jẹ́ bẹ́yàn bá pé yẹn tẹ́yàn bá pé yẹn sí lèèyàn jẹ́ ń gbé òpè mí kò jẹ́ kí n fọ̀rọ̀ kankan kò jẹ́ kí n fi sọ kí n fi lọ̀wọ́ náà. Ọ̀wá nísinsìnyí o tó ti sọ fún báyìí o mo sọ gbogbo pa mi ìyàwó rẹ yóò sì lóyún ṣùgbọ́n kinní kan ni o gbọ́ dáadáa o nítorí ọ̀rọ̀ rẹ ṣòro ogun tèmi kò ní èèwọ̀ o gbọ́dọ̀ tọ́ wo ó ní ogun tèmi kò ní èèwọ̀ o ò gbọ́dọ̀ tọ́ wo tí o bá tọ́ wo ó lóyún o kí ló máa ṣe bí ọmọ náà kò sí àfikún o torí náà mo kìlọ̀ fún ọ gidigidi o kò sí ẹ̀rọ rẹ o. Àkàlà sọ fọ́rẹ̀ rẹ̀ pé ogun tòun ò lẹ́rọ̀ o tọ́ ọba ti tọ́ òpẹ́rẹ́ ó lóyún o ṣùgbọ́n sọ́kùnrin máa bímọ bí. Ìjàpá ni ha kí ló máa sún mi sí ẹ̀yẹn ohun tí mò ń wá àlá fún láti ogún ọdún sẹ́yìn kí n tún má fọwọ́ ara mi sí ara mi rárá o n kì í sọmọdé àgbà ni mo dà yìí torí náà ohun tó bá sì ṣe ohun tó bá ní sì ṣe ni kí n ṣe o ohun tó bá ní ṣe náà ní ń ṣe n ò ní já ọ rárá n ò ní fọwọ́ kan ká mú kúrò o n kò jẹ́ jọṣẹ. Inú mi láti gbọ́ ìlérí rẹ ọ̀jàpá ohun rí bọ́ tó máa wá táàfìtì ni màálù méje o gbọ́ dáadáa màálù méje ewúrẹ́ méje àgbébú adìẹ méje àgbò méje òbúkọ méje ẹyẹlé méje adìẹ mẹ́rìnlá ẹ̀rín àtọ́mọ ẹ̀ ní èyí a ti jẹ́ lórí ipá wọ̀mọ̀ náà. Ó ní àkùkọ méje àgbébọ̀ méje ló fi ṣe ìgbé epo méje gbírin iyọ̀ méje tata méje àpò àlùbọ́sà méje lẹ́yìn yẹn ó wà lọ ra odidi ẹja àárọ̀ tí wọ́n ká tí wọ́n ti yan tó gbẹ tó jojú ń gbèsè ńlá fi ṣàṣìjẹ fún ìyàwó rẹ̀. tó bá ti ṣe báyìí kò lè mọ́sùn jẹ yóò lóyún ni bẹ́ẹ̀. Ìjàpá dúpẹ́ lọ́wọ́ àkàlà ó gbéra ó relé rẹ̀ ó kó òórò fún ìyàwó rẹ̀ nígbà tó ti dọjọ́ kejì gbogbo ohun tí wọ́n ní wọ́n ti pátá gbogbo ẹ̀ ní wá pérépéré o ó sì kó lọ lé àkàlà. Ìgbà tó kò débẹ̀ àkàlà wa ṣèpèsè fún ó fẹ́ jàrọ̀ ó fi ṣèpèsè fún ìjàpá ó ní tọ́ bá dijọ́ kejì kọ́ wá gbéṣẹ́ rẹ̀ ó dijọ́ kejì ìjàpá mọ̀ gbálé àkàlà lọ o àkàlà ṣe gbé pátápátá ó sì gbé fún àkàlà ti rúbọ tòru àìpèsè rẹ̀ tọ́jà ṣe jẹ́ ó gbé fún ìjàpá. Inú ìjàpá dùn ó ní ó ṣeun ọ̀rẹ́ mi ó ṣe mo dúpẹ́ o.

0: Babaláwo gbé ọbẹ̀ lé lọ́wọ́. Ó sì tún kìlọ̀ ó tún kìlọ̀ pé tó ìjàpá. Yẹ́n níbo ló ni àṣejẹ́ yìí o kìí ṣe wọ́ o. Ìjàpá ni nígbà tí èsì èdè ṣé bó ti ké fún mi lánàá. Màá tọ́mọdé bí màá jọ máa gbẹ́kọ̀rò roko ni ó lọ́rọ̀ ẹ̀mí má gbọ́dọ̀ sọ fún ọ dáadáa ni òun ni mo ti gbọ́. Ìjàpá gba ọgbà àṣejẹ́ bó sì lọ́nà ọbẹ̀ yìí ń ta sánsán sì ní mú ó fi mú fọ̀ọ̀rùn rẹ̀ ó ń dọ̀fun tòlótòló ló ń wò pé ọbẹ̀ yìí nìkan ní yánnibú ọ̀jẹ̀ tí mo fi àdúrà owó ìpèsè ní yánnibú ọ̀jẹ̀ yìí. Ìjàpá ní kíni ṣe ìjẹ́bẹ̀ gan ń tọwọ́ ọjà rí sóbìn ní dánmọ́bí ni ìgbà dídí méjìlá dọlọ́mọ. Ìjàpá bá dúró ó ṣe ọbẹ̀ náà wò ó rí ẹja ọ̀rọ̀ yẹn ó rí pórí ẹ̀rí túbù yẹ̀fù yẹn dáadáa lọ́wọ́ ní tọ́jú ẹ̀wò lọ́ bá mú ibi iṣu ẹ̀mẹja rọ̀ lọ́ bá mú ibi iṣu kan ibi iṣu ẹja lọ́ bá sọ ẹ̀nà. Bó ṣe jẹ́ ní bá ń lọ sẹ̀mẹ́kọ̀ kan jù à díẹ̀ èyí tọ́ kan jù à kò tí ì rìn ju òpó náà kan síbi ó ti tọ̀wò lọ lọ́ bá fẹ́ ẹ̀kan gbogbo ẹ̀ kalẹ̀ lọ́ bá wọ̀ mọ́ra ní bá ń jẹ́. Ó ní ọbẹ̀ lódò tó báyìí ní níbo nìkan ní àwọn àjèrúgbó ọbẹ̀ ọba jókòó lábẹ́ẹ̀gi ó fọwọ́ sí ó jẹ̀gbọ́ ẹ̀ pátápátá ó fọ ìsásùnmọ́ pátápátá ìjàpá jẹ gbogbo ẹ̀ pátápátá o. Ìgbà tó jẹ́ tán tó ní kò ń dìde ikùn bẹ̀rẹ̀ sí ga ikùn bẹ̀rẹ̀ sí wú díẹ̀ díẹ̀ wọ́n bá ṣe gbígbèsè kan ikùn ó ga. Ìgbà tó yá ìjàpá ò mọ̀ lè rìn mọ́ o ní bá ń wọ́ lójú kan náà ikùn ó ti garé kọjá àyà ìjàpá wa ní tó o ó ń padà sílé àkàlà ọ̀rẹ́ ẹ̀hún tó ṣe tó ṣàṣìjẹ́ kó lọ jẹ́wọ́ ẹ̀sìn ẹ̀hún fún un. Ìjàpá ń wò lọ́ọ̀kan ń wọlé àkàlà lọ́ọ̀kan kò bá lè rìn mọ́ ní bá ń wò sù bí ẹni ọkọ̀ jálẹ̀ lọ́ bá torin bọnu ní bá ń kọrin babaláwo ó ní mo wá bẹ̀bẹ̀ alugbinrin ó kọrin títí tí ohùn rẹ̀ já tò ọkàn kálà ọkàn àkàlà ọkàn ń bùbá rẹ̀ àkàlà ní ọmọ ọ̀rẹ́ mi yìí kì í gbọ́ràn mo ti mọ́ tẹ́lẹ̀ àkàlà báyọ̀ ló bá rí lókè ó ní ìjàpá ń tí mo ní ọmọ ṣe ló ṣe yìí ọ̀dẹ́jà. Ó ní mo sọ fún ọ ogun tèmi ọ lẹ́rọ ìkúlẹ̀rọ rẹ̀ ìjàpá ń bẹ̀bẹ̀ ó ń bẹ̀bẹ̀ títí tí àkàlà ọmọ gbẹ́bẹ̀ rẹ torí pé ó ti sọ fún pé kọ lẹ́rọ. Ó ná ìjàpá mo sọ fún ọ tọ́pẹ́ tẹ́pẹ́ ya rẹ lọ jẹ́ ni bí ó ṣe lóyún nù ìwọ lọ jẹ́ ó ti jẹ́ mo ní ọmọ mo ní kó o má jẹ o sì jẹ́ orí ń tó orí bá obìnrin ọkùnrin yìí sì bímọ bó o ṣe bá kúrè o kò lẹ́rọ o. Ìjàpá bá fọwọ́ ó bá fìdí wọ́ ó fi wọ́ dójú ọ̀sán yìí ó dọ̀bálẹ̀ ó ń bẹ̀bẹ̀ ọ̀sán yìí ní ó ti jẹ ìwọ ẹ̀mí rẹ láò fi ṣètùtù ẹ̀ ó ti jẹ ìwọ. Ìgbà tínú ìjàpá tóbi títí tí lọ bá bẹ pò ikùn rẹ bẹ pò ìjàpá bá kú o ó kúkú oró o nítorí ojú kòkòrò rẹ o ìjàpá sáko sídi òrìṣà ọ̀sán yìí o. Ojú kòkòrò àti àwí ìfẹ́ àtàkọ́ ọ̀gbà nìyí òun ni ìjàpá jèrè rẹ̀ yìí o ojú òrìṣà ọ̀sán yìí ló kú sí o ìdí tí wọn fi ń fi ìjàpá bọ ọsán ìrèé o a lè mú bèrè wà ń jọ mi pé ẹrú ẹran wo ni wọn fi bọ ọsán yìí. se ma pe ti an ba nso dun sango wa ma mu agbobo orisa sango orisa osan ijapa ni an fi bo o alaba won ni won fi bo o idinu o tori pe ibe ni ijapa ibe lo kusi oju orisa osan lo kusi njota we yi osan ba gbe japa lo ba je idinu to je pe ti an ba fe bo orisa osan bayi ijapa ni won fi bo dia lo mi re o bangbalaka o dia lo mi re o bangbalaka
1: ojo je o mi ro
0: bi n ba puro ka gbe na mi ko mo ro o ṣugbọn to bo je pe o to no so pe eyin eran alaba won ni won fi bo san yin ka gbe na mi ko dun le meta o oro abi oro
1: ojo je omi
0: gbogbo n to wa studio won loro eyin ara ale gan loro
1: ojo
0: eran japa ni won fi bo orisa osan yin o e gbo daada alo yi wa ko wa pe ka je ni ti oni ma deja
1: omi me
0: ka gboran ka de fi se se ntan ba ni ko mo se o ti en ba ni ko da ni mo

0: Ogun ẹ̀mí mo lè dènà Nàìjíríà, ẹ̀tẹ́kíkẹ́ gbọ́mi dáadáa. Lọ́wọ́lọ́wọ́ ta wà yìí, ogun lọ́gbọ̀n mo lè dènà Nàìjíríà. Ni wọ́n ti rówó pa wọlé lọ́nà ìrọ̀rùn lọ́sọ̀ọ̀sẹ̀ nípa lílo ojú òpó mobile app kan ṣoṣo. App náà là ń pè ní Bill Station. Àti pé lónìí, a ń ṣe àfihàn gẹ́lẹ́bẹ̀ẹ́ náà ṣe lè darapọ̀ mọ́ ogun lọ́gbọ̀n àwọn èèyàn láti mọ fi app yìí pawọ́ wọlé. Ọdún 2026 mọ́ tún ti ń lọ. Kí ló wá dé tó jẹ́ pé sálárì nìkan náà là á àfi bí afẹ́fẹ́ ní fò lọ. Jẹ́ ìwà nígbà nǹkan mí sọ̀rọ̀ ayé mi báyìí. Mo gbọ́dọ̀ wọ́nà tí owó mọ̀ gbà wọlé yàtọ̀ sí sálárì tí ń wọlé lẹ́ẹ̀kan lóṣù yìí.
1: Túnde, ó kí ìṣòro rẹ ti dìgbẹ́ tẹ́lẹ̀, ìwọ kò dáwọ́nlóòdù Bill Station.
0: Bill Station, èwo ni tún jẹ́ báhun?
2: Bill Station lójú òpó kan tá a fi ìlànà ọlọgbọ́n gbé kalẹ̀ láti ṣe àmójútó gbogbo ìdúnadúrà owó rẹ̀, eléyìí tí ó ràn lọ́wọ́ láti mọ rí owó pa wọlé, láti fowó pamọ́, àti láti ṣe àmójútó gbogbo ìdúnadúrà rẹ lójú òpó kan ṣoṣo. Ṣùgbọ́n wá tẹ́tí níbẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ mi dáadáa o. Pẹ̀lú ìlànà sọ fún mi kí n sọ fún ẹ ti Bill Station, eléyìí tí a mọ̀ sí referral program, ìwọ náà lè mọ rí owó tó tó 5,000 naira pẹ̀lú èèyàn mẹ́wàá tó o bá sọ fún ní kété tí wọ́n bá ti forúkọ sílẹ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe ìdúnadúrà.
0: Ẹ ní sùúrù o, 5,000 naira 5,000 tán yányán látàrí pé mo sọ fún yàn èèyàn mẹ́wàá, ẹ ṣàlàyé kiní kó yé mi o.
1: Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí, kò sì sí òdiwọ̀n fún iye tó lè máa gbà wọlé. Bó o bá ti sọ fún èèyàn 20, ó máa gba 10,000 naira 10,000 naira Tó o bá tún wá sọ fún èèyàn 100, ó tún fi 1,650 naira ṣe ìfàjẹ́. 50,000 naira Ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń lò ó, tí wọ́n sì ń rí ọ̀pọ̀lọpọ̀ owó pa wọlé lóṣooṣù.
2: Ṣùgbọ́n sáà, Bill Station kì í ṣe fún pípa owó wọlé nìkan. O lè ràn yín lọ́wọ́ láti fi owó pamọ́ nílànà ayébáyé tá a ti mọ̀ ní àjọ tàbí ẹ̀sùsù tàbí owó alájẹsẹ́kù. Yálà lójoojúmọ́, lọ́sọ̀ọ̀sẹ̀ tàbí lóṣooṣù, kò sí wàhálà bàbá alájò ìtí ìdè, kò sí ká máa lérẹni káàkiri ká tó gbowó àjọ. Ohun gbogbo ló ti wà létòlétò. Torí lójú ẹsẹ̀ lórí owó rẹ gbà tó bá tú àkókò láti gbowó àjọ rẹ láìsí ànilére ni kì í.
1: Pẹ̀lú Bill Station, o sì lè gba owó kó o fowó ránṣẹ́ tàbí kó o ra data àti owó ìpèlè owó pọkú, sanwó iná tàbí cable TV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
0: Tó túmọ̀ sí wípé data ya ọ̀pọ̀ dáadáa lórí Bill Station.
1: Bẹ́ẹ̀ni, ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn sì ni wọ́n ti ń lo Bill Station láti ra data wọn nítorí pé ó rọjú, ó sì yára.
0: Ẹni sùúrù o, ó ìkúnú ìṣòro mi o. Tí mo bá fẹ́ wá ra fóònù àbí àwọn ohun èlò ilé tí owó mi ò sì tí ì pé ń kọ́ kí ni ń ṣe.
1: Túnde, ìyẹn ò kí ń ṣèṣòro o. Lórí Bill Station, o lè jàǹfààní rà á báyìí kó o sanwó gbọ́báyá. Èyí tá a mọ̀ sí buy now pay later. O lè ra fóònù tàbí ohun èlò ilé tó o bá nílò lénìí kó o sì máa sanwó díẹ̀ díẹ̀.
2: Ẹ̀sùn wa gbọ́ pa bambari bẹ̀ o, a tún gbé Bill Station kalẹ̀ fún àwọn tí wọ́n jẹ́ olókòwò àtàwọn oníkàràkátà tó bá jẹ́ pé ìwọ ní ṣọ́ọ̀bù, iléeṣẹ́ kékèké tàbí oníléeṣẹ́ ńláńlá. Bill Station ìní ó fún ọ láǹfààní láti wọ ojútùú sí ọ̀kan ọ̀jọ̀kan ìpèníjà tó o bá ń kojú. Pẹ̀lú Bill Station Business Solution, ẹ lè ṣe àwọn nǹkan wọ̀nyí: gba owó yá láti fi ṣe àmúgbòrò òwò rẹ tá a mọ̀ sí business loan. Ẹ lè gba ẹ̀rọ POS machine láti mọ fi gba owó lọ́wọ́ àwọn oníbàárà yín. Ẹ tún lè lo ìlànà rábà yìí kó o sanwó bọ́báyá láti fi ra àwọn ohun èlò tí iléeṣẹ́ rẹ nílò. Ẹ sì tún lè lò ó láti mọ fi sanwó àwọn òṣìṣẹ́ yín lọ́nà ìrọ̀rùn lójú òpó áàpù yìí kan náà.
0: Tó túmọ̀ sí wípé àwọn iléeṣẹ́ ńláńlá náà lè lo Bill Station àbí?
1: Bẹ́ẹ̀ni, àwọn iléeṣẹ́ ńláńlá lè lo Bill Station láti lè san owó àwọn òṣìṣẹ́ wọn lọ́nà ìrọ̀rùn.
2: Bákan náà, Bill Station tún fún yín láǹfààní láti lo àwọn nǹkan wọ̀nyí: gba virtual card, ìyẹn káàdì orí ayélujára tó ń lo owó dọ́là láti fi gba owó tàbí fowó ránṣẹ́ nílé òkèèrè. Ẹ tún lè gba owó tàbí fi owó ránṣẹ́ jákèjádò àgbáńláyé. Ẹ lè ṣe àmójútó okoòwò yín lórí áàpù yìí kan náà. Ẹ tún wá gbọ́ o, lọ́wọ́ yìí Bill Station ni ló sì ń ṣe kóríyá fún àwọn tó bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀. Tí wọ́n bá ti gba áàpù Bill Station tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní lò ó ní kété tẹ́ ẹ bá ti gbà á, tẹ́ sì ṣe àkọọ́lẹ̀ orúkọ yín, ẹ bẹ̀rẹ̀ sí ní máa ṣe ìdúnadúrà nìyẹn. Bákan náà, lẹ́kùn bẹ̀rẹ̀ sí ní rí owó gbà wọlé nípa sọ fún mi kí n sọ fún ẹ tá a mọ̀ sí referral. Fún ìdí èyí, wọ́n náà mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ báyìí lọ sórí Google Play Store tàbí Apple App Store. Tẹ Bill Station BIFF Station, dáwọ́lódù rẹ̀, kó o sì forúkọ sílẹ̀, kó o sì bẹ̀rẹ̀ sí ní rí owó pa wọlé lónìí.
1: Máa gbowó,
0: máa fowó pamọ́.
2: Bẹ̀rẹ̀ sí ní ṣe àkóso ètò ìnáwó rẹ ní ìlànà ọlọgbọ́n pẹ̀lú Bill Station. Kàn sí www.thebillstation.com tàbí kẹ́ kàn sí wa lójú òpó WhatsApp pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0916-858-1914.
3: Bill Station, ojú òpó kan ṣoṣo fún ìdúnadúrà lọ́nà ìrọ̀rùn.
4: 89.3 FM, your preferred wholesome radio.

Ẹ̀kalẹ́ àsìkò iṣẹ́ látàárọ̀ àkójọpọ̀ ìròyìn lẹwà la mú wá fún yín láti ìkànnì kànga gbọ́mọgbẹ́ 89.3 FM eléyìí tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue Olúyọ̀lé Estate nílẹ̀ Ìbàdàn. Adédàmọ́lá Olóyèdè loníròyìn ṣáájú ẹgbẹ́ àwọn kòkòrò tó wà nínú ìròyìn náà. Ààrẹ Tinubu ti pàṣẹ fún àjọ EFCC láti ṣe ètò sílẹ̀ àti bí ẹsẹ̀ kúrò lórí àpò àsùnwọ̀n ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà tó sì ń fìdí ọ̀rọ̀ náà mọ́lẹ̀ fún gómìnà ìpínlẹ̀ ọ̀hún. Igbákejì ààrẹ Shettima bẹ̀rẹ̀ ìsinmi ọlọ́sẹ̀ méjì nígbà tí ó sì ń tẹnu mọ́ ìfarajìn rẹ̀ sí ètò iṣẹ́ ìlú. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé wọn ni pé ó ṣiṣọ́ lójú àwọn ojú ọ̀nà kan tó sì ní ṣe pẹ̀lú àwọn ibùdókọ̀ tí ilé ìtànṣe ní agbègbè Bódìjà. Àjọ ICPC ṣiṣọ́ lójú àwọn ayédèrú àjọ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ míì látàrí ìwádìí kan tí ń ṣe lẹ́nu lọ́lọ́yẹ̀. Àwọn kọ́ństébù bíi 1,50,000 àti iléeṣẹ́ ọlọ́pàá ṣẹ̀gbà ni a ti bẹ̀rẹ̀ ìlànà ìkọ́ṣẹ́. Ní báyìí ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti fi tó gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè létí wípé òun ti pàṣẹ fún àjọ tí ń gbógun ti ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù EFCC láti gbéṣẹ́ kúrò pẹ̀lú ohun tó ní ṣe pẹ̀lú àṣẹ ilé ẹjọ́ lórí àpò àsùnwọ̀n eléyìí tí a gbé lórí àpò àsùnwọ̀n ilé ìjọba ti ń bẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹni tí Ṣolùbá dámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn àti ìlànà ohun tí ń lọ Báyọ̀ Nanúgà lọ ṣiṣọ́ lójú ọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde kan tó síta lójú òpó ayélujára X rẹ̀ lónìí òde yìí. Gẹ́gẹ́ bí Ọ̀nanúgà ti ṣe sọ pé ààrẹ òní a pé ó ṣe ìkéde yìí lásìkò tí a pé wọ́n ṣe ìjíròrò lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adélékè nígbà tí a pé wọ́n ní ó pàṣẹ fún àjọ ọ̀hún láti gbéṣẹ̀ kúrò tóun ti ètò ìdájọ́ ilé tí a pé wọ́n ní wọ́n gbà láti rí pé wọ́n ní wọ́n gbéṣẹ̀ lórí àpò àsùnwọ̀n ilé tó jẹ́ ti ìjọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Èyí ló wáyé lẹ́yìn wákàtí díẹ̀ tí ààrẹ pàṣẹ fún àjọ EFCC láti dáwọ́ nínú ìtẹ̀síwájú àti ìgbésẹ̀ ilé tí ń ṣe lásìkò tá a wà yìí eléyìí tí àwọn ìwọ̀n yìí sì ń sọ̀rọ̀ lórí ohun tó ní ṣe pẹ̀lú àṣẹ ilé ẹjọ́ pẹ̀lú bí ètò ìdìbò sí ipò gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún bó ti ṣe súnmọ́ ìtílé. Ààrẹ Tinubu ló ṣe ìdámọ̀ wípé àjọ náà ò ní pé wọ́n ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ìlànà agbára eléyìí tí a tún gbà látọwọ́ ilé ẹjọ́ ṣùgbọ́n tó jẹ́ kó di mímọ̀ wípé àsìkò tí kinní ọ̀hún wá ò ní pé ó ṣeéṣe kí àwọn èèyàn máa rí gẹ́gẹ́ bí ìgbésẹ̀ tó wá látọwọ́ ìjọba àpapọ̀ láti lo agbára lórí ìpínlẹ̀ ọ̀hún. Àjọ EFCC àjọ tí ń gbógun ti ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù lórílẹ̀-èdè Nàìjíríà wọn ní àti ṣàlàyé pé kò dín ní àwọn ìpínlẹ̀ 18 ní a ṣì wà lábẹ́ ìwádìí lórí àṣìlò owó eléyìí tó jẹ ti àwọn aráàlú. Ẹni tí ṣe alukoro fún àjọ náà wo sínú Wujaren òun ló ṣiṣọ́ lójú ọ̀rọ̀ yìí lásìkò ìjíròrò lórí ẹ̀rọ amóhùnmáwòrán kan lónìí níbi tó ti jẹ́ kò di mímọ̀ wípé àwọn orúkọ àwọn ìpínlẹ̀ tó rọ̀ kàn òun ni wọ́n ní àwọn ṣe iṣẹ́ ìwádìí lórí wọn látàrí àti ṣe ohun gbogbo tó tó àti eléyìí tó yẹ láti mọ bí wọ́n ti ṣe ń náwó eléyìí tó jẹ ti aráàlú. Ó ṣàlàyé pé ìgbésẹ̀ eléyìí tí àjọ náà gbé kalẹ̀ lórí àpò àsùnwọ̀n ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun òun ló wà lára àwọn ìgbésẹ̀ àti àṣẹ tí wọ́n rí gbà èyí tí ò sì sí nínú ohun tí wọ́n pé àwọn èèyàn kan sọ wípé wọ́n mọ̀ fojú sọ àwọn ìṣàkóso àti ìṣèjọba kọ̀ọ̀kan. Owójára ẹ̀ ló tún ránṣẹ́ ló tún sọ̀rọ̀ lórí ohun tó ní ṣe pẹ̀lú ìgbésẹ̀ tí àjọ náà gbé eléyìí tí wọ́n pé wọ́n ṣe sí ìpínlẹ̀ Edo níyájú kí gómìnà ìpínlẹ̀ ọ̀hún Monday Okpebholo nígbà tó jẹ́ kó di mímọ̀ wípé ètò àwọn iṣẹ́ àkànṣe tí wọ́n ṣe òun ló wà láti rí wípé wọ́n wà gbò dẹ́kun mímọ̀ ṣòwò ìlú lọ́nà tí kò tọ́ àti léyìí tí kò yẹ. Igbákejì ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Kashim Shettima ní pé yóò bẹ̀rẹ̀ ìsinmi ẹnu iṣẹ́ ọlọ́sẹ̀ méjì rẹ̀ lónìí lẹ́yìn tí ààrẹ Bọ́lá Tinubu buwọ́ lu ìsinmi ẹnu iṣẹ́ náà. Nínú àtẹ̀jáde ọ̀hún lónìí ẹni tí ṣe olùbá dámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìyìn rẹ̀ Stanley Okocha òun ló ṣàlàyé pé ìsinmi ẹnu iṣẹ́ Shettima òun ló jẹ́ ìgbà àkọ́kọ́ tí ó lọ látìgbà tó ti búra sí ọ́fíìsì gẹ́gẹ́ bí igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí. Okocha ṣàlàyé pé látìgbà tó ti dé láti ọjọ́ 29 oṣù 5
ọdún 2023 igbákejì ààrẹ òníà pé ó ti wà lẹ́nu iṣẹ́ tó sì ń ṣiṣẹ́ bó ti tó àti bó ti yẹ ní ìlànà ìṣèjọba ilé tí ń là kalẹ̀ fún pàápàá jùlọ nínú ètò ìdàgbàsókè ètò ọrọ̀ ajé ìpèsè oúnjẹ àwọn ọ̀rọ̀ ọmọnìyàn àwọn àyípadà aládùn ètò ìmọ̀ ẹ̀rọ ìpèsè iṣẹ́ àti àwọn nǹkan míì bákan náà ló jẹ́ kó di mọ̀ pé ó ṣe ètò ìkárí ìgbìmọ̀ tó níṣe pẹ̀lú ètò ọrọ̀ ajé lórílẹ̀-èdè yìí èyí tó sì mú àkójọpọ̀ àwọn gómìnà gbogbo tó ń bẹ lórílẹ̀-èdè yìí tó fi mọ̀ràn ṣe gómìnà ilé ìfowópamọ́ àgbà ilẹ̀ yìí àti àwọn òṣìṣẹ́ ìjọba míì tí wọ́n jíròrò lórí àwọn ìlànà à ń tẹ̀lé lórí ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí tó ń ti ìgbáyégbádùn àwọn Nàìjíríà gẹ́gẹ́ bí ẹni tí ṣe olùbádámọ̀ràn rẹ̀ bó ti ṣe sọ sínú ìròyìn lónìí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé olo ti ṣiṣọ lójú iṣẹ́ àkànṣe ní kìlómítà méjì ní ojú ọ̀nà Bódìjà pàápàá jùlọ ní gbajúgbajà ọjà náà tó fi mọ iléeṣẹ́ panápaná ìgbàlódé kan eléyìí tí a pín ọ sí tó ń ti ibùdókọ̀ tí a pín wọn lè gbọ́kọ̀ sí pẹ̀lú àwọn ilé ìtajà eléyìí tí a ṣe nínú ọjà gbajúgbajà Bódìjà yìí eléyìí tó sì ń fìdí ìfarajìn ìṣèjọba rẹ̀ múlẹ̀ sí àwọn ìdàgbàsókè àwọn nǹkan amáyédẹrùn àjọṣepọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ọrọ̀ ajé ìmúgbáyégbádùn àwọn èèyàn kó di ìrọ̀rùn fún wọn tó ń ti ìdáàbòbò ẹ̀mí àti dúkìá nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò ìṣiṣọ́ lójú ètò náà nílùú Ìbàdàn lónìí gómìnà ṣàkàwé

gẹ́gẹ́ bí ẹ̀rímọ̀ Jẹ́mìsó nínú àwọn iṣẹ́ tí àwọn ìjọba ìbílẹ̀ ń ṣe káàkiri ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà tó sì jẹ́ kó di mímọ̀ wípé èyí ṣe àfihàn wípé àwọn tó ń bẹ láwọn agbègbè ìjọba ìbílẹ̀ ni wọ́n sì lè máa ṣe àwọn iṣẹ́ eléyìí tí wọ́n yàn láàyò èyí tó sì mọ̀ mú kí iṣẹ́ àkànṣe kó lè láǹfààní àti tan tó lórí àtẹlẹmúlára. Ó ti jẹ́ kó di mímọ̀ nípa bó ti ṣe kéde ibi tí wọ́n ṣẹ̀ ṣe ibùdókọ̀ àwọn ọkọ̀ àjàgbé ńlá eléyìí tí wọ́n máa ṣe ìkópa tirẹ̀ sí gẹ́gẹ́ tí wọ́n fi sọ orí ẹni tí ṣe jagunjagun ilẹ̀ Ìbàdàn tó ti dolóògbé èèyàn balógun ọ̀dẹ́rìn lọ nínú ìdánimọ̀ àti ṣe ìṣàmójútó àti àwọn nǹkan ìfaraẹnijì eléyìí tí àwọn èèyàn yìí ti ṣe sí ilẹ̀ Yorùbá lápapọ̀. Àjọ tó ń gbógun ti ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù àti àwọn ìwà ọ̀daràn ní ICPC òní ẹ̀ tíṣọ́ lójú àwọn iléeṣẹ́ àti àjọ ayédèrú tó jẹ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n sopọ̀ mẹ́rin tí ṣe Adéníyì Matthew Adeyemi ẹni tí ṣe ọ̀gá àgbà fún àjọ kan eléyìí tí wọ́n pè wọ́n pè ní ti ìjọba ṣùgbọ́n tí iléeṣẹ́ ìjọba ṣẹ́ pé àwọn ọmọ ohun tó ní ṣe pẹ̀lú àjọ náà látàrí ìwádìí kan eléyìí tí àjọ ICPC gùn lé lórí àwọn nǹkan ìṣòwò ìlú lọ́nà tí ò tọ́ àti àwọn ọ̀nà ayédèrú míì alága ICPC dókítà Musa Adamu Aliu ṣíṣọ lójú ọ̀rọ̀ yìí lónìí nígbà tó ń jábọ̀ fáwọn oníròyìn níléeṣẹ́ rẹ̀ lẹ́yìn tó ń ṣe àpatẹnujẹ́wọ̀ àwọn kan tó ní ṣe pẹ̀lú ìwádìí eléyìí tí wọ́n sì ṣe tí wọ́n sì ń jábọ̀ rẹ̀ fún ààrẹ Bọ́lá Tinubu níléeṣẹ́ rẹ̀ nílùú Àbújá Aliu jẹ́ kó di mímọ̀ wípé ìdásílẹ̀ àti àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àwòrán Adéyẹmí yìí wọ́n ní pé kò sí ìbuwọ́lù kankan tàbí ìyànsípò tó wá látọ̀dọ̀ ìjọba àpapọ̀ tó sì jẹ́ kó di mímọ̀ pé àjọ tá à ń sọ̀rọ̀ yìí wọ́n ní kò ní àtìlẹyìn tó ní ṣe pẹ̀lú òfin kankan nínú yálà látọwọ́ ilé-ìgbìmọ̀ aṣòfin tàbí àṣẹ wá látọwọ́ ààrẹ gẹ́gẹ́ bó ti ṣe sọ̀rọ̀ nínú ìwádìí tí wọ́n tún fi síta wọ́n pe ìwé ìgbanisíṣẹ́ eléyìí tí Adéyẹmí ń lò òun ni ó jẹ́ ìwé iṣẹ́ ayédèrú tó sì jẹ́ ó pé àwọn ayédèrú àjọ yìí wọ́n ní wọ́n tún láǹfààní àti gba ọ́fíìsì lọ́nà tí kò tọ́ pẹ̀lú àwọn ohun tí wọ́n ń lò látọwọ́ àjọ kan eléyìí tí wọ́n ní wọn kò ṣiṣẹ́ mọ́ lábẹ́ iléeṣẹ́ ààrẹ tó ní ṣe pẹ̀lú ètò ìgbaninímọ̀ràn lórí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí. Iléeṣẹ́ ọlọ́pàá àjọ tó ń rí sí ọ̀rọ̀ iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ yìí wọ́n ní pé wọ́n ti ṣe àkójáde orúkọ àwọn òṣìṣẹ́ elétò agbófinró tí lọ bí 1,250 tuntun eléyìí tí wọ́n pè ń ṣègbà ṣiṣẹ́ lẹ́nu lọ́ọ́lọ́ yìí fún ètò ìkọ́ni àti ìgbanímọ̀ràn eléyìí tí wọ́n yóò ṣe fún wọn ní àwọn ibùdó ìkọ́ni iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ yìí wọ́n pe ìkósíta ọkọ̀ wọ̀nyí òní ó wáyé lónìí látọwọ́ ẹni tí ń ṣe adájọ́ fẹ̀yìntì Paul Galunje lẹ́yìn àṣẹ ààrẹ Bọ́lá Tinubu àti àwọn àjọ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ìdájọ́ fún ètò ìlànà ń tẹ̀lé lórí àti ìgbanisíṣẹ́ fáwọn agbófinró wọ̀nyí wọ́n pe àkójáde orúkọ àwọn tí wọ́n ṣègbà yìí ni wọ́n bẹ̀rẹ̀ ètò ìkọ́ni láwọn ibùdó ìkọ́ni iléeṣẹ́ ọlọ́pàá gbogbo ti ń bẹ lórílẹ̀‐èdè yìí pẹ̀lú àwọn nǹkan àṣẹ eré ìtàn ti ṣe àgbékalẹ̀ rẹ̀ adájọ́ Galunje òní pé ó tún ṣe àkókalẹ̀ àwọn àtòjọ ọkọ̀ àwọn tí wọ́n wẹ̀ yán kẹ̀kẹ̀ eléyìí tí wọ́n ní wọ́n ti fi sínú àwọn àpò ìfihàn pamọ́ sí ayé òde òní eléyìí tí wọ́n fi ránṣẹ́ sí iléeṣẹ́ ọlọ́pàá nípa bí wọ́n ti ṣe gbóríyìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún àtìlẹyìn ìbọn tó ṣe lórí ètò ìgbanisíṣẹ́ fáwọn agbófinró náà. Iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àtúnirọ̀ nílẹ̀ yìí NCS òní pé wọ́n ti yọ àwọn òṣìṣẹ́ wọn mẹ́ta kan kúrò lẹ́nu iṣẹ́ láti ìbẹ̀rẹ̀ ìwádìí ọ̀nà kìnìwín lórí ohun tó ní ṣe pẹ̀lú ọ̀kanú àwọn tí ń bẹ nú ọgbà àtúnirọ̀ eléyìí tí wọ́n pè wọ́n ní àtòjọ ọkọ̀ rẹ̀ ń bẹ lára àwọn tí wọ́n ti dájọ́ òkú fún lórí bí wọ́n pé ó ti ṣe ètò ìgbóhùnsáfẹ́fẹ́ lórí ẹ̀rọ ayélujára TikTok látinú ọgbà ẹ̀wọ̀n. Ìṣẹ̀lẹ̀ yìí ni pé ó wáyé ní ọgbà ẹ̀wọ̀n tí ń bẹ ní agbègbè Ìbára nílùú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn eléyìí tó sì ti fa ìkànmínú àti àwọn ọ̀pọ̀ àhesọ̀rọ̀ látọ̀dọ̀ àwọn orílẹ̀-èdè Nàìjíríà níta gbangba. Ọ̀gá àgbà àjọ náà Sylvester Nwakuche òun ló ṣàlàyé pé àwọn òṣìṣẹ́ wọn tọ̀rọ̀ kan ní pé wọ́n ti yọ kúrò ní àwọn epo wọn látàrí bí wọ́n ṣe ìwádìí ọ̀nà kìnìún títí tí wọn yóò fi mọ irú ìjìyà tó tọ́ sí wọn nígbà tán sì ṣàkàwé ìṣẹ̀lẹ̀ àti ohun tó wáyé yìí gẹ́gẹ́ bí àìní àmójútó tótó àti eléyìí tó yẹ tun ti àìní àkóyawọ́ àti ìṣe iṣẹ́ ìlú bó ti tọ́ àti bó ti yẹ. Iléeṣẹ́ náà jẹ́ kó di mímọ̀ pé ohun tó ní ṣe pẹ̀lú àtẹ̀jáde àti ìgbóhùnsáfẹ́fẹ́.

Ibe lati ma ka message to wa lowo wa lale toni ta wa ma ba riyan be gba imoran wole. Se yin fe se awari ife ninu ebi yin abi ninu ile yin. Eyin atore abi oko ati iyawo. Omo ati awon obi ati be be lo. Ki lo nko yin lominu ki lo nba yin lokan je. Eyin ti ro sugbon e ri bi ro si o. E ti gba imoran lorisirisi sugbon ko te yin lorun. Lagbara Olorun pelu ori ofe Olorun ati iranlowo awon ololufe eto yi. Mo fe fi da yin loju pe idile yin koni daru o. Koni towo ti wa baje lagbara Olorun. Lẹ́ẹ̀kan sí ẹ má gbàgbé lójú ọ̀pọ̀ Facebook Wells Radio 893 FM fan page. Wells Radio 893 FM fan page. Ẹ ṣí ẹ má kọ̀ láìkì nìkan. Kẹ ẹ̀ tí wá fi kọ́mẹ́ǹtì yín ẹ kí wa káwa náà kí yín padà o. Agbègbè bulletin wo ètò ìlálẹ̀ ètò ní. Orúkọ yín àti àdúgbò yín ẹ fi sábẹ́ kọ́mẹ́ǹtì yẹn bẹ̀. Èmi àdè máa kí yín láti bí yìí. Ẹ já sáré dókè lọ́hùn náà tá a bá padà dé àwà kan lu agbami ètò. Ẹ kálẹ̀ o, ẹ kú kalẹ̀.

Eka abo kwa da sori eto awari ife. Konga agbo magbe, Wells Radio 89.3 FM. Ikoni akoko fun gbogbo molebi ni ipinle Oyo. Ori eto awari ife, una la siwa o. Titi de ago mokola, ajo wa nbi. Dama keko lolokan ojokan, nipa bi otu se da ninu ebi wa. Àwọn náà láǹfààní àti fikún lórí ètò yìí. Abala àkọ́kọ́ ètò yìí, òun náà labọ́ sí báyìí. Lọ́sẹ̀ tí ó kọjá ń gbà tó kú bí ọjọ́ mélòó kan tọ́sẹ̀ yẹn ó fi parí. Gẹ́gẹ́ bí iṣẹ́ ti wà táwa bá wà níbì kan á farabalẹ̀ àti máa tẹ́tí gbọ́ gbogbo ohun tí gbogbo èèyàn bá ń sọ. Kíná ń wí kíná ń sọ, bóun náà ṣe ń rò ó. Mo láǹfààní láti wà ní ilé ẹ̀kọ́ gíga kan ní ìlú Ìbàdàn yìí. Mi ò ní dárúkọ ilé ẹ̀kọ́ gíga náà. Kúkú mọ̀ pé ilé ẹ̀kọ́ gíga pọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́. Nípa jùlọ nílùú Ìbàdàn yìí. Bóyá aládàáni ni àbí ti ìjọba àpapọ̀ tàbí ti ìjọba tó jẹ́ ti gbogbo níṣe. Ṣùgbọ́n mo wà nílé ẹ̀kọ́ gíga kan kí ọ̀sẹ̀ tó lọ yẹn tó kọjá. Ẹ̀dẹ̀ mọ̀ pé nílé ẹ̀kọ́ gíga àwọn ààyè kéékèèké ó wà láwọn àárín kan táwọn akẹ́kọ̀ọ́ ti lè jókòó. Bóyá wọ́n ń kàwé àbí wọ́n rọra ń ṣe ìsinmi ráńpẹ́ kán tó tó bẹ̀rẹ̀ abala. Ìpele tí ẹ̀kọ́ bá tún kàn fún tọjọ́ yẹn. Níbi tí mo rọra jókòó sí pé kémi náà ò dúró dẹni tí mò ń retí. Ni mo bá rí àwọn akẹ́kọ̀ọ́bìnrin bíi márùn-ún yìí. Àwọn náà rọra jókòó, èmi jókòó lẹ́yìn wọn. Ebi tán jókòó sí ó fàyè sílẹ̀ fẹ́nìkan jókòó wájú káwọn kan jókòó lẹ́yìn. Àwọn márùn-ún yìí wọ́n dẹ̀ rọra fìdí ẹ síbì kan wọ́n rọra jọ ń sọ̀rọ̀ láàrin ara wọn. Ohun tó bá dédé ọ̀rọ̀ tí wọ́n sọ èmi ò mọ́. Ṣùgbọ́n ohun tí mo fura pé wọ́n bá dé bẹ́ẹ̀ ni pé ó dàí pé ìkánnu wọn ń fi ọ̀rọ̀ lọ nípa arákùnrin tóun àti ẹ̀jọ́ ń ṣe wọlé wọ̀de. Ó dàí pé ìkánnu wọn ń fọ̀rọ̀ lọ àwọn tó kù nípa arákùnrin tóun àti ẹ̀jọ́ ń ṣe wọlé wọ̀de. Ṣùgbọ́n láàrin àwọn arábìnrin mẹ́rin ìkan wà láàrin wọn tẹnu tiẹ̀ mú dáadáa. Èyí tẹnu tiẹ̀ mú dáadáa yìí ó wá ń sọ fún àwọn tó kù ẹ̀ pé màmá òun bá òun sọ̀rọ̀ kan tòun o, ọ̀rọ̀ yẹn dẹ̀ rí òun ò ní fi ṣeré rárá òun torípò tọ́ ọ̀rọ̀ ni o.

0: arábìnrin yìí ní màmá òun sọ fún òun pé obìnrin ò gbúdọ̀ bá ọkùnrin pín ojúṣe ilé kankan ṣe o, ìtorí pé ìyà ni ó jẹ́bọ ọbẹ̀ o. Ó ní màmá òun sọ fún òun pé ọkùnrin ò gbúdọ̀ bá bí obìnrin ò gbúdọ̀ bá ọkùnrin pín ojúṣe ṣe o. Ẹ jẹ́ ń ṣàlàyé fún yín. Bí màmá òun ṣe sọ fún òun ké gbogbo ohun tó wà nínú ilé pátápátá ojúṣe ọkùnrin ni o. A jẹ, a mu, a sanwó ilé, a ṣe ti bí a ṣe tàn títí daṣọ tí wọ̀gàn á wọ̀ sọ́rùn. Ó ní màmá òun sọ fún un pé bó olówó tiẹ̀ àpasápò ń tiẹ̀ o. Owó tiẹ̀ owó tiẹ̀ ni. Ṣùgbọ́n owó tiẹ̀ owó gbogbo wa ni. Ṣùgbọ́n màmá òun kìlọ̀ fún òun gidigidi gan má ṣe bá ọkùnrin kankan pé ojúṣe ṣe o. Owó ilé ò wá tí ìpè ló wá ní kó o bá a san. Owó ilé ìwé àwọn ọmọ ò tí ìtò ló wá ní kó o san. Ẹ wá ní ìdí kinní kan nú ilé ló wá ní kó o ṣe. Ó dí màmá tòun sọ fún òun pé òun ò gbúdọ̀ dán wo o. Níbi tán ti ń sọ̀rọ̀ yìí ni ìkànnì wọn náà sọ pé òun ò rò ké bẹ́ẹ̀ ló yẹ kó rí o. Ṣùgbọ́n ẹnu arábìnrin yìí ẹnu tiẹ̀ mú dáadáa, ó bo ohun àwọn tó kù mọ́lẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀dọ́ àti gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ tán ọ̀bá ṣọ́ra ohun arábìnrin yìí ó bo tiwọn mọ́lẹ̀. Nǹkan tó ń mọ̀ ni pé wọ́n ní obìnrin ò gbúdọ̀ bá ọkùnrin pín ojúṣe ṣe o. Tí ò bá ní jẹ́ ó lọ wá. Tí ò bá ní jẹ́ ó lọ wá. Bọ̀ pé wà á dìde wà á wá ló fẹ́ràn lọ́wọ́ wà á jẹ́ kó dọ̀lẹ́ ní. Bó ṣe ní màmá tòun sọ fóun nìyẹn o. Ṣùgbọ́n ní abala àkọ́kọ́ talẹ́ tòní ohun tí mo gbé wá nìyẹn. Màá fẹ́ kẹ́ ẹ gba àwọn ọ̀dọ́bìnrin yìí ní ìyànjú ká ní lọ́kàn pé wọ́n ń gbọ́ ètò yìí. Nítorí mo mọ̀ pé irú àwọn tán ní èròǹgbà yìí ní ìgboro àwọn náà tó nǹkan. Ẹ̀yin àgbàlagbà tẹ́ ń gbọ́ ètò àwárí ìfẹ́ lálẹ́ yìí, kí lè sì tẹ́ fọ̀ sọ́rọ̀ yìí? Ṣé bẹ́ẹ̀ lórí? Á wù mí láti gbọ́ lẹ́nu àwọn màmá wa lálẹ́ yìí. Arábìnrin ní màmá tòun sọ fóun pé òun ò gbúdọ̀ bá ọkùnrin pín ojúṣe ṣe, ṣé bẹ́ẹ̀ ló yẹ kó rí? Nǹkan táwọn òbí tiẹ̀ sọ fún nìyẹn o. Ìkànnì àwọn ọ̀rẹ́ ẹ̀ tó dẹ̀ ti ní ìpèníjà pẹ̀lú ẹni tóun àti ẹ̀jọ́ ń ṣe wọlé wọ̀de, ó tún ti ń fún yẹn náà ní ìmọ̀ràn yẹn. Gbọ́ ṣe bẹ́ẹ̀ lórí, oníwọ́n sọ fóun pé òun gẹ́gẹ́ bí obìnrin òun ò gbúdọ̀ bá ọkùnrin pín ojúṣe ṣe. Towó ilé ò bá pé jẹ́ ó lọ wá. Tó o bá ní owó tiẹ̀ ni má wulẹ̀ kó o kalẹ̀. Onítọ̀rọ̀ sọ fóun pé obìnrin tó bá ti ń ran ọkọ ẹ̀ lọ́wọ́ yóò jẹ́ kọ́kọ́ ẹ̀ ó dọ̀lẹ́. Ẹ̀yin àgbàlagbà ẹ̀yin màmá wa tẹ́ ẹ ti lọ ṣáájú wa, ṣe bẹ́ẹ̀ lórí? Ṣé ìmọ̀ràn yìí ṣó bá ojú mu? Fún ọ̀dọ́ kan láti lè ní irú eléyìí lọ́kàn, àmọye ọ̀dọ́ tó nírú ẹ̀ lọ́kàn. Ara ojúṣe ètò àwárí ìfẹ́ náà ni láti tọ́ra wa sọ́nà. Nọ́mbà tẹ́ pè sí rèé ní abala àkọ́kọ́ yìí 0916893 1000 tàbí 0915 3334 893. 0916 893 1000 tàbí 0915 3334 893. Hello, ẹ kaalẹ̀ ti wọlé o.
1: Ẹ kaalẹ̀ sá.
0: Ẹ kaalẹ̀ mọ̀. Orí ọ̀fẹ́ láti àdúgbò bo.
1: Alẹ́sìn lọ́yẹ.
0: Láti Alẹ́sìn lọ́yẹ. Ẹ kaalẹ̀ orí ọ̀fẹ́ láti Alẹ́sìn lọ́yẹ.
1: ẹ̀kọ́ òdì ni yẹ́ o.
0: Ẹ̀kọ́ òdì ni.
1: Ọmọ ẹwọ́ ilé ayé ìgbà. Ìtàn kọ́ nípa dá sí àwọn méjèèjì lọ́jọ́ máa máa ṣe sí àwọn.
0: Àwọn méjèèjì lọ́jọ́ máa ṣe síra wọn. Ọkùnrin náà wáyé ìyá. Olùrànlọ́wọ́ òun ni Bíbélì pé. Ẹ ṣeun gan orí ọ̀fẹ́, ẹ ṣeun gan mo dúpẹ́ o. Tàbí 0915 3 ní ọ̀nà mẹ́ta 4 8 9 3. Arábìnrin ní màmá tòun ti sọ fún òun pé má bá ọkùnrin má bá ọkùnrin má lóun ràn án lọ́wọ́. Ọlọ́run ti fún un lókun àti agbára àti lè dẹ́rù ẹ̀gbé. Tó o bá lóun ràn án lọ́wọ́ wà á máa jó yọ̀lẹ. Torí njọ́ tí ò bá ní yóò máa wojú ti ẹ pé wọ̀ náà mú kinní kan lẹ̀. Orí ọ̀fẹ́ wọ́n pè láti Alẹ́ṣinlọ́yẹ wọ́n ní ẹ̀kọ́ òdì ni. Ṣé bẹ́ẹ̀ lórí lójú tiyín ẹ̀yin náà pè wọlé 0916893 1000. Ẹ̀ka alẹ́ o Mrs. Akinola láti New Garage.
1: Yes, sir.
0: Yes, ma ẹ ṣeun gbọ́dọ̀. Yes, ma.
1: Olùrànlọ́wọ́ lọ́nà
0: ṣe ara wa. Olùrànlọ́wọ́ la jẹ́ fúnra wa.
1: Olùrànlọ́wọ́ ni a ní láti ràn lọ́wọ́.
0: Kì í ṣàyè sí. Ọkùnrin
1: bá jẹ obìnrin náà bí ni àìrọ̀ ìyẹn ò tiẹ̀ ń ṣe yẹn kì í ṣòro rárá rárá. Wọ́n ní láti ràn ara wọn lọ́wọ́ ni a. Kí lọmọ gan fi máa dóbi mọ̀. Dóbi máa obìnrin máa wá jókòó wá ní kétoró wọn. Àwọn ọmọ fún àwọn ọmọ igan náà wo wọ́n ń wo nǹkan tá à ń ṣe ni. Irọ́ o, wọ́n ní láti ràn ara wọn lọ́wọ́.
0: Wọ́n ní láti ràn ara wọn lọ́wọ́.
1: Àwọn mọ̀ pé òbí kan tẹ̀sí wà láyé ìsìn láti sọ bẹ́ẹ̀ fún
0: olùṣẹ́. Kọ́lọ̀ ń ṣàánú wa. Kọ́lọ̀ láti Ẹlẹ́bú orúkọ yín mà.
2: Adéwùmí Ọdẹ́dìran.
0: Adéwùmí Ọdẹ́dìran láti Ẹlẹ́bú ẹ̀ka alẹ́ o.
2: Ẹ̀ka alẹ́.
0: Ó yẹ jẹ́ ń gbọ́ èrò ti yín. Ẹ̀kọ́ òdì lẹ́yìn náà pé.
2: Ẹ̀kọ́ òdì ni wọ́n kọ. Akọwọ́wọ́wọ́ lọ́wọ́ fi mọ́ ní
0: ìsinmi. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
2: Ayé òdì lórí ẹnìkan.
0: Ka fọwọ́ wẹ mọ́ lọ́wọ́ fi mọ́.
2: Lọ́wọ́ fi mọ́.
0: Ẹ ṣeun gan màmá. Ẹ ṣeun mo dúpẹ́ o. Yes, ma. Olùrànlọ́wọ́ òun náà la jẹ́ fúnra wa. Ṣùgbọ́n àwọn tán ní èròǹgbà yìí tàbí tán rí bí ọ̀rọ̀ yìí ṣe rí ojú wo làwọn fi wò ó gan. Ṣé mọ̀ pé wọ́n ní bí ìlú gángan báyìí lọ́rọ̀ ayé bó ṣe kọjú sẹ́nìkan bẹ́ẹ̀ ló kọ̀yìn sẹ́lòmíì. Tẹ́yìn bá gbà pẹ̀lú arábìnrin àáwù míì láti gbọ́ ojú tẹ́yìn fi wò ó. Àṣà ní nǹkan tẹ́yìn náà rí tẹ́ ẹ fi sọ bẹ́ẹ̀. Ojú wo lẹ́yìn fi wò ó. Àwọn olóyìnbó ń pe nǹkan kan ní influencing. In fact, láde òní iṣẹ́ kan wà tó ń pè níṣẹ́ influencer o. Àwọn ilé-iṣẹ́ jàǹkàn-jàǹkàn àti ilé-iṣẹ́ ńláńlá. Wọ́n á máa kàn sáwọn tó ní agbára àti mú àwọn nǹkan kan síta láti fi yí àwọn èèyàn lọ́kàn padà. Ṣùgbọ́n irú ọ̀dọ́mọdé yìí láàrin àwọn akẹgbẹ́ bí mo ṣe sọ ohun ti ẹ̀ mú dáadáa. Ó dẹ̀ lágbára àti jẹ́ nǹkan tó lóyìnbó ń pè ní influencer láàrin àwọn ẹgbẹ́. Màmá àti ẹ̀ sọ fún pé má ran ọkùnrin lọ́wọ́ o. Ẹ̀ ń gbọ́ ọkùnrin ṣáyìn náà fẹ́ kán ràn yín lọ́wọ́. Ẹ̀yin dádì wa ṣáyìn náà fẹ́ olùrànlọ́wọ́ bí. Bóyá ọkùnrin mi ò tiẹ̀ fólùrànlọ́wọ́. Èmi nìkan lè dá gbogbo ẹ̀ gbé. Àtòkè àtilẹ̀ èmi nìkan á dáfà á. Bọ́kùnrin mi ń ṣe project mi. Bíyàwó ẹ̀ ní ẹjẹ́ ń fi yé báyìí kún kí n fi ràn yín lọ́wọ́ wọn láwọn ò fẹ́. be nkan ton ni lo ti to sugbon wa lawon o fe en gbo okunrin ojuwo leyin na fi wo 0916 893 1000 okunrin kan ni tin ba ti gba nkan kan lowo e o na ma wa kenu bo a wa ma se bi ko un lo ni 0915 3 4 8 9 3 tabi 0911 3 4 8 9 3 awo mi lati gbo lenu okunrin kan lale toni awo mi lati gbo iru okunrin kan lale yi ka fi kase abala ile tabita abare ni ti ohun ni ona mi to fi wo oro to wa le ene so e ja gbo a ma jo fi oro ara wa a ma jo fi kogbon lawo ara wa na ni awon to ti pe mi wole saaju won ni eko odi ni o nitori pe olohun da wa fun ra wa lati le ran ara wa lowo ni tori ife ohun la se da ololufe olohun to da wa lokunrin yen to da wa lobirin o mo idi to fi da wa be oni aje wa oluran lowo fun won wa jo ma ran ara won lowo nje yin ti ri igbeyawo nibi ti oko ati yawo to ti jo fowo sowo po ri ah o mama ndun gan o nkan to ye kan le lodun marun won a de ba lodun kan nitori pe imo won sokan gidi gan aseri de nbo niru e bibe Benny kan ni ko se ni ti o mo awon odile bi kan bi o ti dadi won o ba ti lowo e ti mo mama o ma yo bi ojo sugbon ju babo ko ro gogo be nkan ti baba yen le fi rerin o nbe lowo iyawo e oluro lowo o na la je funra wa o oluranlowo o na la je funra wa eje a ma ran ra wa leti ngbogbo igba pe oluranlowo la je funra wa o igbeyawo ki n se competition ta lo kokko debe o a temi daju ti e lo igbeyawo ki n se be o ko ti da ka ti win ikili idule wa o de ti dun ni o Eje n sare doke lohun na mo n bo ta ba wa pada de a ma bo sinu abala keje to yi e ka le o e ku kale

0: E kaabo pada sori to awari ife.
1: Obono odara.
0: Nibodi mo ba oro ide fun eni ti o ba ntele mi daada. 0916 893 1000. E ntele oro yi nibodi mo ba de ki mo boye nfe mi ba mi lo daada. Oni ticket ofe fun yin lati lo jeun nile Eidana Honeydew restaurant to nbe loluyole nbi. Ipe to ba koko wole ke ran wa leti ni bola ba oro ide. Ni bola ba oro ide 0916 893 1000. Ipe de po loju opo. Hello. E kale o. Hey, we are Coco Etire. Hello, Ekaleo. Hello, Ekaleo. Ekaleo, me, where are you going, sir? Latikola, but I'm going to move by this, sir.
2: It's actually a matter of a Kogiga University.
0: To Wale Kogiga University, Eshungo. Eshungo, Eshumudupe. To ba dola e ma bo ni ikoni kan ga gbo magbe Wells Radio 89.3 FM ke wa gba ticket your fare lati lo fi je oni Honeydew restaurant. Nigbati arabirin yi to wo ile eko giga university o gbogbo nkan yi pada patapata. Arabirin ni oun pade oluko kan iyen lecturer kan. Oni lecturer yi ma toju oun daada o. Oni lecturer yi o fi ife ati ayo o fi han si oun daada. Oni lecturer yi oni loju ese lo mu lecturer yi gege bi baba. Nigbati oun de ile eko giga university yi arabirin ni oluko yi yen lecturer yi o ni se lo dabi baba to n tin gbadura fun lati opolopo odun o laanu be o mo bo se n toju omode oni ko si igba ti ipenija ile eko to ba dide sohun ti oluko yi ki n si nbe fun won koda igba tara awon o ba ya oluko yi a wa nbe nigba to n ba sese omode to n ba ti eko ririn ese to n lo oluko yi a pe oni bolo wa so o ti wole so o ti ji so o ti jeun so o ti gbadura bawo ni eto eko e bo lo se n lo ati be lo. Wọ́n sọ lédè òyìnbó wọ́n ni he made me feel seen, protected and valued. Ó dáàbò bo arábìnrin yìí dáadáa. Wọ́n ní ṣe ni olùkọ́ ìgbé àwọn gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ gan. Àfi bí ìgbà tí bàbá bá ń gbé ọmọbìnrin ẹ̀ jòjòló. Wọ́n ní ṣùgbọ́n àwọn ò sọ fún màmá àwọn ń pa olùkọ́ yìí o. Nítorí pé àwọn mọ̀ kí màmá àwọn ò ní fọwọ́ sí. Mama àwọn ti kìlọ̀ fún àwọn lọ́pọ̀lọpọ̀ ìgbà. Nítorí kí màmá àwọn ti sọ fáwọn pé nǹkan táwọn ń wá nǹkan tó wọn ò lè rí ni. Wọ́n ní ṣùgbọ́n bọ́jọ́ ṣe ń gorí ọjọ́ tọ́dún gorí ọdún. Làwọn àti olùkọ́ yìí làwọn ń súnmọ́ra àwọn dáadáa. Wọ́n ní kódà àwọn akẹ́kọ̀ọ́ míì tí wọn ò mọ ìfẹ́ àbí nǹkan tó wà láàrin àwọn méjèèjì. Ìṣèlọ rò pé àwọn àti olùkọ́ yìí àwọn ń fẹ́ra àwọn ni. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ irú ẹ̀ ló wà ní kámpọ́ọ̀sì o. Nígbà tí olùkọ́ tó bá ń tami oge sí akẹ́kọ̀ọ́. Wọ́n ní ṣùgbọ́n díẹ̀ nínú àwọn ọ̀rẹ́ àwọn tó súnmọ́ wọn dá.

olùkọ́ yìí o. Gbá àwọn gbọ́ báyìí, àwọn gbọ́ báyìí, àwọn gbọ́ báyìí o. Ẹ̀ ń gbọ́ kí ni wọ́n gbọ́ nípa olùkọ́ yìí? Wọ́n láwọn ọ̀rẹ́ àwọn sọ fáwọn pé àwọn gbọ́ pé bí olùkọ́ yìí bó ṣe máa ń fi ìfẹ́ tó máa fi hàn sáwọn akẹ́kọ̀ọ́ obìnrin rèé o. Ọ̀sán kan òru kan yóò wá fi tipátipá bá wọn lò pọ̀ o. Wọ́n ní ṣùgbọ́n àwọn ò gbàgbọ́. Wọ́n nítorí sí àwọn kò fi irú ìwà bẹ́ẹ̀ hàn wọ́n rí. Kódà níṣe ni olùkọ́ yìí ló mú àwọn bí ọmọ, bá wọn sọ̀rọ̀ bí ọmọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ò gba àwọn ọ̀rẹ́ àwọn gbọ́ o, bóyá inú wọn ò dùn bí àwọn ṣe ní ayọ̀ àti àlàáfíà nínú ìbárin àwọn pẹ̀lú olùkọ́ yìí. Wọ́n nítorí kò tiẹ̀ wò wá bóyá ó fẹ́ àwọn àbí irú nǹkan bẹ́ẹ̀ kò fi hàn wọ́n rí o. Arábìnrin ní ìgbà tí àwọn wá dé ìpele kẹta ẹ̀kọ́ àwọn. Ìyẹn ọdún mẹ́ta nínú ọdún mẹ́rin táwọn á fi kàwé nílé ẹ̀kọ́ gíga náà. Wọ́n níbẹ̀ ni olùkọ́ yìí ló wá pe àwọn pé jẹ́ kèmi àti ó jọ jáde lọ jẹun alẹ́. Èyí tó lóyìnbó ń pè ní dínà o. Wọ́n ní ṣe ló ní jẹ́ mọ̀ ẹ́ sí dáadáa. Mo fẹ́ mọ̀ ń pa mọ̀lẹ́bí tó ti jáde. Nítorí pé òun rí ẹ gẹ́gẹ́ bí ọmọ tóun ò níyìn. Mo fẹ́ mọ̀ ẹ́ dáadáa. Ó láwọn méjèèjì dẹ̀jọ́ jáde lálẹ́ ọjọ́ yìí. Àwọn jẹun, àwọn sọ̀rọ̀, àwọn rẹ́rìn-ín. Wọ́n ní kò sí ohun tó wà ń bi táwọn lọ táwọn ò jẹ́ o. Kódà àwọn ọmọ tí díẹ̀ díẹ̀ lálẹ́ ọjọ́ tá ń wí yìí. Ó ní ìgbà tílẹ̀ wá ṣú. Bẹ́ẹ̀ ni olùkọ́ yìí ní kóun má ṣèyọnu òun á gbé òun padà lọ sí hóstẹ́ẹ̀lì òun bí tóun gbé o. Ṣùgbọ́n ṣé hóstẹ́ẹ̀lì arábìnrin yìí ti bá rẹ àbí ń bò mí? Tẹ̀yìn bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa, ètò àwárí ìfẹ́ òun náà lẹ́ ń gbọ́ o, ìkànnì kànga gbọ́mágbẹ́ Wells Radio 89.3 FM. Nítorí ìfẹ́ òun náà ni a ṣe dá olólùfẹ́. Olùkọ́ yìí ó sọ fún arábìnrin pé òun á gbé lọ sí ibi tó ń gbé o, ìyẹn hóstẹ́ẹ̀lì ibi tó ń gbé o. Ṣùgbọ́n arábìnrin yìí ní ìgbà tóun ó jí láàrin òru o. Òun wò kéèké ń ṣe hóstẹ́ẹ̀lì lòun ti bára òun. Orí ibi tóun sùn sí kò jẹ́ orí ibùsùn tòun ní hóstẹ́ẹ̀lì tòun o. Níbo ni arábìnrin yìí? Níbo ni ó ti bá rẹ̀ lálẹ́ ọjọ́ tá ń wí yìí? Arábìnrin ní ìgbà tóun á wọ̀ tún tóun á wò sí, òun rí olùkọ́ lẹ́gbẹ̀ẹ́ òun lórí ibùsùn kan náà o. Òun dẹ̀ rí pé olùkọ́ ti fi tipátipá bá òun lò pọ̀. Ó ní inú òun bàjẹ́. Ó lóun sunkún sunkún sun ẹkún kíkorò ni. Bẹ́ẹ̀ ni olùkọ́ yìí bẹ̀rẹ̀ sí ń bẹ òun kó òun má bínú. Ọtí tóun mu ló yí òun lójú po. Òun ò lérò pé òun á ṣerú nǹkan báyìí fún ẹ dákun jọ má bínú. Ọtí tóun mu yìí ló fà á. Bẹ́ẹ̀ lòun náà ń dára òun lẹ́bi pé kí ló kàn òun pẹ̀ láti máa mọtí. Bẹ́ẹ̀ ni olùkọ́ yìí ń bẹ òun láti alẹ́ yẹn ìyẹn láàrin òru tílẹ̀ fi mọ́. Ìyẹn títí tóun fi

gbọ̀nà lé tòun lọ ìyẹn ó sẹ́ẹ̀lì tòun o. ó ní ẹ̀dùn ọkàn yìí ó wá di nǹkan tóun nìkan ń dá gbé. òun ò lè sọ fáwọn ọ̀rẹ́ òun tó fi kìlọ̀ fóun tẹ́lẹ̀. àṣà àwọn ọ̀rẹ́ òun mọ nǹkan tó ń sọ. bẹ́ẹ̀ òun ò lè sọ fún wọn pé bẹ́ẹ̀ lọ̀rọ̀ yìí rí. òun rọra fi ṣe iṣẹ́ inú ẹ̀ kú. bẹ́ẹ̀ òun ò lè sọ fún màmá òun ohun tójú òun rí o. torí tóun bá sọ fún màmá òun ojú ẹ̀ já ni màmá òun á sọ. bẹ́ẹ̀ á dẹ̀ tún ba màmá òun nínú jẹ́ gidigidi gan ni. ó ní lẹ́yìn àsìkò yìí bẹ́ẹ̀ lòun bẹ̀rẹ̀ sí ń sá fún ọ̀gá olùkọ́ yìí tóun bá ti pàdé ẹ̀ nílé ẹ̀kọ́ o. gbogbo ọ̀nà ló fi ń wá àti bẹ̀ òun àti bá òun sọ̀rọ̀ o. bó pé òun òun ò ní gbé. bóun rọ́kọ ẹ̀ tó ń gbọ́ òun á yá àgbà bò mí. lọ́pọ̀lọpọ̀ ọgbà yóò fi mọ́tò tẹ̀lé òun. ṣùgbọ́n òun ò rẹ́dì láti ẹ̀ ti bá rìn àbí àti bá a sọ nǹkan kan mọ́. ṣùgbọ́n láìpẹ́ láì jìnà arábìnrin yìí ní òun fẹ́ràn kú òun lóyún o. níbo lòun ti fẹ́ bẹ̀rẹ̀ ta lòun fẹ́ ro tòun fún. ṣé màmá tó dá òun tọ́ tó kìlọ̀ fún un má wà bàbá kan kiri ẹni tóun mú bàbá wo bí tóun bá yé òun dé. ó ní ìgbà tí òun mọ̀ pé òun ti fẹ́ra kù yìí ilé ẹ̀kọ́ ṣẹ̀gbà olùdé ńgbà náà. ṣùgbọ́n òun ò lè lọlé. torí tóun òun mọ̀ pé tóun bá ní kóun lọlé màmá òun á mọ̀ pé nǹkan kan ti yí padà ní àgọ́ ara òun. bẹ́ẹ̀ òun wá bẹ̀rẹ̀ sí ń wá ọ̀gá olùkọ́ yìí òun bẹ̀rẹ̀ sí ń wá kiri. ṣùgbọ́n òun ló ń pè òun tẹ́lẹ̀ tó ń wá òun. òun wá dẹni tó ń wá kiri o. títí tóun fi pàdé olùkọ́. òun dẹ̀ ṣàlàyé fún wọn pé báyìí ni báyìí ni báyìí báyìí báyìí lórí. bẹ́ẹ̀ ni ọ̀gá olùkọ́ ní ẹ kò sí ṣíṣe kò sáì ṣe èmi á fẹ́. ọ̀gá olùkọ́ ní òun á fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó sílé o. ṣùgbọ́n arábìnrin ní òun ní kò sí nǹkan tó jẹ bẹ́ẹ̀. lójú tòun bóun á ti ẹ̀ fẹ́ èèyàn òun ò wò yín níwò pé òun fẹ́ fìgbà kan fẹ́ yín rí. bàbá lòun wá nínú yín bàbá ló sún débi òun àti yín wá di wọléwọ̀de. kàtó wá sọ pé ìpele kẹta nílé ẹ̀kọ́ lòun wà kò sí ìgbéyàwó nínú èròǹgbà tòun lọ́wọ́ yìí o. ó ní bẹ́ẹ̀ lòun sọ fún ọ̀gá olùkọ́ pé òun ò lè bí ọmọ ilé yìí o. àgbàlagbà ni wọn òun gbúdọ̀ bọ́hùn dá ọgbọ́n kan sí ni o. ó ní lákọ̀ọ́kọ́ ọ̀gá olùkọ́ yarí o ó ní kò sí nǹkan tó ń jọ o. áwù àgbàlagbà ṣá lòun tóun jẹ ẹni tí ò lè tọ́mọ ni. ó ní ṣùgbọ́n ńgbà tóun fẹ́ kún sí pé kò sí bóun á ṣe lọlé lọ ṣàlàyé ara òun fáwọn òbí òun sẹ́. nípa pàjù lọ bóun lòun á ṣe ṣàlàyé fún màmá òun. olódẹ̀ gbà sí òun lẹ́nu àwọn dẹ̀ wá nǹkan ṣe sí o. ó ní ṣùgbọ́n láti rí pé màmá òun ò ní mọ nǹkan kan pa òun tó ṣẹlẹ̀ yìí. ilé ẹ̀kọ́ ti wà lọ́lùdé. òun wá sọ fún ọ̀gá olùkọ́ yìí láti bóun pe màmá òun. kó ṣàlàyé fún màmá òun pé àwọn iṣẹ́ kan wà ní tolóyìnbó ń pè ní field trip nínú ọlídé. bóun dẹ̀ ní olùkọ́ tóun wà ní agbami ètò yẹn o. màmá òun dẹ̀ gbàgbọ́. ó ní ìyẹn ló jẹ́ kóun wà nílé ẹ̀kọ́ títí tara òun fi ṣe dáadáa. ó ní síbẹ̀síbẹ̀ màmá òun ò tiẹ̀ fura pé nǹkan kan ṣẹlẹ̀ sóun rárá. kódà tóun bá lọlé màmá òun á tún bèrè nípa olùkọ́ tó pè ń jọ́ sí yẹn ń kọ̀ báńkì wọn dáadáa o. ó ní láti ìgbà náà lòun tún ti bẹ̀rẹ̀ sí ń sá fún ọ̀gá olùkọ́ yìí títí tóun fi ṣetán lé ẹ̀kọ́ gíga o. lójú tòun abala ìyẹn ti lọ náà.
kodesi bi o tu se pada kosi bi oro yi bi o ti se waye mo laye ati laye ati laye komo o nigba ti o wa di ojo eyi to loyinbo npe ni convocation no iye ojo graduation mama on fi lepo ti o fona roka o omo kokan soso to ni laye ati lorun o ti setan ile eko giga o awon ya foto awon je awon mu inu gbogbo eyan ndun pe a bere layo a pari layo o ṣugbọn nigba ti gbogbo eto yi nlo bi e meji ototo ni mama oun bere pe a lecturer ojo kini ana field trip yen nko oni be lawon ore oun wo pe field trip o nbo lohun na tun ma rora fese te won mole pe kuro nbe ko ye awon yen bo oun se ni kon kuro nbe ṣugbọn won ti mo pe eni bayi bayi bayi lohun so mama oun ni ainu won a de dun ko oun ba ri lecturer na ko oun foju ko oun ki won won ku toju bi agbalagba to ka awon omo lo bi kan to de toju won daada oni be lo oun so fun mama oun pe ah oun o ti ri o lawon ore oun ni ko pe to koja nbi to ba tu koja nbi mommy a pe won e ki won be lo oun so fun awon ore oun pe e ma gbianju e o ṣùgbọ́n ìdí tó ń fi ń fi akùnrin náà pamọ́ kò yé wọn láìpẹ́ láì jìnà ni ọ̀gá lẹ́kítọ́rà bá tún kọjá o làwọn ọ̀rẹ́ ọ̀hún bá ní mọ́mí ẹni tẹ́ ń bèrè rèé o kọ́ lọ́hún ṣàmàṣàánú wa mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run o àwọn èèyàn ń la oríṣiríṣi nǹkan kan já ẹ gbọ́ ọ̀rọ̀ ẹlòmíì á dẹ̀ dàbí ẹni ń wo sinimá nígbà tí lẹ́kítọ́rà yọjú màmá rí lẹ́kítọ́rà lẹ́kítọ́rà rí màmá o nígbà yìí gan-an ni ó tó yé wa pé lẹ́kítọ́rà yìí gan-an ni bàbá arábìnrin yìí o lẹ́kítọ́rà yìí ohun gangan bẹ́ẹ̀ ni bàbá arábìnrin yìí lẹ́kítọ́rà yìí ohun gangan ni bàbá arábìnrin yìí o màmá rí lẹ́kítọ́rà o lẹ́kítọ́rà rí màmá ọjọ́ tó yẹ kó dọjọ́ ọ̀dùnnú ló bá tún dọjọ́ ọ̀já o bàbá tó kọ́ ẹ sílẹ̀ gẹ́gẹ́ bí ọmọ láti kékeré rèé oríṣiríṣi orúkọ oríṣiríṣi ti bí tọ̀hún lòun bá rọra fa màmá òun kúrò níbẹ̀ o kó tó di pé ọ̀rọ̀ á di iṣu atayán yan lójú agbo arábìnrin ní gbogbo ohun tó dúró nínú òun bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ṣubú lulẹ̀ òun bẹ màmá òun ṣùgbọ́n nǹkan tó ń dun òun ó ju ohun tó ń dun màmá òun lọ lẹ́yìn ọjọ́ graduation yìí ni màmá òun pè òun pé nọ́mbà máà nìyẹn ó yá dìlíìtì ẹ̀ kúrò lórí fóònù ẹ o bẹ́ẹ̀ ni màmá òun bẹ̀rẹ̀ sí ń soríṣiríṣi tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì èyí tóun ti gbọ́ rí àtẹ̀yí tóun ò tí ì gbọ́ rí bẹ́ẹ̀ lọ̀gá lẹ́kítọ́rà náà ń pè òun kóun dákun jẹ́ àsọ̀rọ̀ fún mi nọ́mbà màmá ẹ̀ nítòótọ́ màmá ẹ̀ ìyàwó òun ni nígbà kan fún mi nọ́mbà màmá ẹ̀ ká sọ̀rọ̀ ká ṣe kíní ká parí ẹ̀ àwọn
mejeji soro sugbon iya ohun fariga o be loro doro molebi atijo awon mejeji joko ibi ti molebi fenu ko si ni pe tomo ba ni asiko to lati mu e gege bi baba oku si lowo o to ba lohun o de ba gba lati bi baba otuku si lowo o sugbon gbogbo yi ton so yi o ti ba ohun eni to joko yi ton pe ni baba ohun ma fi tipatipa ba ohun lo po ohun ma loyun fun ohun ma ti yo oyun fun eni to ohun pe ni baba ohun.

0: 0916893 1000 tabi 0915 3 4 8 9 3. Àwọn ojú òpó tá a fi sọ̀rọ̀ rèé o. Hello, ẹ kaalẹ̀ o. Ẹ kaalẹ̀ sá o. Ẹ kaalẹ̀ sá. Ẹ ṣeun gan bàbá, a dúpẹ́ o. Àní o, àti tàyín náà.
1: Ọ̀rọ̀ ìdìbò ẹlẹ́ jẹ́ ṣe láti bẹ̀rẹ̀ nípa fún ìjọba máa ń sọ.
0: Ah, bàbá mi ò máa gbọ́ yín dáadáa.
1: Mo ní bíbà bàbá tí ẹ̀ dínú lọ. Ó jẹ́ kó wọn náà gbìyànjú wípé kó gbogbo kẹta ń sáré bí bàbá yẹn. Ilé ẹ̀yà nítorí òun kò dáyé lójú ìgbàjú náà. Ọ̀ tí ọ̀tọ̀ tí ẹ̀jẹ̀ sí ọmọ ẹni wọn ní ṣẹlẹ̀ sí. Tí máa yẹn lọ sẹ́yàwó mi tí ọmọ ìyàwó mi àti ọmọ ẹni tí ó ti lọ pàdé nǹkan.
0: Àti múrú ẹ̀ náà rí lórí ètò yìí.
1: Ó yẹ kí màmá yẹn kó ti jẹ́ kí ọmọ yẹn mọ orúkọ bàbá ẹ̀. Ṣẹ̀mọ̀ tó máa mọ orúkọ bàbá yẹn tó wà pàdé nínú ẹ̀yìn. Àkọ́kọ́ ọmọ sáré bàbá yẹn pé òun náà rẹ̀ nìkan tó ń jẹ́ báyìí báyìí. Màmá yẹn wà sí kẹ́ńtọ́sì nínú mọ̀. Màmá yẹn wà bẹ́ẹ̀. Bí kò fẹ́ rí ènìyàn. Ṣẹ̀mọ̀ èdè ká máa fi oró yà gbọ́. Ntọ́sáre. Láàrin ìsìn nínú kan mẹ́tẹ̀ẹ̀ta kọjọ jókòó láìsí ẹbí kankan. Kọjọ làmọ́lẹ̀ fúnra wọn. Ó lé o.
0: Ó lé.
1: Ṣẹ́rí ọ̀rọ̀ yẹn bí ìgbà kéèyàn lọ sí gbá ni láyé àtijọ́. Kí bàbá yẹn rọra lọ sí gbá.
0: Rọra lọ sí gbá.
1: Tinilójú.
0: Àmì, ẹ ṣeun bàbá, ẹ ṣeun gan, mo dúpẹ́ o. Hello, ẹ kaalẹ̀ o.
2: Mrs.
0: Akinola, ẹ kaalẹ̀ ma.
2: Ẹ kaalẹ̀ sọ, ó dùn mí gan fún arábìnrin, ọmọbìnrin yẹn gangan ló dùn mí
0: fún.
2: Báwo ni ò bá ṣe dùn tó? Ó bá jẹ́ pé máa yín ò lọ fọ́ọ̀zẹ̀ láti ṣe nǹkan
0: yẹn.
2: Ọmọ tó ti ń wá bàbá tẹ́lẹ̀ tó
0: bẹ̀
2: wá ṣe bíi bàbá fún.
0: Bẹ́ẹ̀ni.
2: Àwọn èèyàn náà ta bá ń ṣoré ńgbà mí a máa ń dúró ti oore yẹn pé dandandandan àwa náà ní láti ṣètò míì nípa ẹ tó bá yẹ pé bàbá yẹn kò ń ṣoní wà bẹ́ẹ̀ yẹn tẹ́lẹ̀
0: kò yẹ kó rí bẹ́ẹ̀.
2: Bíbù tó bá yẹ kọjọ ọjọ́ kínní yẹn lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wá rí ọmọ yẹn ọmọ yẹn gan tẹ̀ wá darí ni pé ẹbí bàbá yẹn ló ti yẹ
0: tòun láti jọ yìí.
2: Ká kò sí irú nǹkan bẹ́ẹ̀ yẹn láàrin wọn rárá. Ó léwu, ó ṣòro láti sọ. Bàbá ìyá tí ò láìpẹ́ rárá tẹ́lẹ̀. Àwa tó wá sọ pé ìwọ̀n báyìí ló fi. Ìyá yẹn wá tẹ̀ pátápátá ni kì í ṣe nǹkan tó tẹ̀. Àfi ká arábìnrin yìí Ọlọ́run nìkan ló lè gbà kúrò lọ́kọ̀ torí kì í ṣe dídùnú ẹ̀. Tó bá yẹ pé dídùnú ẹ̀ tún ni ní ìsìn ìkún ló fi lè dùn pátápátá bọ̀ ó ṣòro láti sọ. Ó ṣòro torí ìyá yẹn ò tẹ̀ fẹ́ràn bàbá yẹn rárá tẹ́lẹ̀. Torí ẹ nígbà míì àwa fẹrẹǹtì nígbà náà máa ní kọmọ ẹgbọn máa mọ ọmọ àbúrò kó máa ṣe gbogbo àwọn kinní yẹn náà kò yẹ kó rí bẹẹ torí tó bá ń pẹ́ tàbá mú ọra wa bẹ́ẹ̀ yẹn nínú àwọn nǹkan báyìí náà sì lè ṣẹlẹ̀
0: lọ́jọ́ iwájú.
2: Ẹ wo Ọlọ́run á fún wọn ṣe wọ́n bá wọn sàárín
0: yẹn. Ẹ ṣeun Mrs. Akinola, mo dúpẹ́ o. 0916893 1000 tàbí 0915 3 ní ọ̀nà mẹ́ta 4 8 9 3.

0: kò yẹ ká máa ja àjàdíjú. Kó dẹ̀ má sọ fún màmá ẹ o, nítorí pé ó lè dá wàhálà míì lẹ̀ o. Ṣùgbọ́n ìyẹn àgbà náà lẹ sọ pé tójú bá kúrò ń bẹ̀, ṣọ́kàn á kúrò ń bẹ̀ ṣáá. Hello, ẹ kalẹ̀ o. Hello, ẹ kalẹ̀ sà. Yes sir, ẹ kalẹ̀, ẹ bá yín rédíò yín yẹ sílẹ̀. Mo ń gbọ́ra mi bákan bákan. Ó yá, mo ń gbọ́ yín báyìí sà. Láti ìwò ni. Láti ìwò ni. Láti ìwò nípínlẹ̀ Ọ̀ṣun, ẹ kalẹ̀ o. Yes sir. Yes sir.
1: Mo ní mo gbọ́ ọ̀rọ̀ tí tẹ̀sán wà lórí rẹ́díò. So, mo ní ìdíyẹ̀ fún mi. Mo ń gbọ́ yín.
0: Mo ń gbọ́ yín.
1: Okay, mo ní ìdíyẹ̀ ọmọ ẹ̀fọ́ yìí.
0: Ẹ ní ìdí kí nìyẹn? Ẹ ní ìdí ọmọ. Ètò ilé yìí kì í ṣètò ibi tá a ti ń fúnyàn lọ́kọ̀ àbí fúnyàn ìyàwó. Ṣótiyé? Ṣótiyé yín sà? Mo ní kì í ṣètò ibi tá a ti ń fúnyàn lọ́kọ̀ àbí fúnyàn ìyàwó. Ẹ ṣeun gan, mo dúpẹ́ o.

0: Ẹ̀kálẹ́mà, orúkọ yín àti bọ̀lẹ́ tí ń pè é.
1: Àdéhùn ni ọgọ́dùn láti ẹlẹ́bù.
0: Láti ẹlẹ́bù ẹ ṣeun gan màmá.
1: Àkọ́kọ́ náà, ẹ̀kọ́ ńlá ni eléyìí jẹ́ fún gbogbo àwọn obìnrin. Káàtì ẹni dàwa wáyé láàrin lọ́kọláyà. Gbogbo tó mí dé kùn ní ọyẹ téèyàn jẹ́ kí ọmọ ọmọ bàbá rẹ̀ kí bàbá náà sì mọ ọmọ torí irú nǹkan báyìí lọ́jọ́ iwájú. Ìdákejì kò yẹ kéèyàn máa chéńjì ọkọ̀ bàbá kó burú káàtó èèyàn gbọ́dọ̀ chéńjì ọkọ̀ bàbá ọgbọ́dọ̀ mọ̀ pé ọkọ̀ bàbá àwọn ẹ̀ pé ìjọba ń bẹ níbẹ̀ ni kì í ṣe yí pé irú báwọn lọ tẹ̀lẹ̀. Ìbẹ̀rù gbójó tí ìyá sì tó fi sí ọmọ lọ́kàn ní èjì kó lè fi oyún yẹn lẹ̀ tó bá foyún lẹ̀ ni yóò wọ́ sí ìjọba ẹ̀ lọ torí yóò di pé bàbá rẹ̀ kò fún ní lóyún.
0: Ẹ ṣeun gan màmá, mo dúpẹ́ gidi gan.

0: West Radio 89.3 FM Awani Baba.
1: Tẹ ba fẹ poluwo ọjà yin lori radio tẹ fẹ ma ta warawara bo meta se nta West Radio ni ke ma bo o afeti wa gbe ti yin laruge ubu ubu gajara lo o come for your jingle and advertisement at West Radio 89.3 FM gugu legelege ati lajo lajo ile ise nla nla ati kekeke eyin ile ijosin patapata e ma bo e wa gbe wo e je wo e jo wo e to wo jo Gbàgbọ́ ga ni master. Kí lẹ tún dúó ṣe náà? Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o. Ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa. Gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì. Ilé funfun pẹ̀lú àwọ̀ blue. West Broadcasting House. Ní Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn, Ọ̀yọ́ State, Nigeria. Ẹ̀lú ẹ̀lú 07066165053 tàbí 08035093394. West Radio. 89.3 FM. Ọlọ́run gbọ́.